balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti bó ti jù àmì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kì í ròyìn. Níbi tá ti mọ fọ́ngbà yẹn gan. Àwọn

lórí ìkànnì rédíò kan náà pẹ̀lú àgbékalẹ̀ tó tún rú gọ́gọ́ Diamond FM lẹ́gbọ́ tó ń dùn yúgbàyúgbà. Ìbá balẹ̀ nípa òjò balẹ̀ àtàṣàràṣàrà.

0: Babaláwo.
1: Ìbàrá
0: o. Akàwé ọ̀sí láyé lọ́rùn o.
1: Alárùsí ò ní ara mọ́lẹ́kọ́.
0: Bẹ́ẹ̀ tí ń bẹ̀lẹ́ ò mọ̀ bẹ́ẹ̀.
1: Kábíyèsí rẹ o.
0: Àpọ́nlá tó sọ ní ayé rọ.
1: Adániwá yóò máa ṣe.
0: Gbìngbìn nìkan ẹ̀ wọ́n má ṣe gbé.
1: Kábíyèsí o.
0: Ẹ̀rù jẹjẹrẹ létí òkun gbogbo.
1: Kábíyèsí o.
0: Ẹ̀rù jẹjẹrẹ létí òkun gbogbo.
1: Ọlọ́run ara mọ́lẹ́kọ́ ṣe o.
0: Ẹni sọkọ fún Fáráwọ̀ àtàwọn ọmọọgùn rẹ̀.
1: Adániwá yóò.
0: Kóra dátà tí Àbúrámù wọn ṣubú o.
1: Kábíyèsí o.
0: Ilẹ̀ máa gbé wọn mi níwájú Mọ́sè.
1: Ìbàrá o.
0: Ẹni la òkun pupa kọjá.
1: Ìbàrá o.
0: Fún àwọn ọmọ Ísíráẹ̀lì.
1: Adániwá yóò.
0: Ìwọ ni o.
1: Ọlọ́run ṣe jọ́kì.
0: Ẹni rìn lórí omi tí ò rí.
1: Ọlọ́run Mẹ́ṣáàkì.
0: Ọlọ́run
1: Abẹ́ni Nígò.
0: Ìwọ ni Ọlọ́run.
1: Kábíyèsí o.
0: Lẹ́yìn rárá. Kò sí ẹlòmíì.
1: Ẹ máa ṣẹlòmíràn o.
0: Ẹni mi ìpínlẹ̀ ilé túbú tìtìtì.
1: Adániwá yóò.
0: Ẹni mú Pétérù jáde inú túbú ní òru gẹ̀jọ.
1: Jésù. Ọlọ́run Dáníẹ́lì.
0: Ẹni mú ọnú sàárè lọ.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Ẹni lọnú ibojì òkú.
1: Jésù.
0: Wọ́n gbé òkú ọjọ́ mẹ́rin dìde.
1: Jésù.
0: Ìpẹ́ ńlá tó borí ipá lórúkọ rẹ̀.
1: Ẹ̀mí inú ẹ̀wọ̀ wòlíì.
0: Ẹ̀rù jẹ̀jẹ̀ ní orúkọ rẹ̀.
1: Kábíyèsí o.
0: Olórí orí òkè téńté tí rí ìpẹ̀kọ ẹyẹkẹyẹ.
1: Kábíyèsí o.
0: Ọ̀gbẹ́rẹ́ jìgídẹ́rù Ògùn.
1: Kábíyèsí o.
0: Ẹni tí òkúrí tó sá.
1: Adániwá yóò.
0: Jọ́dáni rí ọ padà ẹ̀yìn.
1: Ayérayé o.
0: Àwọn òkè lárí wọ́n ń fò bí àgbò.
1: Ó máa ṣe o Jésù.
0: Òkè kékèké bí ọdún àgbò tẹ̀.
1: Kábíyèsí o ṣe o.
0: Kí ló ṣe ìwọ òkú tí o fi sá o.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ìwọ Jọ́dáni tí o fi padà sẹ́yìn o. Ẹ̀yin òkè ńlá tí ẹ̀ ń fò bí àgbò. Ẹ̀yin òkè kékèké bí ọdún àgbò tẹ̀.
1: Adániwá yóò.
0: Ẹ wá rírì. Ẹ wá rírì.
1: Ẹ wá rírì.
0: Ìwọ ilẹ̀.
1: Kábíyèsí o.
0: Níwájú Ọlọ́run Ísíráẹ̀lì.
1: Ọlọ́run ọkọ̀ tó Jésù.
0: Ẹni sọ àpáta di adágún omi.
1: Ọlọ́run ọkọ̀ tó Jésù.
0: Ẹni sọ òkúta ìbọn di orísun omi.
1: Ọlọ́run Alájídé o.
0: Ee ìwọ ni o.
1: Ìbàrẹ́ o.
0: Ìbàrẹ́ Mọ́sè
1: o. Ìbàrẹ́
0: o. Ọlọ́run ọmọ bàbá wa o. Ìbàrẹ́ Mọ́sè o.
1: Ìbàrẹ́ o.
0: Ọlọ́run Apọ́sọ̀ Ìbọ́lọ́lá.
1: Kábíyèsí o.
0: Ìbàrẹ́ Mọ́sè
1: o. Mọ́sè Jésù.
0: Ọlọ́run Bélé wọ̀ mọ́ sọ́fọ̀.
1: Kábíyèsí o.
0: Ìbàrẹ́ Mọ́sè o.
1: Mọ́sè Jésù.
0: Ọlọ́run Mọ́sè Orímọládé o. Ìbàrẹ́ Mọ́sè o.
1: Mọ́sè Jésù.
0: Ọlọ́run Enoka Adéjàre Adébóyè.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ìbàrẹ́ Mọ́sè o. Ọlọ́run Dávìdì Oyèdèpọ̀. Ìbàrẹ́ Mọ́sè
1: o. Ìbàrẹ́ o.
0: Ọlọ́run Àkàndé Lẹ́dẹ̀ o. Ìbàrẹ́ Mọ́sè o. Ọlọ́run Dávìdì Olúlànà Babájídé. Ìbàrẹ́ Mọ́sè
1: o.
0: Ẹ̀mí inú àwọn wòlíì. Ẹgbẹ́ra sọ náà di ọ̀run. Ọlọ́run bá mi. Samuel Ojo Adébáyò. Ọtọ́rìtì. Ọlọ́run orí òkè ògo.
1: Ọlọ́run rẹ o.
0: Ẹdìdé o. Nítorí àwọn ènìyàn yìí ni.
1: Adániwáyé.
0: Ayé ti ń bú wọn.
1: Kábíyèsí o.
0: Wípé wọ́n gbàdúrà. Wípé wọn ò lẹ́rìí.
1: Jésù.
0: Wọ́n ti ń bú wọn.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Wípé àwọn táwọn ò gbàdúrà.
1: Bẹ́ẹ̀ o.
0: Ẹ̀wọ̀n báyẹ̀ táwọn ti rí.
1: Wọ́n ní wọ́n sọ jù wọ́n lọ.
0: Ọlọ́run yóò ti pẹ́ tó.
1: Àkọ́dá yóò.
0: Tí àwọn ènìyàn yóò máa bú ọrùn ẹ̀gẹ̀.
1: Àṣẹdárú o.
0: Sí orúkọ rẹ̀.
1: Jésù.
0: Nítorí àwọn ènìyàn yìí. Ọlọ́run dìde.
1: Bẹ́ẹ̀ méjèèjì.
0: Ọlọ́run dìde.
1: Bẹ́ẹ̀ méjèèjì.

0: gbogbo ẹni ń gbọ́ ohun yìí gbogbo ẹni ń gbàdúrà yìí má jẹ̀mú wípé ṣó ti ṣe tán wọ́n ní ogbéra sọ
1: o
0: ẹ dìde o ẹ jí gbogbo èyẹ o ẹ pẹ gbogbo àwọn tẹ̀lé pé ẹ jù ẹ já gbàdúrà
1: o
0: bàbá mi fẹ́ dìde pẹ̀lú ọwọ́ agbára o fẹ́ dìde
1: o
0: náwó agbára tí o pọ̀ tá lẹ́nu mọ́ o náwó agbára tí o pa ṣe ìṣòro o náwó agbára tí o fi mí yangàn faraye agbára bẹ lọ́dọ̀ olúwa náwó agbára àwọn ènìyàn ti sọ̀rọ̀ òdì sí àwọn àyàn fẹ́ẹ̀rẹ́ wọ́n ní wọ́n lọ bí àdúrà wọ́n ní kí ni wọ́n mú bọ̀ olúwa dìde dìde nítorí àwọn ènìyàn
1: yìí
0: dìde nínú agbára náà dìde olúwa dìde. Ẹnìkan máa sọ wípé ó ṣe wá jẹ́ kẹ́ olúwa dìde ní ilé ìparí
1: o.
0: Olúwa wípé
1: ohun
0: tí mo gbúdọ̀ máa tẹnu mọ́ nìyẹn. Ìwọ ni kó máa sàmì kó wà nínú ẹ̀mí pẹ̀lú mi. Tí bàbá mi bá dìde pẹ̀lú àpótí agbára rẹ̀ ayé awúwárìrì tí bàbá mi bá fọhùn rẹ̀ sí ọ̀rọ̀ ayé rẹ̀ ayé awúwárìrì bíbélì wípé ó fọhùn rẹ̀ ayé yọ ẹ̀rú bá dà ní ìdáka olúwa dìde o bàbá dìde o àwọn àyànfẹ́ wọn ń ṣàgbé nà àwọn àyànfẹ́ ìgbàgbọ́ wọn rẹ̀wẹ̀sì nà àwọn àyànfẹ́ rẹ bàbá mi o dìde ìrántí fún wa dìde ìrántí o dìde ìrántí o dìde ìrántí o dìde ìrántí o dìde ìgbẹ́nìjà dìde àánú dìde àánú dìde àánú dìde àánú dìde àánú lórí mọ̀mọ́ yìí bàbá yìí dẹ̀ ń gbọ́ mi
1: o
0: ó ti gbàdú ó ti sún ẹ gbogbo ọrẹ wòlíì ló ti dá ojoojúmọ́ ló ń dá ọrẹ
1: gbàwẹ̀gbàwẹ̀
0: ẹ sà gbogbo wòlíì tó ń gbàdúrà lórí rédíò ló ń dá ọrẹ fún lójoojúmọ́ ẹ sà nípa ọrẹ tó ń dá kò ní sẹ́fíìsì gan nítorí pé ó ń dá ọrẹ ṣùgbọ́n síbẹ̀ kò mọ̀ lákòjọ ṣùgbọ́n síbẹ̀ kò mọ̀ ní ẹ̀rí kí ló dé agbára wo ló sí ẹ̀rí rẹ mọ́run agbára yẹn kú dà èmi márùn bí a kà á agbára wo agbára lálẹ̀ wo agbára yẹn àgbà wo ló sí ẹ̀rí rẹ mọ́run agbára yẹn lanà ó lanà ó lanà ó lanà ó ìwọ oòrùn dúró ní gibioni ìwọ òṣùpá dúró ní ẹjẹ lónìí àṣẹ olúwa lónìí ọmọ ṣe wọmọ ogun ayé rẹ ó pàdé ogun ọlọrun lẹni ogun pàdé ogun lẹni ẹyin wo lẹsàmí o agbára alálẹ ilé bàbá rẹ agbára ogun ilé bàbá rẹ tó ń sí ẹrí rẹ mọ́run ó yẹ kó lanà ó kó lanà ó lanà ó lanà ó lanà ó lanà ó lanà ó lanà ó lanà ó lanà ó lanà ó lanà ó lanà ó lanà ó mo dẹ̀ gbọ́ wọ olúwa jehova òmìnira kíkanjú alágbára ilé yín tó takú tì ọ́ tó lò máa sọ èdè ẹdun arin lẹ mo gbọ́ òun olúwa jehova ó yẹ kó ṣubú o òmìnira akíkanjú alágbára ilé dádì ẹ òmìnira akíkanjú alágbára ilé mọ́mì ẹ tó lò wọ́n takú tì ọ́ tó lò wọ́n fi gbà rẹ ṣòfò láyé. Bàbá mi o nítorí òmìnira yìí ẹ dìde olúwa dìde dìde tí olúwa bá dìde ẹs bọ́ni ìwé sáàmù ló wí bẹ́ẹ̀ sáàmù 68 kí ló.

0: padà.
1: Fẹ́ sọ ìròyìn yẹn.
0: Ẹ̀ẹ́.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Torí ojú ń wẹ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Náà ṣe kó wọn lẹ́rú. Ojú ń wẹ.
1: Lọ ṣe dá padà.
0: Náà tún ṣe dá padà.
1: Kábíyèsí o.
0: Lójú àwọn ọ̀tá.
1: Jésù.
0: Tí wọ́n rí pọ̀ ṣubú.
1: Jésù.
0: Lójú ń wẹ.
1: Jésù.
0: Wà á dìde.
1: Àmẹ́jẹsù.
0: Wà á tayọ.
1: Àmẹ́jẹsù.
0: Lójú ń wẹ. Wà á dìde.
1: Àmẹ́jẹsù.
0: Wà á gájú wọn.
1: Àmẹ́jẹsù.
0: Lójú ń wẹ. Wà á dìde.
1: Àmẹ́jẹsù.
0: Ọmọ rẹ̀ á dìde.
1: Àmẹ́jẹsù.
0: Ọmọ rẹ̀ ó lọ ìlú òyìnbó. Lójú ń wẹ. Wà á tayọ.
1: Àmẹ́jẹsù.
0: Ẹ̀lò.
1: Àìsà.
0: Ẹ̀sà.
1: Àìsà.
0: Àwọn èèyàn náà wọ́n sọ pé àwọn fẹ́ sọ. Ìròyìn yẹn.
1: Kábíyèsí o.
0: Wọ́n bá bẹ̀rẹ̀.
1: Ó yẹ sà.
0: Nígbà tí adá ìkó lọ sí òní padà. Ẹ̀lò.
1: Àwa dàbí tó lálàá.
0: No no no no.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Àwọn ló kọ́kọ́ fẹ́ sọ. Ṣùgbọ́n.
1: Yẹ sà.
0: Ní vasu.
1: Ẹ o.
0: Làwọn sí òní fúnra wọn.
1: Ó yẹ sà.
0: Ni wọ́n gbà lẹ́nu wọn.
1: Àwọn sí òní.
0: Wọ́n gbà lẹ́nu wọn.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Wọ́n wí pé. Ẹ lè sọ ìròyìn wa.
1: Rárá o.
0: Ẹ lè sọ tán wa.
1: Yẹ sà.
0: Bí àwa fúnra wa.
1: Ẹ o. Kábíyèsí o.
0: Àwọn fúnra wọn wá gbà lẹ́nu wọn. Wọ́n wá sọ wípé.
1: Yẹ sà.
0: Àwa dàbí ẹni tí ń
1: láàlá.
0: Àwọn tí ó rí wa.
1: Yẹ sà.
0: Wọ́n mọ̀ wípé.
1: Ẹ o.
0: Olúwa ṣe rere fún Sioni. Ẹ̀lò.
1: Àìsà.
0: Ayé le fẹ́ sọ ìtàn rẹ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ṣùgbọ́n.
1: Ẹ o.
0: Ẹnu ìwà alára ni ó ti dùn.
1: Ló ti máa dùn.
0: Nítorí wípé.
1: Ẹnu oníkan láti gbọ́ pọ̀.
0: Ẹ̀lò.
1: Àìsà.
0: Ìyanu rẹ̀ dé o.
1: Àmì Jésù.
0: Ẹ̀rí rẹ̀ ó pa àwọn ọ̀tá rẹ̀ lẹ́kún.
1: Àmì Jésù.
0: Mo gbọ́ òun Olúwa Jehova.
1: Ó yẹ sà.
0: Ó ní mo fẹ́ pa wọ́n lẹ́rìn ayọ̀.
1: Kábíyèsí
0: Ọlọ́run. Ẹ̀lò.
1: Àìsà.
0: Ẹ̀lò.
1: Àìsà.
0: Nígbà tí wọ́n ṣubú.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Àwọn ọmọ Ìsírẹ́lì. Ẹ̀lò.
1: Àìsà.
0: Wọ́n ké pe Olúwa.
1: Ẹ o.
0: Olúwa sì gbọ́ wọn.
1: Ó yẹ sà.
0: Nínú ìpọ́njú wọn.
1: Kábíyèsí o.
0: Nígbà tó dé ìwé Àìsáyà.
1: Yes Lord.
0: Chapter 60. Bíbélì wípé.
1: Ẹ o.
0: Dìde.
1: Dìde.
0: Sẹ́ ìmọ́lẹ̀.
1: Ó yẹ.
0: Nítorí ìmọ́lẹ̀ rere.
1: Ẹ
0: o. Ẹ̀lò.
1: Àìsà.
0: Ẹ̀lò.
1: Àìsà.
0: Mo kéde.
1: Olúwa
0: dìde.
1: Amen.
0: Ẹnìkan sàmì.
1: Ó yẹ sà.
0: Ogo rẹ tó ṣubú.
1: Orúkọ Jésù.
0: Sáàrin ẹ̀gbú.
1: Orúkọ Jésù.
0: Ó yẹ kó dìde.
1: Àmẹ́ Jésù.
0: Ogo rẹ tó ṣubú.
1: Jésù.
0: Sáàrin ẹ̀pẹ̀.
1: Adáliwáyé
0: o. Ó yẹ kó dìde.
1: Àmẹ́ Jésù.
0: Ee.
1: Kábíyèsí o.
0: Ìràwọ̀ rẹ tó ṣubú.
1: Jésù.
0: Sáàrin ẹ̀gbú.
1: Ayérayé o.
0: Àti ẹ̀pẹ̀.
1: Ayérayé o.
0: Ẹ dìde.
1: Àmẹ́ Jésù.
0: Jáde.
1: Amẹ́.
0: Ee.
1: Ó yẹ sà.
0: Ogo rẹ tó ṣubú.
1: Kábíyèsí o.
0: Sáàrin ẹ̀pẹ̀.
1: Kábíyèsí o.
0: Àti ẹ̀gbú.
1: Kábíyèsí o.
0: Jáde mẹ́.
1: Àmẹ́ Jésù.
0: Jáde mẹ́.
1: Àmẹ́ Jésù.
0: Jáde mẹ́.
1: Àmẹ́ Jésù.
0: Ìmọ́lẹ̀ rẹ kó tàn.
1: Àmẹ́ Jésù.
0: A ní ọ̀tàn mọ́lẹ̀.
1: Àmẹ́ Jésù.
0: Ogo Olúwa ti dé.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ó ti yọ lára rẹ.
1: Ó ti dé o.
0: Nígbà tí Olúwa bá dìde.
1: Ó yẹ sà.
0: Àmẹ́ Tọ́gẹ̀.
1: Àìsàn bẹ́ẹ̀ ni sà.
0: Tí Olúwa bá dìde.
1: Bẹ́ẹ̀ni o.
0: Gbogbo tó ti sọnù.
1: Ó yẹ sà.
0: Ní máa ń padà.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Tí Olúwa bá dìde.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó ti ayé ti gbà lọ.
1: Ẹ o.
0: A sì máa dá padà. Tí Olúwa bá dìde.
1: Ẹ o.
0: Ẹkún a máa dẹrin.
1: Bẹ́ẹ̀ni o.
0: Tí Olúwa bá dìde.
1: Ó yẹ sà.
0: Ẹ sà.
1: Ẹ̀gbá di ògo.
0: Ẹ̀gbá di ògo. Nígbà tí Olúwa dìde.
1: Ó yẹ sà.
0: Sí àná.
1: Ẹ o.
0: Àwọn tó ń pè ní àgàn.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Wọ́n pa ẹnu mọ́. Nígbà tí Olúwa dìde. Sísera.
1: Ó yẹ sà.
0: Àwọn tó ń pè ní àgàn.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Wọ́n pa ẹnu mọ́.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ẹni tí a ti ń pè ní àgàn.
1: Jésù.
0: Ẹ̀lò.
1: Kábíyèsí o.
0: Gbogbo ẹ̀yin tí Ọlọ́run tí ayé ti ń pè ní àgàn.
1: Jésù.
0: Wọ́n lò ó kọ́lé. Àgàn ni ọ.
1: Kábíyèsí o.
0: O lè ṣe dẹ́gbẹ̀nse.
1: Jésù.
0: Àgàn ni ọ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Èmi kéde.
1: Adáliwáyé o.
0: Nítorí rẹ.
1: Ẹ o.
0: Olúwa dìde.
1: Àmẹ́.
0: Ẹ̀lò.
1: Àìsà.
0: Ó ń ṣiṣẹ́ bí irin.
1: Bẹ́ẹ̀ni o.
0: Jẹjẹ ìrírí.
1: Bẹ́ẹ̀ni o.
0: Wọ́n ṣèlérí fún wa.
1: Ó yẹ sà.
0: Wọn kì í muṣẹ.
1: Promise and faith.
0: Èmi mọ̀.
1: Kábíyèsí o.
0: Tí Olúwa bá dìde.
1: Ó yẹ sà.
0: Gbogbo èèyàn dìtàn ni.
1: Ẹ o bẹ́ẹ̀ni.
0: Ẹ̀lò.
1: Àìsà.
0: Ẹ Pétérù Símọ́nì.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ó wí pé.
1: Yẹ sà.
0: Gbogbo òru àná.
1: Ẹ.
0: Ni mo fi ṣiṣẹ́. Èmi ò kó èrè kan.
1: A kò kó èrè kankan.
0: Nítorí Olúwa ò tí dìde. Ṣùgbọ́n nígbà tí Olúwa dìde.
1: Ó yẹ sà.
0: Ẹ̀lò.
1: Àìsà.
0: Ó ní tì sí ibú.
1: Ẹ o.
0: Ó tì sí ibú.
1: Yẹ sà.
0: Ó sì kó àkópọ̀.
1: Àkópọ̀.
0: Ẹ̀lò.
1: Àìsà.
0: Tí Olúwa bá dìde. Àwọ̀ rẹ tó ṣòfò yẹn.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Yóò kó àkópọ̀.
1: Àmẹ́ Jésù.
0: Ẹ̀lò.
1: Àìsà.
0: Ṣó máa sàmì.
1: Má sàmì o.
0: Ẹ̀lò.
1: Àìsà.
0: Àwọ̀ rẹ.
1: Orúkọ Jésù.
0: Tó ṣòfò.
1: Orúkọ Jésù.
0: Ìkòkò àyẹ̀mọ́ rẹ.
1: Orúkọ Jésù.
0: Tó ṣòfò.
1: Orúkọ Jésù.
0: Ìkòkò àánú rẹ.
1: Orúkọ Jésù.
0: Tó ṣòfò.
1: Adáliwáyé.
0: Nítorí rẹ.
1: Jésù.
0: Olúwa dìde.
1: Àmẹ́ Jésù.
0: Olúwa dìde.
1: Àmẹ́
0: Jésù. Olúwa dìde.
1: Àmẹ́.
0: Ó dìde.
1: Àmẹ́.
0: Ó dìde.
1: Àmẹ́.
0: Ó dìde.
1: Àmẹ́.
0: Olúwa.
1: Àmẹ́.
0: Dìde.
1: Àmẹ́.
0: Olúwa.
1: Àmẹ́.
0: Dìde.
1: Àmẹ́ Jésù.
0: Hello.
1: Asa.
0: Ikokore.
1: Belisa.
0: Kiyo sofo ma.
1: Ah, medesu.
0: Hey.
1: Akabesu.
0: Kolo bo oro ro na.
1: Eo.
0: Kiyo gbe ma.
1: Ah, medesu.
0: Si Oluwa ba dide ni.
1: Belisa.
0: Hello.
1: Asa.
0: Nigba ti Jesu nsun.
1: Eh.
0: Ninu oko na.
1: Asa.
0: Hello.
1: Asa.
0: Iji mi.
1: Omo.
0: Iji nja.
1: Yes sir.
0: O lege.
1: Afefefe.
0: Sugba.
1: Yes sir.
0: Nigba ta lo ji.
1: Kabesu.
0: Hello.
1: Asa.
0: Ti Jesu dide. Ti baba mi dide.
1: Oko mi dide.
0: Hey.
1: Olugari ayo.
0: Hey.
1: Kabesu.
0: O dari iji.
1: Eo.
0: Dari afefe.
1: Olorun si oni o.
0: O dide.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Bó ti dide.
1: Eo.
0: O si iji si gbọ́ ọ̀rọ̀ lọ.
1: Iji dákẹ́ dẹ́.
0: Aya kata paru gini a.
1: Hey.
0: Edege demene mo.
1: Yes lord.
0: Rubi ake dina tayi. Yaruba. Isa nese kaina. Meri nda nese kaina. Eli tungede. Maria daloji. Jirale Elohim. Mina ide kuata.
1: Yes yo.
0: Loka denio.
1: Oh yes lord.
0: Nitori re.
1: Yes
0: lord. Iji tinja.
1: Oruko Jesu.
0: Ni le re.
1: Oruko Jesu.
0: Iji tonja.
1: Adaduwaye.
0: Lagbo le re.
1: Oruko Jesu.
0: Baba mi dide o.
1: Amen Jesu.
0: Oda wodu o.
1: Amen Jesu.
0: Dake je o.
1: Amen.
0: Dide o.
1: Amen.
0: Lori iji.
1: Amen.
0: Dide o.
1: Amen.
0: Dide o.
1: Amen.
0: Da iji du o.
1: Amen Jesu.
0: Ayayayayaya. Lori oma re.
1: Oruko Jesu.
0: Ada iji du o.
1: Amen Jesu.
0: Ori ojo ibi woli.
1: God bless you.
0: 1300.
1: 1300.
0: Mo ma so fun e.
1: Beni sir.
0: Elomi n duro di ojo bede.
1: Yes.
0: Ko to send ye.
1: Kabese o.
0: Adani waye de wi pe.
1: Yes sir.
0: Ko tete seti e.
1: Tete lo seti e.
0: Ki ma jemu yen.
1: Yes.
0: Ko le soro fun e.
1: Ayeraye o.
0: Emi ti wa ninu ma jemu.
1: Yes sir.
0: Lati on the one.
1: Kabese o.
0: Titi di on the 30.
1: Lati ojo akoko.
0: Hello.
1: Oh yes sir.
0: Ni mo ti wa ninu awe.
1: Kabese o.
0: Ati adua.
1: Yes.
0: Fun 13 days.
1: Yes.
0: Edidi fe padi edidi.
1: Adani waye o.
0: Ase fe wonu ase.
1: Ayeraye o.
0: 13 good days.
1: 13 good days.
0: Hey.
1: God bless you.
0: Àwọn orúkọ kan wà tí mo ti ń kọ jáde.
1: Yes.
0: Lára àwọn tó ń send ọrẹ yẹn.
1: Oh yes sir.
0: Nínú yàrá májẹ̀mú tí mo wà.
1: Ẹ o.
0: Ni mo ti ń gbàdúrà fún wọn.
1: God bless you Ọlọ́run.
0: Mọ̀mọ́.
1: Yes sir.
0: Ṣé tiẹ̀.
1: O jẹ́ lọ ṣé o.
0: Jẹ́ nkorúkọ ẹ jáde.
1: Yes.
0: Inú yàrá agbára tí mo wà.
1: Bẹ́ẹ̀ni sir.
0: Hello.
1: Hi sir.
0: Mo ní láti pe ìránṣẹ́kùnrin ìwọlé ni.
1: God bless you.
0: Ká lè jọ record.
1: Yes.
0: Nínú yàrá májẹ̀mú yìí.
1: Adaluwayo.
0: Hello.
1: Hi sir.
0: Èmi àti Ọlọ́run.
1: Oh yes sir.
0: Lájọ wà nínú májẹ̀mú yẹn.
1: God bless you Ọlọ́run.
0: Fún 13 good days.
1: Yes.
0: 13 good days.
1: 13 good days.
0: O ma lagbara.
1: Alagbara o.
0: Nbọ ni wo wa.
1: Yes sir.
0: Send májẹ̀mú yẹn.
1: O jẹ lọ ṣe o.
0: 1000.
1: Yes sir.
0: 300.
1: 1300.
0: Gbogbo etí tó gbọ.
1: Gbogbo èèyàn tó gbọ.
0: Ní àgbáyé.
1: Níbi tó bá ṣe ń gbọ.
0: GTV.
1: Ẹ o.
0: 05.
1: Bẹ́ẹ̀ni sà.
0: 25.
1: 25.
0: 28.
1: 28.
0: 75.
1: 75.
0: 18.
1: 18.
0: GTV.
1: GTV.
0: 05.
1: 05.
0: 25.
1: 25.
0: 28.
1: 28.
0: 75.
1: 75.
0: 18.
1: 18.
0: Tó o bá ti ṣe. Send orúkọ ẹ o.
2: A máa mẹ́ṣù ọ̀ pé à ń dá àwọn orúkọ yẹn. Àwọn orúkọ tó bá ti wọlé. A máa ma dá orúkọ yẹn ní ọjọ́ bẹ́tidé. Yóò sì dára fún ẹ.
0: Nọ́mbà tẹ máa send yẹn sí.
3: Nọ́mbà yìí send it to.
0: O ti ní lọ́wọ́.
3: Àbí tọ́lẹ̀ di.
0: Wọ́n máa bẹ̀rẹ̀ sí ní pe nọ́mbà yẹn.
3: Takoyilasi nọ́mbà.
0: 08 1 0 8 1 0 9 9 0 0 9 9 0 3 1 3 1 4 3 4 3 0 8 1 0 9 9 0 3 1 4 3 4 3 MTN number
3: bí ẹwò. First MTN number.
0: 08 1 0 8 1 0 9 9 0 0 9 9 0 3 1 3 1 4 3 4 3 Ẹbọjọ́ ìbí wòlíì.
3: Ọfẹ́
0: ọfẹ́ ọfẹ́ bá ti rú tiẹ̀.
3: Ó sì ọfà yọ.
0: Ẹ kọrúkọ yín.
3: A tẹ̀lé.
0: Ẹ sẹ́ndì ẹ̀ sí mẹ́sẹ̀.
3: A sẹ́ndì ẹ̀ sí SMS.
0: Ẹ̀yẹ́ ará sẹ́ngọ.
1: Sango ata.
0: Bàbá mi ló fẹ́ dìde o.
1: Aleluya.
0: Lé.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Sẹ́ndì yìí.
1: Sẹ́ndì tó ń gbọ́ ni o.
0: Kí n tó gbúdọ̀ mí sí.
1: Kábíyèsí bá mi ṣe o.
0: Ẹrú bí adẹ́lẹ̀ jìnlẹ̀.
1: Yes lord.
0: Ẹnu.
1: Báyìí sà.
0: Sori rìkọ́ọ̀dì tó ń gbọ́ yìí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Mo ṣe rìkọ́ọ̀dì yẹn ni.
1: Kábíyèsí bẹ́ẹ̀ni o.
0: Mo ṣe ń ṣe ni.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o. Yes sir, yes sir.
0: Sátidé.
1: Ẹ o.
0: Mọ́júmọ́ Sunday.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ni mo ṣe.
1: O ló ń gbọ́ yìí o.
0: Ló ń gbọ́ mi.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Nítorí pé.
1: Oh yes sir.
0: Má jẹ̀mú wípé.
1: Ẹ o.
0: Ọmọ mi.
1: Ẹ o.
0: Dìde.
1: Dìde.
0: Mo fẹ́ dìde.
1: Kábíyèsí Ọlọ́run.
0: O ní mo fẹ́ dìde.
1: Oh yes sir.
0: Mo fẹ́ fún wọn ní ẹ̀rí.
1: Jésù.
0: Gbogbo ẹ̀yin.
1: Jésù.
0: Tí o ti fẹ́ sún.
1: Adaniwayo.
0: Méjì o sún ẹ.
1: Méjì o sún ẹ o.
0: Sunday yìí.
1: Sunday.
0: Wá gbẹ ẹ̀bùn ńlá.
1: Kábíyèsí ò máa bọ̀.
0: Lọ́wọ́ bàbá
1: mi. Ó jẹ́ máa bọ̀.
0: Wá gbẹ ẹ̀bùn ńlá.
1: Wá gbẹ ẹ̀bùn.
0: Hey.
1: Adaniwayo.
0: Ìwọ kàn mẹ́sọ̀ pé.
1: Yes sir.
0: Kágo mẹ́rin tó lù.
1: Ẹ o.
2: o ti debi
1: o je ma bo
2: sangwater
1: sangwater
2: mao
1: event center mao event center
2: ko ma ti da be bridge sango sogun lo mao
1: ani o lo mao
2: event center
1: event center
2: hello
1: aisha
2: baba mi wi pe
1: kabiyesi ololu
2: o fe fun won ni eri
1: oh yes lord
2: eri
1: that is sir
2: eri
1: eri ni o
2: ti won fi yege wi pe awon lo ipade oko to jesus
1: oh yes sir
2: o fe fun won ni eri
1: that is sir
2: ti won fi yege ladugbo
1: kabiyesi o
2: ti ara adugbo won
1: oh yes sir
2: so fi tele won wa si waju ohun oluwa
1: o mera ri to ka si
2: ni bo lo wa
1: o je ma bo
2: ago merin
1: merin role ni o
2: ko gudo lu be
1: ajo bele
2: nile
1: ara o
2: etiti kan fe so kale ni ago merin gerege je ko ba
1: o je ma bo
2: ninu gbangan
1: e
2: padi adua
1: oh yes sir
2: eh
1: kabiyesi o
2: ago merin
1: merin role ni o
2: jo ba
1: o je ma bo
2: ninu gbangan
1: ki gbangadura
2: e padi adua
1: e ba o ife se
2: ta ko ba le ra so funfun
1: kabiyesi o
2: wo
1: o le wo white o
2: sunday akoko re
1: kabiyesi ololu
2: aso funfun
1: yes sir
2: e wo
1: o jo si mi akoko ni
2: mo tuwi
1: kabiyesi o
2: aso funfun
1: aso funfun
2: e wo
1: lo wo
2: ikejire
1: kabiyesi o
2: bo ti mbo
1: yes sir
2: hello
1: ai sir
2: ran kan jije
1: oh yes sir
2: eyo kan dani
1: kabiyesi o
2: eh
1: ikan tenu nje
2: tenu nje
1: kabiyesi ololu o
2: o le je
1: yes sir
2: biscuit
1: e o
2: o le je nite
1: yes sir
2: ko sa je nkan tenu nje o le je eso
1: ba je eso
2: ripo rada ni
1: ojo gede ni
2: eyo kan
1: kabiyesi ololu o
2: woro kan
1: woro kan ni o
2: woro kan
1: kabiyesi o
2: rada ni
1: sunday
2: yi
1: sunday to gba ni o
2: alo very nkan to kan si
1: o je ma mu bo
2: eri na poruko re
1: ni o
2: ni ko to dago merin
1: oh yes sir
2: aran mi si o
1: bene sir
2: eyan ara ilorin
1: ilorin afoja
2: ilorin
1: ilorin
2: nitori idi kan
1: kabiyesi o
2: tabi omi
1: oh yes sir
2: ipade
1: eo
2: ti a fe se
1: adani wayo
2: ni ojo kejo
1: oh yes sir
2: koni le wayo mo
1: kabiyesi olorun o
2: ati sun si waju
1: oh yes sir
2: a ma so date
1: eo
2: ta ma se fun
1: e ma gbo date o
2: on the 8th
1: bene sir
2: 9th yen
1: eo
2: ati cancel
1: kabiyesi o
2: a sun si waju
1: idi pataki ni
2: o fun idi pataki
1: kabiyesi olorun
2: o
1: yes sir
2: wa de ri anugba
1: ah mi jesus
2: eyin ilorin
1: ilorin
2: ta ba ti pari program
1: oh yes sir
2: ni le sir
1: ile sir
2: 11
1: yes sir
2: 12 13
1: and 13
2: a ma wa celebrate
1: bene sir
2: birthday ni ilorin na
1: ilorin
2: a ma wa se
1: kabiyesi
2: ni sangwater na
1: oh yes sir
2: 11 12 13
1: and 13
2: ma je mu ni o
1: kabiyesi olorun
2: ni sangwater
1: sangwater
2: koni si sunday service
1: rara o
2: ni on the 12
1: ni on the 12
2: ni san ni sango
1: bene sir
2: mo se ni o ma bo
1: bene o
2: ni sunday le
1: ma bo
2: sare wa gba kankan
1: wa gba o
2: eri ni
1: wa gba itoni re
2: kin kemi ati etu to foju rira
1: bene sir
2: ni sangwater eri nla kan gudo fara
1: ah me jesus
2: ninu aye re
1: ah me jesus
2: eyin te fe wa si birthday
1: oh yes sir
2: ni sangwater
1: eo
2: lati sango
1: kabiyesi o
2: te fe wa si birthday
1: eo
2: ni le sha
1: e gba o
2: e mo ti so fun yin
1: bene sir
2: e lo arrange owo moto yin
1: eo
2: bo je 20,000
1: e ma bo
2: lo mu dani
1: jesus
2: 20,000
1: owo oko re ni o
2: owo oko re
1: bene o
2: go come
1: yes sir
2: kan mu dani
1: eo kabiyesi o
2: emi na gba moto bi meta
1: adani wa yo se o
2: eyin na sanwo moto bi meta
1: adani wa yo se o
2: so mo fe ki eyin ara sango
1: oh yes sir
2: e je ori ofe yi gan
1: kabiyesi olorun o
2: eyin ara ilorin
1: ilorin
2: eyin na
1: e ma mura o
2: e wo moto
1: e ma bo
2: e ma bo
1: oh yes sir
2: arrangement ti ilorin yen
1: bene sir
2: ko stand rara
1: eo
2: so eyin ara ilorin
1: ilorin o
2: e wo moto
1: ayin ofa
2: e ma bo
1: bene sir
2: eyin ofa
1: eo
2: e wo moto
1: e ma bo
2: e ma bo
1: bene sir
2: eyin ara ore
1: ore
2: ore
1: ore
2: ore
1: ore
2: ore
1: ore
2: ni government feed
1: government feed
2: government feed
1: government feed
2: government feed
1: government feed
2: woli mbo
1: kabiyesi o se o
2: ni ojo kejo
1: bene sir
2: ojo kejo
1: ojo kejo
2: which is on wednesday
1: wednesday
2: ojo kejo
1: ojo kejo ni o
2: osu ta wa yi
1: oh yes sir
2: woli mbo
1: hallelujah
2: ni ore
1: bene o
2: government feed
1: gbogbo ore
2: gbogbo ore
1: okiti pupa
2: e je pade
1: ile oluji
2: lago meje aro
1: e ma bo lago meje aro ni
2: ago meje aro
1: meje aro
2: government feed
1: government feed
2: imbo lo ma wa
1: bene sir
2: wa pade woli re
1: je ma bo
2: lago meje aro
1: kabiyesi olorun
2: ojo wednesday
1: oh yes sir
2: ojo anu ore
1: ore
2: government feed
1: ile ko ma bo
2: olu yen gangan la fellow
1: bene sir
2: government feed
1: eo
2: olu yen la fellow
1: olu yen ni o
2: god bless you
4: olo ma bo ko won yo
5: yo tara fun o
6: amen
5: iwa gangan
6: la ri

0: Alafia lewa.
1: Alafia nisa.
0: Alafia Kristi koni fi sile.
1: Ami Jesu.
2: No we soke. Kojo Yesu loju lati sare pa e ko de po me na. Kojo Satani loju lati je ki odidi complete kan jona. Gbogbo pe ero po ni complete yen kilo ko Satani be. Wọ́n máa pa 20 million lójúmọ́ kí lọ́kàn sátánì bẹ̀. Èsù lè sọ ní síbẹ̀ ẹ̀dùn ara tí ó dẹ̀ jóná láti òkèdè ìsàlẹ̀ agbára àwọn fáyà kí ní yẹn fáyà sàfìsì kò nílé ká. Èsù ló jókòó sínú bíúdì yẹn. Ẹ̀yin náà ní máa pàdú àtẹ máa fi odinà yí ká kó tó di pé àjẹnirú wọlé wà. Tí ẹ̀ bá kí ń gbàdúrà torí pé ti lówó owó yín is nothing. Kí lo ní kí lo jẹ́ nínú ayé asán. Satani dọdẹ esun buramuramu esun le mu anybody be no matter what level you are. You may be number one citizen in Nigeria, you may be governor of a state, it does not matter. You may be a king, a ruler of a community. Kí wọn lọ kókó ayé kí ló kan àwọn àgbàgbà ẹlẹyẹ èdè amọ̀rọ̀ba àsàsí àmọ́ mọ́ba ta ló sọ wíbára sí mọ́ba ọba tí ò bá lè gbàdúrà àsàsí lè mú àmọ́yé ọba tí ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n kìí ṣe gbọ́mọ̀ mọ́ ṣe èdè ló mọ́ba àmọ́yé agbára tí ń ṣe adé lórí aládé tọ́mọ aládé dẹrú lọ́wọ́ sókè àmọ́yé olówó tó fi owó pìtàn àmọ́yé ọlọ́lá tó padà fi ọlá pìtàn á ní nígbà tí mo sì jẹ́ tí mò ń jẹ́ ayé tí kò dì kejì ayé sí ni sà. Ẹni tó ní ká ló mọ̀ mí tẹ́lẹ̀ ni wà á mọ̀ kó mọ̀ èèyàn kó tó di pé ayé gba sáà lọ́wọ́ òun tó o bá ifò sókè lẹ́ẹ̀mẹ́ta péré ayé ò ní gba sáà lọ́wọ́ ẹ̀ sàmí dáadáa. Bó o ṣe wà yẹn iná ń pè ní òbírí ayé káyé yí ojú èèyàn bí rí po kó wá di pé ibi ayé kọjú síbẹ̀ lọ gbá èyìn sí sàmí kíní yìí ò ní fara hàn wọ́n à ní pọ̀ èyí ayé sí ọ. In the name of Jesus. Mama, Oluwa ni ka ba yin soro. How are you, mama? O fe so yin di ohun ti o ye ke je. Mama se ngo.
3: Gbogbo.
2: O ta fe se ka fun yin loju ale yin yi.
3: Olorun fun mi ni segun lori
2: e
3: lori
2: ko Jesus. E wa gbadua iwowo ni ke bo si te ba dele lale yi. Eni pe ko Oluwa ja won si o, eni to fe ja yin si o.
3: Ko Oluwa ja si o. Gbogbo eni ke to fe ja mi si o. Gbogbo ro ba ja si o. Lori ko Jesus.
2: O fe se ka kan fun yin. Tẹ́lá tí wàá gbàdúrà bẹ́yẹn.
3: Ọlọ́run gbà mí.
2: Ìmọ̀ tá máa.
3: Àmín. Wọ́n ti ń ṣe tó pọ̀ tó pọ̀ gan-an. Wọ́n ti ń ṣe ti pọ̀ dáadáa. Àmọ́ bọ́ lóò fòpin sí fún mi.
2: Kí náà ń ṣe fún yín? Kí náà ń ṣe fún yín?
3: Wọ́n ṣe tó pọ̀ fún mi.
2: Ẹ má sunkún, kí náà ìkà tán ń ṣe fún yín tẹ́lẹ̀?
3: Ọmọ mi ni.
2: Kí ló ṣe?
3: Tẹ́rẹ́ báyìí náà lórí ó sì dá tó pupa tọ̀tọ̀ bí bàbá rẹ̀.
2: Ó pupa bí bíládì ẹ̀.
3: Bẹ́ẹ̀ ni àdédé ló sùn lọ́sàn-án ló ké ló tojú oorun.
2: Ó ké látojú oorun lọ́sàn-án.
3: Ẹ má pa mí kí ni mo ṣe mo rí ọ̀bí àtàdá.
2: Ó lóun rí ọ̀bí àtàdá.
3: Aságbe àrígbé mo dààmú dé lọ́rin nítorí rẹ̀ ìlọrin ló kú sí.
2: Ó ti kú báyìí.
3: Bẹ́ẹ̀ ni.
2: Ẹ pàtó fún Jésù Olúwanú fẹ́ ṣe kà fún ya.
3: Ọfẹ́
2: pọ̀ sí òwò lọ́jọ́ alẹ́. Ta ló lè ṣe báyìí? Ẹ má bọ̀mí sí òwò. Jésù Olúwa wà. Ẹ jókòó, màmá ṣàlàyé ká gbọ́ gbogbo ẹ̀.
3: Ọ̀kan tó wọ ọkùnrin náà ni bí ọkùnrin àkọ́kọ́ ọkùnrin ni ó sì
2: fáyìí. Ètò ló kú tó fáyìí bí bàbá rẹ̀ sókè ní ọ̀dọ̀kùnrin.
3: Ọkùnrin
2: ló kú yẹn.
3: Bẹ́ẹ̀ ni.
2: Ìkejì kí ló tó
3: ṣe bẹ́ẹ̀. Ọkùnrin ni ó fáyìí bí ẹja tó pọ́n tọ̀tọ̀.
2: Níkejì náà.
3: Bẹ́ẹ̀ ni mo iṣẹ́ èèyàn dúdú bíi tèmi èèyàn pupa ni.
2: Wọ́n jọ bàbá wọn.
3: Tó bá sá ni owó kàwé ni a fún ní owó kó lọ gba bí ó ṣe wọ ilé ìwé.
2: Ó níwèé ló fẹ́ kà.
3: Ó sá lọ sí ìlọrin wọ́n ṣe. Kò gbá. Kódò tó owó tá a tún kó fún gan ló tún fi ń bọ àwọn èèyàn pé kí o lè gbà ń. Ó sá gbà ó sá padà wálé. Ló bá ní ó máa kọ́sẹ̀ bábà. Pé bóyá ó máa kọ́sẹ̀ bábà gbogbo bá yá ó tún padà sí sùkú òun. Oró ń fẹ́ kàwé ni. Ló bá sá kọ́sẹ̀ bábà o.
2: Ó ti
3: kọ́sẹ̀ bábà báyìí.
2: Só ti ń ṣe.
3: Iná kí n bọ̀ ń bàbá mi. Iná jó mi.
2: Iná jó ọlọ́ta yín.
3: Iná jó ọ̀tá mi. Yóò sì padà jó pani lórúkọ Jésù.
2: Ọmọ tó ṣe bábà dàbáyé.
3: ẹ ma sọ lọ ló bá ó sì wá ní èèyàn gbogbo ayé títí ẹ bá bà wọn mọ kó kúrò ní ọdọ ọmọ ènìyàn máa wá bí ọjà èròkìdá èròkìdá wọn láìkì ẹ tó tó gbé ó mọ lórí èyí
2: o lórí èrò
3: ó lórí èrò
2: ó lú ọmọ
3: láti ọ̀nà tó jìn lọ́dẹ rẹ́rẹ́ wó tó wá bá
2: wọn wà gẹrun lọ́dọ̀ ẹ
3: wọn wà gẹrun lọ́dọ̀ rẹ àṣẹ wọn ń bínú sọlọ́hun
2: wọn bínú sí i
3: wọn bínú ọlọ́hun lára mi kọ́lọ́ gbà mí là pàtàkì mọ́rí mi mọ́
2: ìgbà tí wàá ń gẹrun lọ́nkọ́ kí lọ sẹlẹ̀
3: ló bá àgbọ́ ẹ̀sùn ọjọ́ ẹ̀sùn ọdún ó sàn ṣiṣẹ́ èmi sì fẹ́ lọ sọ́ọ̀sì mi bá lọ sí orí òkè lọ́dún náà ń bá lọ bẹ́ẹ̀ gbà tí wọn ò fi dé bí mo ṣe dé gan bí mo ṣe wọlé tí mo gbé lọ́wọ́ kalẹ̀ mo ti iná sọ̀rọ̀ ti di ṣọ́ọ̀bù rẹ̀ torí létí ti ṣe ṣọ́ọ̀bù ọlọ́run ẹgbọn rẹ tó bẹrẹ ni ló bá ní ṣogódà ó ní ìsìn náà ló lọ sọnà bẹrùn ẹnìkan sì ń tata níwájú ilé ọdọ wa gbàtọdún ti wà kú o ló bá ní ṣogó tó lọ ní ìsìn kódò máta mẹẹdọdọmẹlò lọwọ ọhún ó lówó fi dín ndómì jẹ tó ń ba ti dé toró ní kẹne kò kàn sí níyàwó ni
2: mama ló bá lọ bàbá mi
3: ló bá lọ o àbọ̀ mori wò rábọ̀
2: ó ti lọ níbo
3: ó lọ rẹ ṣe lọ́dọ̀ àwọn rẹ ó ló lọ rẹ ra ndómì lówó tó fi kú
2: ọ̀lẹ́
3: ló bá sá lọ
2: lọ́mọ tó ṣe bábà yẹn
3: bẹ́ẹ̀ ni ó ti kú o
2: ó ti kú ẹ̀jẹ̀
3: ní ẹgbẹ́ wa bá mi
2: wọ́n ti gbọ́pẹ́ wá
3: ní ẹgbẹ́ wa bá mi
2: wọ́n ti gbọ́pẹ́ wá lé
3: wọ́n sì wá mú kọ́kọ́ àgbà kọ́kọ́rọ́ wọ́n gba sẹ́ẹ̀sì ọwọ́ rẹ wọ́n fi èyí tí wọ́n ti mọ̀ pé ti ẹni wọ́n fi í lẹ̀ èyí tó jẹ́ tẹ̀lé tó wà lọ́wọ́ rẹ wọ́n fi í lẹ̀ wọ́n sàgbà wọ́n bá lọ.
2: Now lis ten everybody lis ten no ẹ mọ̀ túmọ̀ wòlíì báyìí mọ̀ túmọ̀ ọlọ́run báyìí èrò pọ̀ nbí mo lọ bá wọn bẹ̀ ẹ́ mo ní mọ̀mọ́ wọn fẹ́ ṣe kà fún yín wọn fẹ́ da yín sí òwò wọn fẹ́ kọ́ mọ́ tán lọ́wọ́ yín ó kèsẹ́ ti ríran báyìí rẹ̀ so àsán ti ń já wọn ti ń gba sọ́lá rẹ̀ díẹ̀díẹ̀ wọn ti gba sọ kìíní wọn ti gba sọ kejì so ti yé yín báyìí ìran ọlọ́run nìyẹn ọmọ kìíní lulẹ̀ ó jọ bàbá rẹ̀ ó fine ìkejì ń jọ bàbá rẹ̀ ó fine ó kú dànù tí ìyá ìtàbà pray fún aṣọ fẹ́ tán lára lọ́jọ́ alẹ́ kí ló ku abiyamọ kù lọ́jọ́ alẹ́ tá bá ti pa kìíní tán pa kejì sẹ́rònú yẹn gan ò léṣe ọlọ́run gbà mí o má jẹ́ kán gbaṣọ́ lára ìyá mi o ẹ má fi mí dá ìyá mi lóró o ẹ má wú èsì mi o mọ́mí ọkàn mi bàjẹ́ fún yín gan má gbàdúrà fún yín.
4: ẹ gbọ́ ìran ńlá tí mo gbé ẹ̀yin tí ẹ ò kí ń dẹ̀jà àti ẹ̀yin tẹ́ ẹ gbá ọlọ́run gbọ́ tẹ́ ò dẹ̀ fẹ́ wàhálà ẹ̀yin ni mo fẹ́ kẹ́ ẹ gba ọ̀rọ̀ mi gbọ́ bí olúwa ti wí o ó ní nítorí ìṣẹ̀lẹ̀ tó ń bọ̀ lọ́nà àti ètò ìdìbò gbogbo àtàwọn nǹkan tí ò tí farahàn tá a gbọ́dọ̀ pray tọ́lọ́n dẹ̀ gbọ́dọ̀ kó gbogbo àwọn tí ó bá kó yọyọ toró ní bá ti ẹ̀ pọ̀ òun sàánú fáwọn tó òun bá sàánú fún ni ẹni tó bá dẹ̀ lè borí àkókò yìí ó ní òrí ẹ̀yìn ogun ẹ wá wo ohun tí olúwa sọ ó ní kìlọ̀ kí gbogbo ènìyàn kán lọ rú ẹbọ ààbò bí mo ṣe gbọ́ rèé kọ́lọ́run ó jọ ká má ṣe rí ẹni tí ó yìn mú pé ebi ń pa eléyìí ni ebi 200 naira àwa pa mí bí o olúwa ní 200 naira lórí ọmọ kọ̀ọ̀kan àti lórí ara rẹ ìwọ nìkan tó ń gbọ́ mi 200 naira ni ìwọ yóò send sí àkáǹtì arúgbó ọjọ́ pé mo rú ẹbu ààbò ààbò kò dájú lórí mi ò gbọ́dọ̀ parẹ́ mákòókò yìí gbogbo ènìyàn lọ kakuléètì ìdílé rẹ nínú ìgbàgbọ́ bó ló ṣe rí 200 naira láti sọ ọrẹ ààbò káyé kó má ṣe parẹ́ mọ́ kí wọn náà má parẹ́ mọ́ ayé o ìjìnlẹ̀ rèé àkáǹtì tẹ́ ẹ ní lọ́wọ́ lárúgbó ọjọ́ náà lẹ́ ò ṣe sí ẹgbà tẹ́ ẹ bá ní báyìí 1 9 6 6 8 3 4 0 2 5 a gbé God's Covenant Prayer Ministry jáde Access Bank ni o sáré tugbọ́ lẹ́ẹ̀kan sí 1 9 6 6 8 3 4 0 2 5 God's Covenant Prayer Ministry Access Bank ebo abo wa ni oluwa mo ru ebo abo ma je npare ma ye lara
5: mama mama e tete si mi mo ri kankan
6: oya femi sile pun yen je kan wole mama e wole paso wole sori ota yen mama e wole soke
4: mama yira le oluwa lo le sunkun o mama ba nbe olorun ipe ma ja ye bo mi si o aye ma gba odidi emi mi atomo mi lo
6: ni ki mama yen dide kan bobi
4: ilorin bi eni to njiya ba fe bo loko iya igbese kan lo ma gbe bi eni tara ni o ba fe nira mo yo gbe igbese kan ni bi eni to rare o fe rare mo a se nkan kan ni nkan ko ko to kankan o se nkan ki nkan to si o e wa wo ijinle o bere si ni gbegbe se kan ni Friday ose tutun gbogbo eyan to ba gbo mi e lo get ewe kan soso tan pe ni miracle leaf kono nje ke ri ewe ohun ewe miracle leaf yi e yo bi meje tabi meta ti to emu lowo te ba tun wa nbo e lo wa omi tutu kan bi cold water ko sa je pure water tabi bottle water e sa jo tutu e gbe wa laaro Friday larugo ojo ni kila nko jo kisha iketa re ogede kan tan pe ni boli ogede iba je sisun be tabi ke ti se e prepare kini lowo sa ta ba pari adua e je boli ogede funra yin le ba mu mi tutu le e mo so pe mo jogede agbagba oluwa je ndagba olorun jo eyin agbagba ye e ma yonu si mi e ma pa mi re ma ye awon okuku lo nde eniyan I'll pray de bi pe iwo se dadu omo a pade pelu ogede kan 30c ati miracle leaf e yo bi meta pelu bottle water to ba tutu tabi pure water gbogbo e o di aro Friday arugbo ojo lo mo pariwo po nlo to ba de josan killer nko yen side of agaraji lo wa aro Friday lago mejo abo titi wago kan gbogbo eniyan e ma bo

0: The Lord said, you all should call the name Jesus 7 times.
1: This 2027,
0: as we are drawing closer to 2027.
1: Olua pa mi lerin ayo. Lord,
0: cause me to joyfully laugh. Give me joyful laughter. Give me joyful laughter over my children. Give me joyful laughter as we are approaching 2027. Give me joyful laughter. Grant me joyful laughter. Grant me joyful laughter. Lord, I want to joyfully laugh. I want to laugh joyfully. Cause me to laugh joyfully.
1: Olua se ba.
0: Amen.
1: Ogbo yen pata e o re re.
0: Amen.
1: Leyin e kun sera to ba re rin won na o re re.
0: Amen.
1: Leyin e kun hana to ba re rin won na o re re.
0: Amen. What is the portion of those that are not saying amen? What I'm saying is,
1: to my Samaria,
0: Amen.
1: Ọpọ ọdún nílẹ̀ sá fún Jericho. Ilẹ̀ sá omi wọn burú nítorí ìgún ẹnu Joshua. Ó balẹ̀ wọn jẹ́. Ṣùgbọ́n ọjọ́ kan la sọ pé a ṣàwòtán ìwọ omi látòun yẹn lọ. Títí dilẹ̀ òníta tó mọ́ta ń sọ̀rọ̀ yìí, Jericho mọ́mí kíkorò mọ́. A kúrò nínú aṣálẹ̀, a wá rẹ́rìn láti gbà náà. Bó ti kọjọ́ tó ti ń ṣe tí làkọjá rẹ̀ ti ń bá ọ bọ̀. Ṣùgbọ́n láti òní tó gbẹ̀yìn ọjọ́, tó gbẹ̀yìn oṣù 2026. Àníwọ̀n náà ó rẹ́rìn.
0: Amen. Amen.
1: Ẹrí ayọ̀ lọ́rin.
0: Amen.
1: Lórí ọ̀rọ̀ ọmọ rẹ, iṣẹ́ òjọ́ rẹ, owó rẹ, gbèsè tí ń bẹ lọ́rùn ẹ, a ní fún láàrin oṣù mẹ́fà tó kù Olúwa lọ́rẹ rìn.
0: Amen.
1: Lè sọ pé bóyá wòlíì àjẹ́ ó lè parọ́, ó lè ṣe kinní kan. Ṣùgbọ́n ẹni ńlá ti ṣe ńlá, ọba sọ̀rọ̀ ànádàbà mí kojú ó tó mọ́ nípa ìrí ẹ̀jẹ̀ ọdún àgùntàn. Bẹ́nikẹ́ni bá fojú ànáwó nínú ayé ẹ̀, àlọ́ rẹ̀ rìn
0: arìn. Amen.
1: Bẹ́ẹ̀ ni ó rí. Gbogbo ẹ̀yin tẹ́ ń wà lókèèrè ẹ̀rẹ̀ ní ayọ̀.
0: Amen.
1: July oṣù ẹ̀rin rẹ ló bẹ̀rẹ̀.
0: Amen.
1: Oṣù tọ́ rẹ rìn.
0: Month of joyful laughter.
1: Olúwa ti ń bẹ bí ẹ̀mí rẹ ti wà níwájú ẹni tí èmi àti ẹ̀yin dúró. Wọn ò ní bọ́ ṣọ̀fọ̀ lọ́dún.
0: Amen.
1: Ṣé rí tẹ́ bá ti parí àmì méje yín?
0: After saying 7 amen.
1: Kí orin dídùn sọ jáde mẹ́rin.
0: And start singing joyful songs.
1: Ẹ jíjú ayọ̀ pọ̀ parí, ìwọ lọ parí oṣù mẹ́fà lọ́dún yẹn. Oṣù mẹ́fà ò parí ẹ.
0: dance joyfully, having seen the end of 6 months. God has chosen to spare you. Energetically dance. Amen. Amen. Don't forget the 7 amen. Amen. Amen. Amen. Amen. Amen.
1: Amen.
2: Ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yìí látẹnu ìránṣẹ́ Ọlọ́run, àlùfáà, wòlíì àti ajíhìnrere Michael Ọláòṣebìkan Adio, ẹni tí Ọlọ́run ń lò nínú ìjọ àpọ́sẹ́lẹ̀ ti Kristi, èyí tí ó wà ní òdìkejì ilé epo Corn Oil, Ìtàlàmú, ìlú Ìlọrin. Tí ẹ bá wá bàbá wá, ẹ ó rí bàbá nínú Ọlọ́run, ẹ ó sì rí Ọlọ́run nínú wọn. Mo fi dá yín lójú wípé tí ẹ bá wá, ìṣòro yìí kò ní bá yín padà lọlé. Tí ẹ bá nífẹ̀ẹ́ láti pe bàbá, ẹ pè wọ́n sí aago 080-3396-1683. Alábùkún ni Ọlọ́run wà, ẹ wá, ẹ ó sì bá Ọlọ́run pàdé, ló sì dára fún yín.
3: Pẹ̀lú àgbékalẹ̀ tó

Moti wa nino di nation lodo te mimbi o eni kari yo kwa danwe mire o ni gba ti wan dola a wan ti wan jigbe twanje olu josin nile josin siye si le kiti o a jola kwa ye pwenle kiti ni wan ti dola a wan inia e ye ti wan jigbe o ni ojo keji deni ogban osu keni odota wa ye o lasko twan lori si a kolu si le josin Christ Apostolic Church CAC to wa ni e da o ni yo ni e joba bile ileje meche ni e pwenle wan o gebe di nation bi wan shigbero yin wan ni e yelo wa ninu apile kwa twan bu walo to si te I Wọ́n yin Vanguard lọ́wọ́ látọ̀rọ̀ ní tí ń ṣe alukoro fún àjọ ọlọ́pàá SP Sunday Abutu the Nation ló gbéròyìn. Àtúpalẹ̀ ìròyìn náà lẹ́ ń tẹ́tí sí láti Diamond 88.7 FM nílọrin ẹ má gbàgbé o pé ẹ tún lè tẹ̀lé wa láwọn ojú òpó ìtàkùn ayélujára wa bíi www.diamondfm.net àti láwọn ojú òpó ìtàkùn ayélujára gbogbo eléyìí tá ń lò mo ti gbéra pa o ilẹ̀ òkèrè ya mo fẹ́ dẹ̀lú èbó. Ìwé ìròyìn punch ni mo mọ̀ gbámú o tí ìṣẹ̀lẹ̀ ńlá bàmì tó ti ṣẹlẹ̀ o níbi tí wọ́n ní àwọn tó ti pàdánù ẹ̀mí wọn ní ilẹ̀ Venezuela báyìí nínú ìṣẹ̀lẹ̀ ẹlẹ̀ rírí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó mi orílẹ̀-èdè ọ̀hún mà ló ń ká wọn ló mọ̀ dídí ẹ̀ ní ẹgbẹ̀rún mẹ́ta o wọ́n ní òǹkà wọn lọ́wọ́ ta wà yìí ẹgbẹ̀rún méjì àti ọ̀tàléní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún dín mẹ́fà ni o ìyẹn 2954 o gẹ́gẹ́ bí àgbéjáde tí wọ́n fi léde lánàjọ àbámẹ́ta ìṣẹ̀lẹ̀ àjálù ńlá náà níbẹ̀ náà ni ó mọ̀ tí ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé ó ṣe ni kíní ọ̀hún ọmọ tó ń gogò sí ìyẹn lọ sí bí 300 o ní ọjọ́ ẹtì Friday eléyìí tí wọ́n tún rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti pàdánù ẹ̀mí wọn o níbi tí wọ́n ní ó lé ní ẹgbẹ̀rún 16,000 àwọn èèyàn o tí wọ́n farapa wọn ni eléyìí ló wáyé pàápàá jùlọ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ àjálù tó ṣẹlẹ̀ lọ́jọ́ 24 oṣù kẹfà ọdún tá a wà yìí eléyìí tó jẹ́ pé ṣe ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ni wọ́n ń dojú délẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ẹgbẹẹgbẹ̀rún àwọn ènìyàn ni wọ́n sì tún ti di àwátì tí wọ́n wá wọn punch náà ló gbéròyìn ọ̀hún kọ́lọ́hún kó sàánú wa o. Ẹjẹ́ ń lọ ṣẹ́ka tẹ́rẹ́ ìdárayá lọ́dọ̀ tèmi ń bí o ìwé ìròyìn complete sport náà ni mo gbámú o fún ti ìdíje ìpéregede fún ife ẹ̀yẹ tàgbáyé àwọn obìnrin tọ́jú rí wọ́n wà lọ́dún 17 o orílòkó flamingo yọ o tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ jáwé olúborí o mọ́lẹ̀ benin republic lọ́wọ́ o gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé jáde wọ́n ní ikọ̀ agbábọ́ọ̀lù tàwọn obìnrin tọ́jú rí wọ́n wà lábẹ́ ọdún 17 tilẹ̀ nàìjíríà ilẹ̀ wa o ìyẹn ikọ̀ ti flamingo sì ni o wọ́n ní ṣe ni wọ́n mọ̀ jáwé olúborí pẹ̀lú àmì ayò 3-2 o fún lọ́wọ́ orílẹ̀-èdè olómìnira benin o níbi abala àkọ́kọ́ ìdíje ọ̀hún tí wọ́n fi ń ṣe ìpéregede fún ife ẹ̀yẹ tàwọn obìnrin tọ́jú rí wọ́n wà lábẹ́ ọdún 17 ti ọdún tá a wà yìí tí ó wáyé o eléyìí tí wọ́n ní wọ́n gba bọ́ọ̀lù ọ̀hún ní pápá ìṣeré ti Raymond Star o ní èyí tó wà nílò ìkẹnẹ ní ọjọ́ àbámẹ́ta náà òde yìí àmọ́ ṣá o wọ́n ní ikọ̀ agbábọ́ọ̀lù méjèèjì ọ̀hún wọ́n tún padà pàdé o fún ẹsẹ̀ kejì ìdíje náà ní pápá ìṣeré tó wà nílò mẹ́o ní òpin ọ̀sẹ̀ tí ń bọ̀ yìí níbi tí wọ́n ní ṣe ni wọn yóò ti mọ ẹni tí yóò lọ pàápàá jùlọ láti lọ rí ṣojú nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé tàwọn obìnrin tọ́jú rí wọn lábẹ́ ọdún 17 nínú ìdíje tiwọn tí ó wáyé nínú ọdún tá a wà yìí complete sport náà ló gbé. Adéyẹmí Adéwálé náà ló kọ́ ìjọ lédè Gẹ̀ẹ́sì o ọlá tí ń rẹwájú ògún ní Yorùbá Èbìtì ni èmi ń já o tí mo tu tí mo kà á séde sí yín létí lédè abínibí o a tún ti dáṣẹ wọ̀sẹ̀ tuntun o lágbára ọlọ́run gbogbo tá à ń fẹ́ níre lọ́lọ́run ó ṣe bẹ́ẹ̀ tí ó sì tó rẹ̀ fún wa àwọn tá à fẹ́ tá à ń lé ní aburú ọlọ́run le jìnà wọ̀gbó igbó réré là gbọ́ ẹyá bà mí o ẹ jẹ́ máa lọ kájọ máa tàtàkúṣe báyìí torí pé Francis Afolabi òun náà ó fẹ́ kàròyìn sí létí lédè fìtìfìtì lédè Gẹ̀ẹ́sì olùròyìn lórí o ṣe ló ń làágùn yọ̀bọ̀ nínú èsì kọ́lọ́run bá mi sọ láyọ̀ àtàláfíà o títí ìgbà míì tá máa pàdé lórí ètò tá a pè ní àtúpalẹ̀ ìròyìn n ò fi sínú ìbànújẹ́ o n ò sì ní bà nínú ìbànújẹ́ lógo tọ̀lọ́hún ire o ire.

0: olúwa sọ pé ẹsẹ ni o náà ń pè ní ìyàn gbé ọ̀nà ẹ̀bùrú ìyàn gbọ́ ọ̀nà ẹ̀bùrú wà nǹkan o rin ojú ọ̀nà tó yẹ kó rìn kọ́nà kọ́nà lówà àwọn ẹjẹ́ mẹ́wàá lórí ilà ọ sì wà ní number 10 out of 20 wọ́n wá yọ number 18 wá síwájú why kí ló mú kán yọ o túmọ̀ sí pé ó ti ṣe kínní kan lẹ́yìn fún ẹni tó wà ń wájú tó ń ṣètò yẹn ni ó wà jẹ́ kó yẹ àwọn tó kọ̀ sí wà ń bẹ̀ torí pé wọn à ní wọn sì léèyàn kódà bẹ́ẹ̀ bá ń wáṣẹ́ wọ́n tún ní tán máa béèrè pé ǹjọ́ lè rí iye báyìí ẹni tó ń wáṣẹ́ bó ló ti fẹ́ rówó wọ́n ti fi gbẹ́ ẹlòmíì jìnnàjìnnà wọ́n wá sọ pé iye báyìí lọ́mọ gbà lóṣù gbà tó fi gbowó oṣù kan wà á rí kọfà gbowó oṣù méjì wà á rí kọfà tó àwọn kan tí à ń pè ní ọgbọ́n lélẹ̀ lónìí ṣùgbọ́n bíbélì jẹ́ ká mọ̀ pé ẹ̀sẹ̀ ni àwọn ọmọ ọlọ́run sì gbúdọ̀ yàgò fún àwọn nǹkan wọ̀nyí torí pé nígbà tá a bá ń kíyèsí á rí i pé ọrẹ tá à ń gbọ́ lè kó bá ìdílé wa yóò kó bá ìyàwó yóò kó bá ọmọ yóò kó bẹ́bí wa Joshua orí 24 ẹsẹ̀ 15 bí ó ṣe ti èmi àti ilé mi ọlọ́run ọba ni a ó máa sìn. Ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ báyìí béèrè kwẹ́sàn kan lẹ́ẹ̀kan pé kí ni ìtumọ̀ àbẹ̀tẹ́lẹ̀.
1: Kí ni ìtumọ̀ rẹ̀.
0: Ó jẹ́ bí owó tàbí ojú rere tí ènìyàn ṣe fún ẹnìkan tó wà ní ipò tá a mọ̀ wípé ohun tá a fẹ́ gbà ó lè ràn wá lọ́wọ́ láti tètè rí gbà. It's like a favor or money bestowed on someone in a position that we trusted pé what we need kó lè yá kánkán ó wà lọ́wọ́ rẹ̀ ó sì lè ṣe fún wa. So ó jẹ́ owó mú yá kánkán. Ó jẹ́ ẹ̀bùn mú yá kankan bẹ́ẹ̀ ni láì bìkítà irú àwọn tẹ́jọ wà ń bẹ̀. Ó lẹ lómi ìfigba promotion rẹ̀ dùn ni kì í ṣe pé wọ́n ti tò kọ́ lórí ìgbà. Àwọn míì tán sì jọ wà ń bẹ̀ tó jẹ́ pé the same category ni wọ́n the same level ni wọ́n wọn ò tí ì rí the same àmọ́ ohun ti rí tiẹ̀ yóò wá sẹ́nu mírín. Kódà ìgbà míì gan àwọn tó fẹ̀yìn ti gan ó lè jẹ́ pé oná máa lò kán tó lè rówó wọn gbà jáde.
1: Ẹ sì ń sọ pé owó àbẹ̀tẹ́lẹ̀ nǹkan tá a bù yàn.
0: Ìyẹn bùn ni àmọ́ ọ̀nà líle kọ́.
1: Ó ti mọ̀ pé ó ní ìdí tí a fi bùn.
0: Return.
1: Torí ó tún máa ní nǹkan tá a gbà padà. Owó irú ẹni tá a bù nìkan yẹn. Ṣé owó nìkan náà ni a máa ń bù yàn
0: bẹ́ẹ̀
1: ni?
0: Owó number one. Number two. O lè jẹ́ ẹ̀bùn aṣọ. Kódà ẹlòmíì o lè dáná lọ fún ọ̀gá bẹ́ẹ̀ ni kúlà nígbà tí ọ̀gá ò tí ì jẹun kọ́kàn dára fi ṣòbó ní n tó fi ń wá recharge card ọ̀rọ̀ àṣẹ́ǹdì ẹ̀sẹ̀ ọ̀gá kí fò rẹ̀ mọ́ kú birthday wishes o lè ní nǹkan tó so mọ̀ náà. Tó fẹ́ fi gbà kan lọ́wọ́ ẹ jẹ́ wá sọ paríparí ẹ̀ tó bá yà yín lẹ́nu ìkíni lè já sí àbẹ̀tẹ́lẹ̀.
1: Mo dúpẹ́ àwọn lọ́dọ̀ wa wọ́n máa ń palówe wọ́n sì máa ń sọ lọ́rọ̀ mo ní ẹ̀ẹ̀kan ni èyí kí àgbẹ̀
0: tọ̀
1: ẹni bá kí olóko lẹ́ẹ̀mejì ṣubú. O lọ ya
0: ẹkúnjẹ ẹkúnjẹ
1: o tó ti padà ẹkúnjẹ bẹ́ẹ̀ o báwo ni iṣẹ́ o báwo ni.
0: Ẹ ká rọ́ sà mo nílé sà ẹkúnṣẹ́ àná sà mo kàn ń kọjá mo ní kí n tún kí n yín ní.
1: Kí ló le tó bẹ́ẹ̀.
0: Jẹ́ kọ̀ ga ṣiṣẹ́.
1: O
0: wà nkankan. Ìgbà míì o lè jẹ́ pé tọ̀ ó bá tó obìnrin o lè faradì o.
1: Faradì.
0: O lè fara sàbẹ̀tẹ́lẹ̀. Òun àtọ̀gá lè wọlé ajáde.
1: Wọ́n wọlé wọ́n jáde náà ni.
0: Mi ò má sọ jù bẹ́ẹ̀ lọ. Mo máa yí àwọn ọmọ àwọn ọmọ rẹ̀.
1: Àwọn ọmọ rẹ̀ tí mo yún nínú ìgbín.
0: Kò sí ní táà lè fi bẹ̀yìn láti fi ṣàbẹ̀rà. Kò sí kọ́lọ̀ ṣàánú wa. Àwọn mìíràn ẹran gbígbẹ. Ẹran tó dára gbé kànníkà fi kẹ̀kà fi tún jẹ. Bá a gbé fún mọ́mì. Mọ́mì náà nìkan gbé fún.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ṣùgbọ́n ọwọ́ ganan ti wá nǹkan. So oríṣiríṣi ẹ̀ ló wà owó nìkan kọ́. La fi ń se àbẹ̀tẹ́lẹ̀. Oh my God! Àwọn kan gbàlédò nù. Àwọn ẹ̀ tó ń kán láàgùn. Ọ̀gá ni kẹ́ fi ṣe weekend. Ọ̀rọ̀ ńlá

0: week. Ọ sì lówó lọ́wọ́ tó rà lọ́sẹ̀ yìí.
1: Ẹgbẹ́ náà tá a bá kàn rí ọ̀gá tí a bá ti rí ọ̀gá a sáré sáse a sì gba ìrọ́wọ́ rẹ̀ a ti dọ̀bálẹ̀ kí ṣé àbẹ̀tẹ́lẹ̀ wà.
0: Rárá sẹ́rí tí mo fi láìkè tó wa yìí ni ká yànnà lẹ̀ kó yé àwọn èèyàn kì í ṣe pé a sọ pé ẹni tó bá ti ń kí ọ̀gá ó ń wá nǹkan ni tàbí ó fún lẹ́bùn rárá ọ̀pọ̀lọpọ̀ ló ní mótífù míì lẹ́yìn là ń sọ. Ṣùgbọ́n mo rí yín ẹ̀ka àárọ̀ ọ̀sán rárá kò tí ì sọ pé bóyá mo ń ṣàbẹ̀tẹ̀lẹ̀ ó dáa kéèyàn dáa kéèyàn sì kí àgbà kó bọ̀wọ̀ tí a gbà àti ọ̀gá ẹni àmọ́ like about 70% of it lóye tèmi ní o lọ̀pọ̀lọpọ̀ fi ń wá nǹkan kì í ṣe pé mo kí ẹ mo kàn kí ẹ
1: tó ń ṣọ̀yàyà
0: lójú àmọ́ tọ̀ ṣé bá a ti ń kí bá a ti ń ṣe gbogbo ẹ̀ ṣé kò sí nǹkan tá a fẹ́ fi gbà ṣùgbọ́n gbogbo rẹ̀ kọ́ o kò lè yí àwọn èèyàn wa tó ń gbọ́ wa gbogbo rẹ̀ kọ́ o tó dà kò sí ń ṣe pé ọdún ibi iṣẹ́ ń yọ monday tọ̀ ní kí ọ̀gá wọ́n bá dá ọdúró àwa kọ́ ló fà o àmọ́ bá sáà kí àwa kọ́ ló ní kọ́ ọmọ kí ọ̀gá o torí wọ́n ti sọ pé lórí rédíò ẹni tó bá ti ń kí
1: àwa kọ́ là sọ pé kó má kí ọ̀gá.
0: Ìwọ lè kí pẹ̀lú ọkàn mímọ́ ṣùgbọ́n àwọn tó kù ń kọ́ síbẹ̀ náà ni
1: orí ọkàn àwọn. Ó ní ìkàtà ń wá tán fi ń ṣe
0: ẹ̀yẹ̀ tán yà mọ́ ṣàyàyà ẹlòmíràn sì ní ó ń bẹ nípò kó tó lè ṣe nǹkan sádùúgbò yóò wọn ó kọkọ lọ kí as community àmọ kó wá yẹ pé ṣáájú ni mo ti sáré ń torí tí màá rí gbà kò mú.
1: Ẹgbọ́n náà mo máa rí kà nínú bíbélì pé àwọn ọ̀gágun tí wọ́n ṣọ́ Jésù ní jọ́kínní àwọn àgbààgbà ìlú àwọn àlùfáà àwọn olórí àlùfáà wọn wá ní wọn ṣọ wọn kú dúró fún wọn.
0: Bẹ́ẹ̀ ni wọ́n ní tọ̀ bàbá olórí wa ìyẹn àlùfáà wa olórí àlùfáà tọ̀ ẹni tá a ní ká ẹ mọ ká máa ká ẹni tá a máa sọ ilẹ̀ mọ̀ mọ́ àmọ́ rí ẹpẹ̀nu yín mọ́ ẹmọ tá a ṣe àwọn yín lówó kẹ́ ẹ lọ sọ pé
1: àwọn ọmọ ẹ̀yẹ ti wá
0: wọn ti gbé lọ nígbà tí àwa ń sùn ṣẹ́rí nǹkan.
1: Wọ́n ní kẹ́ ẹ máa ṣọ́ àwọn èèyàn ìwọ́dí àwọn ẹlẹ́sọ̀ wọ́n á sọ pé ẹ ń sùn ẹlẹ́sọ̀ nìyí o.
0: Wọ́n ń wò bẹ́ẹ̀ ni pé bẹ́tà ìfù ni ṣé ìfù kan bẹ́tà pé at least ká rí nǹkan wí pé kò ṣeé gbọ́ pé àárí mọ́ ní àwọn odidi ẹlẹ́sọ̀ tí ìsìn kan kì í ṣe méjì tani ká máa sọ àwa rí mọ́ ó yẹ ká rí nǹkan kan sọ torí pé wọ́n lè pa wá o ẹ̀jẹ̀ àpúrọ́ wọn sì tún wọn mọ̀ pé irọ́ tán pa yẹn náà another consequence wà lórí ẹ̀ torí tani ká máa ṣe ẹ̀sìn ó sì pọ̀ náà ní orílẹ̀-èdè wa lónìí tàbí lórílẹ̀-èdè àgbáyé n tá a lọ ṣe ń bi sẹ́kọ́ la ń ṣe a mójútó omi wa ń kó wa ní yanrìn lọ ẹni tani kó máa sọ́lẹ̀ tí o tiẹ̀ wá díìtì àwọn ọ̀gá ti lo náà ti lọ alóbì kan láìpẹ́ yìí kí tí a fi páàkì mọ́tò ṣe ń tó sọ nǹkan kan more than 2 hours tá a ti wà nulẹ̀ tí sì wá dé àwọn wo ló páàkì wá those people park their vehicle there àtẹ̀kọ́kọ́ dáhùn tó rà àmọ́rú ẹni tó jẹ́ àti security ni kò sí láàyè kásà ó ti máa gbọ́ tọ́gà máa dé.
1: Ló wá sáré wá
0: wá ló wá sáré wá àṣẹ ibi tí ọ̀gá ń páàkì sí ni mo páàkì sí. Ẹ̀rí pé ọlọ́run mú
1: ẹ̀yin tí ìṣe ọ̀gá.
0: Èmi ò sì mọ̀ pé ọ̀gá ti fẹ́ dé ló sàmúlò àrí pé ara ẹ̀ ń gbọ̀n ẹ̀rí ara ń tán sọ nìyẹn. Mo sọ̀rọ̀ sí o ní kí ló ń bá ká where you are not on duty if you are run ó yẹ kó ti
1: sọ fún wa pé ibi ọ̀gá ló máa páàkì síbẹ̀ yẹn máa páàkì síbẹ̀ o.
0: Má fẹ́ ṣe sìnmá sì mọ́ gbé ọ̀gá sì dé abèrè pé ń bo lọ wà nígbà tí wọ́n páàkì ẹ̀ pé iṣẹ́ bọ́ lọ́wọ́ ènìyàn.
1: Òótọ́ ni
0: ẹ máa fi iṣẹ́ ṣeré sẹ́ni tó ní ilé iṣẹ́ tó ní kọ́ máa bá ń bójú tó sínú ẹ̀lẹ́dùn tó bá rí kò ń sinmi wà á ti gba sálárì ọ̀gá yẹn lọ́gàá burú ọ̀gá ò sì burú sọ lè nírú ẹ̀kọ́ ọba jẹ́ ẹ̀mí kẹ́ anybody máa ṣe ní tẹ̀ ní àwọn ibẹ̀. Torí náà tá à ń wí ni pé a gbúdọ̀ kí è sára ohun mẹ́ta sì jẹ yọ̀ǹdì rẹ̀ nídi pé kí là ń pè lábẹ̀tẹ̀lẹ̀ yìí ohun àkọ́kọ́ ni giving
1: fífún yàn
0: ẹ̀bùn
1: ìtàlọ́rẹ̀
0: ẹ wàá mọ gbọ́ wọn tí wọn kó ti bìkan wa ni wọn ni òkè lọ́wọ́ afúnni ń gbé ó sàn láti ká fúnni
1: tó bá
0: fúnni agbábùkún
1: bẹ́ẹ̀ni
0: misappropriation of that fast nìyẹn o bẹ́ẹ̀ni you give you don't expect anything in return ọlọ́run ọmọ bó ti ń san fún ni torí ọwọ́ ẹni tó fún lọ ti fẹ́ gbà bíbélì ò kọ́ wa bẹ́ẹ̀ ṣé tiẹ̀ bẹ́ẹ̀ nípa ọ̀fúrúgbìn ọgbìn Ọlọrun lo mo bi ti ibisi re ati esu re yo ti ka. Ṣugbọn fẹ se yawo mo gbe apo re si fun yin. Emi na wa fẹ se yawo fọ mo. Mo re ti apo re si meji abi okan atabo. Tori ma tun expect ju
1: ye. Eh be ni.
0: It's wrong.
1: Eh.
0: Ba si se nse ni e fa le le Yoruba niyan.
1: Se abajo ti Jesu fe so pe awon ti o ni fun iyan ti o ni te ni ri kan gba pada lowo re ni ke fun.
0: Wonderful.
1: Hmm.
0: Tori pe igba miran gan ele se fun mi ngba ti o de royin lorun gba ele fe se nsin ki o mo sin kankan lowo mi o ma de ma expect fun not even the same thing you gave me
1: Otani.
0: But ah o ye ko tun lele
1: o ye abe
0: 1000 yen ki ni
1: fun o ye ko fun mi ni 2000
0: ba si sore fun ra wa niyan ko si ko si pe olorun asan aha
1: agunyan san yan
0: seri eni to fun ni ni abetela ke ni to gba the same thing ni o eni to gbe ko laja
1: mo to gba ni bale lo ni o le na
0: se kan na tori ele nikan o ba si onigbowo fe nikan
1: ko
0: le ri be
1: ko ni se se
0: for now when you give and you take you committed the same sin number 2 ni pe iru abetele be iru ore be man se kini o ma nfo ni loju to kini anju ifoju ni pe o ma change be eyan se ye ko ri nkan bo so le kan eyin mewa lo wa l'office promotion deal fun eyan marun o si gba teyin o lo wa nkan foga oga si gbe wa si waju awon to please don't be annoyed ama to se luck e la pe iro ni o won o sise la be ni o se yo wa address awon staff luck e la pe boruko e se jade gan to olon lo to olon ti ko ni iro ni o eyin to ku boya next year go and be pray be have very hard working ikini kan se ni to fun yin si o wa hard working ju awon to ku lo oju saju ti wo ike ti wo iro ti wo iwa odale niyan be ni o ka wa para wa po as a group pe e je ka fun lagbaja ni nkan tori nta gba lowo re when you give and you take it's not good it's a sin in the hands of the lord to ina gbudo sora fun eleye o le je pe iwa ti o dara n baba o e keta ni pe is subvert o ma mu ki atun upside down kan alare alare sa o le je bi to ma lo ewon ele bi a si wa ngboro ki na mi yo ati so la aro ina ni wi pe a bribe is not a gift of appreciation after help. It is a payment to influence the outcome before help. To ta se lati influence iranlowo ni fun ara wa. Not appreciation. Appreciation will come after you have received something. Oluwa yo ran wa lowo lati le ma tesiwaju ninu oro re. To yi ni fara lori abetele lojo mejo a o tun tesiwaju. Aku iteti leko.
1: E se pupo ni ni a o ti duro. Iwo ti o fun yan na abetele ati iwo ti o gba abetele. Ipo kan na leyin mejeje wa
0: be ni.
1: Mhm. O le niran o le lowo. Iwo ti o fun yan o le ni o ni nkan kan to nwa. Iwo ti o si
0: ni abetele.
1: O le ni o.
0: A ma salaye dada si.
1: Be ni. Be ni. Ni ni a ti duro. Fun ti oni ejo eni awon ibere ti a fe bere tabi kini koko oro
0: ese nka wo ese oro wa
1: ese oro wa
0: ni bi ta ti ka oro olorun exodus ori ketalelogun ese ikejo iwo ko gbudo gba ore bi a ka ko so iwo ko gbudo gba betele nitori abetele nfo awon ti ori ran loju a si yi oran awon olododo po eyi ni esin oro wa ibere wa na ni awon okunrin 16 to Oluwa bukun fun ninu bible 16 example of men blessed by God in the bible
1: ejo nkan tan o da be ni pe awon kan da tin fun wa ni
0: oh that's very good
1: e da won si ibere yen ti won tin fun wa ni iwe ti won ko ranse won iti gba ta ba fe pari a je ki o di memo fun iru awon eyan be oni ebo ta fun awon ti o ba se da
0: to ba se lawon ti o ti rebun won gbejo pe mi a fun yin
1: be ni awon kan ti wa ni ti o ti rebun won gba lati ojo yi e pe number ti a pe number na a ti pe number na e pe wa a fun ni ni ebo ti o ye ka fun yin a dupe lowo olorun to ba wa se toni a se ni igbagbo ati idaniloju pe yo ba wa se tojo mejo loni bẹ́ẹ̀ ni alásìyàn dúpẹ́ lọ́wọ́ ìránṣẹ́ ọlọ́run tá a pè wá sórí ète yìí ni ẹni ọ̀wọ̀ Emmanuel Ayébùlù àgbàládùá pé olúwa yóò túbọ̀ máa ràn yín lọ́wọ́
0: yóò
1: máa fi agbára kún agbára
0: yín
1: yóò fòye kún òye yín ẹ ṣe púpọ̀ ẹ kú àtótó ni kẹ ẹ tó lọ ẹ gbàdúrà kẹ ẹ tó gbàdúrà o ẹ má gbàgbé ó ṣeé ṣe kí wọ́n pè wá lórí ètò yìí kí wọ́n fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ wa àwọn nǹkan tí àbí ẹ̀rọ tẹ́lù òun náà ni
0: 08055584842046
1: àti
0: 08161617
1: ẹ ṣe púpọ̀ ẹ gbàdúrà náà.
0: Àpáta ayé rẹ̀ yí adúpẹ́ lọ́wọ́ rẹ̀ gba ọpẹ́ wa bí a ti ń bẹ̀rẹ̀ oṣù olúwa mú wa làájá àti tún sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ń ba ìlú ilé àwùjọ wa jẹ́ olúwa àjọ jẹ́ ká lè ṣe ìgbọràn sí ọ má jẹ́ kí àbẹ̀tẹ̀lẹ̀ kó bà wá jẹ́ jẹ́ ká lè jó lóòótọ́ tó bá yẹ ká ṣe yẹ ká ṣe é láì bójú ẹ̀yìn bí tá a ti jẹ̀bi olúwa dáríjì wa kó sàánú wa iléeṣẹ́ Diamond FM orúkọ Jésù kò ní burú fún yín ó gbó òṣìṣẹ́ pátá ẹ̀ ó sórí rẹ̀ bẹ́ẹ̀ ni mo gbàdúrà fún olùgbọ̀wọ́ ètò John Bat Foundation olúwa yóò bùkún fún yín ẹ ò ní relẹ̀ àìsàn ò ní gbé yín dé àìrójú aráyè ò ní dé bá yín ẹ ó máa ga sí i gòó ni fún orúkọ olúwa adúpẹ́ torí pé ẹ ti gbọ́ Jésù Kristì olúwa wa.

0: arúgbó ọjọ́ o.
1: Gbogbo ayé tó fi mọ́ ìsálú.
0: Ipa ńlá tó borí ipa agbára tó borí agbára. Iná jojo ẹ̀rù jojo pápá ńlá tí ń jó tàún tàún ẹ̀ fúfù lẹ̀lẹ̀ tí ń ṣe gí okó jìyà jìyà.
1: Alẹ̀ tẹnu rẹ̀ ò káàbà.
0: Fọlá Ṣadé Fàdé rẹ̀ rà.
1: Jẹ lórí ìlú tílu òdẹ tó.
0: Òwí bẹ́ẹ̀ ṣe bí ọba Sòdé Ẹ̀dẹ̀rọ̀.
1: Jìnnìjìnnì ti mú arẹwò tí kò rò.
0: Iná inú àpáta tí ò ṣe é pa.
1: Ayé omi ọrún wà rírì lórúkọ rẹ̀.
0: Láàrin lọ́dọ̀ ayé àti ọ̀run mo ṣì bá rẹ̀. Ọlọ́run tó niwọ́ Ọlọ́run tó lẹ̀mí wa ìbá. Òpó kan ṣoṣo tó gba ayé àti ọ̀run mú ìbá rẹ ó. Olódùmarè tí ewú orí ò sọdọ̀lẹ̀ ìbá. Kábíyèsí tó pọnmọ sẹ́yìn tí ó gbàjá. Aládé lórí aládé ńlé ọba tó fàdé tòlé aládé ọ̀kàkà kíkí ọ̀kàkà tí ń kì mọ láyọ̀ ọba ọ̀wàràwá. Ògbìjàmọ́ ṣèké ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀. Akíkì tá àyìnyìn tó olórúkọ ńlọ olórúkọ púpọ̀ olórúkọ rẹpẹtẹ. Ẹni tó lè mú ò tí ì dá.
1: Pé ohun gbogbo
0: wa. Ẹni tó lè dá n ò tí ì rí.
1: Ọ̀rọ̀ tó láṣẹ lórí ohun gbogbo ò tó dá o pátá.
0: Ọ̀rọ̀ tó gbé ayé àti ọ̀run ró ìbàárẹ̀ o.
1: Sì nínú iṣẹ́ ọwọ́.
0: Ẹ̀mí inú ènìyàn gbogbo ìbá.
1: Lágbára lórí ẹ̀dá pátápátá.
0: Bó o láti kìọ́ tá a kìọ́. Jẹranjẹran fẹ́ǹfẹ́ fẹ́ǹfẹ́. Olódùmarè tó tóbi tó tóbi tó tóbi kọjá ohun tá a lè júwe lọ. Olódùmarè tí ò ṣe é ṣàlàyé. Bó o lo ṣe fẹ́ júwe rẹ̀ gan. Ìwọ̀nbọ́ ohun tó o lè sọ ńpa rẹ̀ náà ni ìyá tó bá kọ sí ọ. Bẹ́lòmíì bá tún mú ẹnu lé ọ̀rọ̀ ọlọ́run báyìí. Òwò tún wò wípé ó dàbí pé o ò tí ì mọ̀ tó. Ìdí abá ni pé ìyá tó bá kọ sóníkàlùkù wa náà láàfin mọ títóbi rẹ̀. Gbogbo ohun tí wọ́n ń bẹ láyìíká wa yìí.
1: Pápáṣẹ fọjọ́ kó yí padà
0: ká. Ojú ọ̀run ilẹ̀ ńlẹ̀ igi igbó ẹranko ìgbẹ́ ìra ilẹ̀ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ohun tó jẹ́ iṣẹ́ ọwọ́ Ọlọ́run. Tẹ máwọn ọmọ bàmí Ádámà ti ń ṣẹ̀mí lórílẹ̀ èèpẹ̀. Yàtọ̀ sáwọn èèyàn àwọn kan tó ń gbé nínú àwọn àwa ayé ibòmíì tá a lè fojú rí. Ọlọ́run náà ló dá gbogbo wa òun náà ní tọ́jú gbogbo wa. Àdìtúọ̀ o Ọlọ́run ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ Ọlọ́run ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀.
1: Ilẹ̀ṣẹ̀ ayé ọ̀run wà ní káwọ́ rẹ̀.
0: Bí n bá ní mọ kìíkì mọ yín lọ ilẹ̀ oṣù ilẹ̀ ó mọ̀ toró tóbi gan. Lẹ́yìn Ọlọ́run àtúfọ̀ Ọlọ́run. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo àyíká yìí tẹ̀ ti ń gbọ́ mi láàárọ̀ tò ní o. Ṣé dáadáa mo bá yín? Ọdẹ ò dàbí. Ọkọ yín kọ aya yín kọ àwọn ọmọ yín kọ. Ọlọ́run wọ̀ ọmọ yín nǹkan ò ní ṣe wá o. Àwa láà mọ̀ gbé ohun tó dáa ṣe. Ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní díngí ọkàn. Èyí la wọ̀ Ọlọ́run ń bẹ pẹ̀lú wa o. Ṣáájú gbogbo bí mo ti ń dúpẹ́ lọ́wọ́ ọba láwùràbí n ò ní ṣaláì dúpẹ́ dúpẹ́ pé òkun lọ́wọ́ aláṣẹ àpàṣẹ kan ní tá a wà yìí. Bàbá dáadáa tí wọ́n fún wa lórí ọ̀fẹ́ ńlá yìí bàbá mo mọ̀ lóore sá. Ṣé èdè orí gbogbo lọ́gàá lọ́gàá ní kànnì alálùbáríkà tá a wà yìí. Diamond 8.7 FM nílé ìlọrin.
1: Ìwọ tó o lè pa tó o lè jí o tó.
0: Ọlárẹ̀wájú òye wọlé ló kọ tèmi o. Dúkìá Ọlọ́run yín náà rèé tí ò jẹ́ fi ṣòfò lálẹ́ fẹ́nìkan kan o. Ṣé mo bá yín dáadáa? Ẹ̀yìn ẹ̀gbọ́n láàárọ̀ tòní àjọ ṣètò tààrọ̀ tòní nítorí pé yóò dùn gbọ́ngbó kan sí. Mo ní àtẹ̀tẹ̀ kẹsẹ̀ sọ́nà kátẹ́pẹ́pẹ́ ètò. Ṣẹ́nu lélẹ̀ wà ní ẹ̀rín ni àjò lọ́wọ́. Gbogbo àyè káyè tẹ́ lè wà tẹ́tò ilé kàyín mọ́ láàárọ̀ tòní. Ẹ já jọ fetí gbéyàwó ọ̀rọ̀. Ẹ mọ̀ gbàgbé kókó tá a ti ń bá bọ̀ láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan. Mo fẹ́ sáré ṣe ìdánwò ráńpẹ́ kan láàárọ̀ yìí. Torí pé ẹlòmíì ń bẹ bó bá ń tẹ́tí sí ètò kan pàápàá jùlọ ohun tó bá ti ní ṣe pẹ̀lú episodes tó jẹ́ pé nípele ìpele là ń mú kinní ọ̀hún bí aṣọ ayán bí aṣọ àlùbọ́sà. Ìgbà ẹ bá wá parí ẹ̀ tẹ́ ẹ fàdàgbà tọ́píìkì yẹn rọ̀ síbì kan tẹ́ ẹ wá béèrè lọ́wọ́ irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ pé gbogbo ohun tá a tiẹ̀ ti ń sọ ọ́ bọ̀ èwo lẹ láǹfààní láti rántí gan-an. ohun ti o fi da yin lo na ni pe oro po ninu iwe kobo be ba ti gbo teyan fun yin diru esi be apere pe ko ri nkan kan di mu ninu gbogbo n te n so ni bi eni kan soro sategun lasan lasan ni o be eyan ba ti fun o lesi pe oro po ninu iwe kobo ohun to n so ni pe bi oro yen se n gbe ti otun wole lo n gba oto si jade o si sese irufe oro be ko mo lapare ninu aye eni to gbo sugbon eto eleyi a kan fe mo se kakan mo soro bo ti je pe igba gbogbo lọlọrun lo eto yi lati fi tun aye wa se sibe sibe bi mo se fe ka se laaro oto ni re o nipa nu olohun won soju opo le fe yan ara le mo fe gbo iwoye yin lati bi ose bi melo kan bayi ta ti gun le akori yi oro melo ni ati so bayi segun aje wole sora e sora yo idi ni pe mo fe ki a farabalẹ daada mo fe bere lowo wa ni koko meji si meta tan babo ewo le rantinu e beni ewo le rantin be tori pe koko ta yiri wo oro to serious ni o ibe gangan laye wa duro le elomi nbe to je pe ibi ti ayan mo re ti fori sanpon to ti fori gbagana se mo tan yin lati bi igbeyawo ni elomi ati mo se daada bo elomi ati mo gbegbe aye to nitumo bo koda awon eyan o ti mo kan sara si kokiki e wa ni omo ni sugbon eyi ko yi ejo wonu igbeyawo iyalenu gba ni oje fun yin pe bo ba tin wonu igbeyawo tan kini ohun o si yibiri gbogbo o si yi dande ki lo fa ni pe opolopo awon ohun to ye ka yiri wo ka to dase wonu igbeyawo opolopo ohun to ye ko ye wa gege bi odo lokunrin odo lobirin lopo igba se la ma nfoju re na re tabi ka ka si ohun ti o to nkan ohun ti o wa to nkan lana o ti wa di oro o ti di ohun ti ta nto ipo le lori loni bayi o ti di oran selomi e lorun to je pe titi ba ati n soro yi ba ati n seto yi elomi o ti bo nbe apa ti elomi gba latara igbeyawo ki mo wi apa elomi gba latara iyawo latara igbeyawo elomi oro titi di ba ati n soro yi apa yin o ti jina o se esiri eni to wo bata sese ohun lo le salaye bi bata ohun ti fun to dandan lese re 0913655692 o de number ti won lanfani te lanfani lati pesi laaro yi o kini koko akoko nigba ta bere eto yi kini koko keji ni ose keji ose keta nko ki la lanfani lati iriwo 0913655692 eyi te ba ranti nbe je ngbo bayi ko to di wipe a wonu eto taaro to ni lo lekun rere eyin ko le ja si anfani fun awon to je pe boya won sese nla anfani ati mo teti si eto yi fun igba akoko papa julo akori ti ati nba bo yi ko mo ba mo wo pe akini won so bo gan to re lomi nbe be ba ni o mo da soro lagbede meji ona o sese ki oye ohun ti o so gan ko mo yi idi ni pe ko mo bi ti oro ti bere okun si ni gungungun ko mo ni bi to ti se wa e je wo ni akoko tin be loju lai elo e kaaro o e seun sa o ya eni sun le baba ikore ni ni ijanu
2: ati se ni awe ti ni awe gba lowo re
0: awon koko ti e nso yi eyin baba wa koko temi n beere lọwọ yin ni ohun to ni se pẹlu ọrọ igbeyawo ta ti mẹnu le yi bẹẹni ẹ ṣeun tori eyi ti inu mi dun ayọ mi kun pe ẹ si ranti awọn koko ta ti discuss sẹyin ẹ ṣe gan mo dupẹ o ẹ lọwọ ta ni tun bẹ nbẹ ẹ kaaro sa o anyanfe lati malete mo ngbo yin o
2: akoko ninu koko ti e ko wa mo ti ya ka ko dise am abere ti mi se ka ko gele ati o
0: friendship ese ese ese anyanfe mo dupe lati malete ese gan pomu yen e ja tun welomi ti nbe nbe hello
2: Eshuma.
0: Eshuma.
2: Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani.
0: Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani. Ani.
3: E
0: karo
3: Olorun sagbara do ton ka ko ni ninu osun yen ni wi pe agbodo ko ani to ba fe segbeyawo o gbodo keke ti bi pelebe mole je ka se friendship o mo ni ajure to ni se lowo to ni yawo na to ni to ba gande eda ere ka se pe ko kan gbe lai lo ba bi pe arira wa loni
0: yawo ni bo ti moto abi lokia
3: oka
0: se gbe wale tawo bi na ton o si se amojuto won kan mo
3: to
0: won to na gogo yawo ti ko ba ni gogo yo pada wo ni kabisi olo e se mo mo dupe o ko yin mo mama olola de la se yen ko e se gan ni ma mo dupe e ja mo lo sinu eto taro yi e ja n ke si ajinrere ojo ade kan won na ba wa da si mo mo

0: ninu awon odo wa ni won yi ki esi agbonrin ibe o
1: omo ya wa lenu
0: omo birin to fe bo ni la kaye re se pe to
1: le dara ka won obi yan esu
0: opo lopo odo lokunrin odo lobirin lo je pe igba gbogbo
1: le gbadun iyawo re
0: mo lanfani ati jo joko ri iwo gan iwo odo lokunrin to n gbe eto lowo lowo ti su o o si wa ninu relationship
1: eyin ara mi lo n be nile aya
0: bi nkan kan ba pa iwo ati girlfriend re po be ba jo n soro bayi wa si mi ri pe ki la n so kini wi
1: loluwa lowo
0: eni ti la kaye re o pe ti rori re o munadoko to
1: ìgbéyàwó
0: wọ. Bóòlù sì fẹ́ ṣe é bẹ́ẹ̀ bá jọ wọkọ̀ ìgbéyàwó. Lọ́pọ̀ ìgbà àwọn òbí kì í kíyèsí.
1: Ìwà máa
0: gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin láì fi yèé sí.
1: Àwọn okùn.
0: O kàn rí ọmọkùnrin nágbọ́nágbọ́n báyìí.
1: Lọ́kọ̀.
0: Nàgbọ̀nàgbọ̀n sàn-sàn ẹ má bínú ohun òbú yẹn o. Ó síngbọnlẹ̀ ọ ga. Ó dùn rí ó dùn ún wò. Ṣùgbọ́n o bìkítà láti wo bí làákàyè rẹ̀ ṣe pé pérépéré tó. Ọkùnrin mi ń bẹ tó jẹ́ pé.
1: Ìyá rẹ̀ bá ń darí rẹ̀.
0: Ìwọ kan sọ fún ẹ̀ngẹ́ẹ̀jì ẹ̀ wípé o fẹ́ bẹ̀rẹ̀ okòòwò kan. Ní kò náà dá sí kó fún ọ nímọ̀ràn. Wà á rí pé kò ní nǹkan kan nínú ọpọlọ. Ẹ mọ́ bínú o.
1: Ìkẹfà wọn.
0: Ohun tẹ́ ẹ̀ sì mọ̀ ní pé.
1: Òun lokùnrin kí kò níṣẹ́ lọ.
0: Ó ń bẹ lára ohun tí mo ń ran ìgbéyàwó lọ́wọ́. Kí ọkọ àti ìyàwó jọ láǹfààní àti yí tábìlì po kan jọ jókòó. Wá naira tí ń bẹ lọ́wọ́ wa yìí ó yájá jọ sọ̀rọ̀ ń pa ẹ̀. Bó ni ó ṣe di 2 naira fún wa. Àmọ́ bọ́ ọba lọ fí adult baby lọ́kọ tó fí adult baby láyà. Wàhálà ló fẹ́ o. Ìdí abá ni pé ìwọ nìkan ló mọ̀ dàrúnú. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì náà ń bẹ nínú ìgbéyàwó tó jẹ́ wípé wọ́n bá fẹ́ gbé ìgbésẹ̀ kan. Wọn ò lè fi lọ ìyàwó wọn. Kì í ṣe wípé wọ́n ń tàbùkù ìyàwó wọn ṣùgbọ́n wọ́n ti gbé e wò lọ́pọ̀ ìgbà. Wọ́n rí pé àbùdá àti ẹ̀nu kò ní nǹkan kan tí ó contribute sí ìmọ̀ràn kankan tí ó mú kí

0: ọkùnrin mi bíyàwó rẹ bá ní làákàyè tó múnádóko dádì wa lọdún yìí mo fẹ ká ṣe nǹkan bẹẹ àwa náà lè ralẹ a lè kọlé ohun tọkùnrin yìí ó mọ ránnu mọ náà ni ẹ sáà tí ìjẹun oúnjẹ ni o oúnjẹ ni oúnjẹ ni bó lẹ ti fẹ ṣe tẹ fi rí nǹkan gidi pé ilé ayé yín ṣe tẹyin náà rí nǹkan gidi mú lọdún yìí iwọ ọdọkùnrin ọdọbìnrin ìgbà tẹjọ wà lójú ọ̀nà tẹjọ ń fẹ́ra yín yìí àwọn nǹkan wọ̀nyí ló gbúdọ̀ kíyèsí sẹ́ni tẹjọ ń rìn ṣèṣe adult baby bọ̀dá girlfriend yẹ ṣèṣe adult baby ló fẹ́ẹ́fẹ́ àǹtí ṣé ọmọkùnrin yẹn torí pé wọ́n ń sọ́ọ̀mù márẹ́jì mọ̀ ju gbogbo yẹn lọ ṣé kìí ṣe adult baby ló fẹ́ẹ́fẹ́ o
1: àìmoye ọfà lọ́mọ
0: sẹ́yìn méjèèjì ti láǹfààní àtijọ́ jókòó rí kí ni àṣeyọrí tẹ́ ẹ ti jọ láǹfààní àtijọ́ ṣe pọ̀ rí kí ni vision kí ni goal tẹ́ ẹ jọ set fúnra yín tẹ́ ẹ sì get it right ṣé báwọn olóyìnbó bọ̀ wọ́n ní two good heads are better than one ṣùgbọ́n ohun tó ń ja ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó lógun ni pé a single head náà ló ń rú gbogbo ẹrù ìdílé bó sì ṣe ń bá a bọ̀ nù kó o tó wọnú ìgbéyàwó àmọ́ yí obìnrin míì tó jẹ́ pé kì í fọ̀rọ̀ lọ ọkọ mọ́ ó ti gbé ọkọ yẹn yẹ̀wò lọ́pọ̀ ìgbà bàbá ti ń wírú ọkọ mọ̀ wírù ni ohun tí ò jọra wọn ni ọ mọ̀ sọ sáà lọ sí bọ́ bá ṣe fẹ́ ṣe kò ní nǹkan kan tí ó contribute nù ọjọ́ máa fomi ló lọ adult baby ló fẹ́ o kò sì sí ohun tó o lè ṣe sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ pé àwọn red flags wọ̀nyí àìfi yé sí èyí tí a ti ránnu mọ́ láàárọ̀ yìí ẹ bèrè lọ́wọ́ ọ̀dọ́kùnrin ọ̀dọ́bìnrin tán máa ń fi yé sí o gbúdọ̀ wo bí làákàyè ẹni tó o fẹ́ bó ti pé tó bó ti múnádóko tó ẹlòmíì ń bẹ tó jẹ́ pé ìgbà tẹ wà lójú ọ̀nà ẹ ti ẹ̀rọ mi ni ẹ mọ̀ bínú wo bú yẹn o ìwọ ni wàá ṣẹ̀ṣẹ̀ mọ́ tí lọ́pọ̀pọ̀n tí lọ́pọ̀pọ̀n òun gangan ò ní vision fáyé ara rẹ̀ kí lòun gan rí build fáyé ara ẹ̀ tó wá ní kó máa bọ̀ wá help ẹ láti build empire àti ẹ̀ òun tán rẹ̀ ẹni tóun gan ráyé rẹ̀ build tó ní kó wá kún ọ lọ́wọ́ láti build life ẹ̀ ọ̀dọ́kùnrin ọ̀dọ́bìnrin máa fi yè sí máa dé bí mo ti ń sọ yìí o ọmọkùnrin tó yẹ pé bó bá jí lówùúrọ̀ kùtùkùtù báyìí tó wẹ́ẹ̀lì ní òròmọ́dì bí gbogbo àwọn ará alé bá ń jáde ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ń dá kì í jọ sí ìwọ́ sì ṣe àgbákò rẹ̀ ọbọ̀ sí i lọ́wọ́ bó ti wá tí ẹ tiẹ̀ wá nǹkan kan ṣe ẹ tiẹ̀ wá nǹkan kan ṣe kò rí nǹkan kan ṣe ìgbà gbogbo ohun tẹ́ ẹ jọ máa ń jà lé lórí nígbà tẹ wà lójú ọ̀nà náà ni ẹ.

0: bo ti fe ni se nfu on gba tejo wa loju ona idi aba ni pe o ise bukata re o gbon ti mo wi o ise eru re o ise bukata re dandan ni ko ti ni rori kankan ninu laakaye re
1: oro mi to ni eyi toju
0: sugbon ni ketete ba ti jo dase won na gbe yawo ti ma pe bukata ti de fun wa ri pe awon obi re gan ma so fun toju yawo e o toju yawo e o o ti ri obi bukata eru ti kun eru fun awon nkan ko bere si ni change ninu irori omokunrin yen leyi to se se ko ma affect agbara re gege bi okunrin opolopo obirin ne wan complain loni ah won enjoy oko in fact there are so many factors that can cause this baba ni ka mo yan na re loko keji jo po gan o mo kan so ileyi ni bi bi okan lara nti ma nfa ti ma reduce agbara okunrin ninu igbeyawo lopo igba bukata nbe nbe mo ranti pe lori eto na iya kan so kini kan won ni ro igba kugba ti yawo ba ti ni o ya o ya oko gbudo da lohun mommy ko ri be lopo igba idi aba ni pe lakoko ti yawo nbere fun kini ta nso yi e mo tin lo ninu laakaye omokunrin yen oda e je fun yin lapere ti omokunrin to mo wi pe awon fe sanwo ile to lo bi 300,000 naira iyawo kedere ko ni contribution kankan ti o make si boya ka so pe full housewife ni yawo abi gbogbo ogbon ti won da pe ki yawo na ti e ri nkan ma fi pawoda ko work gbogbo eru yen orun oko lo wa se gba gbogbo lero wi pe agbara o ma dide jan jan laro iru okunrin be bo tin ronu owo ile ni ronu owo school awon omo ohun gan ko ti ronu tara re bo tin ronu tomo lo ronu ti yawo boya ninu mo lebi e won ni nawo nbe nbe na ni o tun mo ataka si pe iye bayi la ni ko mu wa gbogbo awon nkan wonyi the accumulation of all these factors o le mo di agbara oko re ku yo ba si nkan mi to se o o le mo se bo ti nse bo ngba tejo wa loju ona ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló jẹ́ pé ṣé wà tọkọ rẹ tiẹ̀ láǹfààní àtijọ́ jókòó jíròrò gan àwọn kankan ń bẹ tẹ́yìí discourse láàrin ara yín ṣé wà ọ̀dà ẹjẹ́ ń bèrè lọ́wọ́ yín mo ń bọ̀ wá mo ti ń padà bọ̀ wá sínú ìgbéyàwó báyìí o dádì ìwà mọ́mì ìwà ṣẹ́yìn àtìyàwó yín ẹ̀yìn àtọkọ yín ṣe ìjọba ń sọ̀rọ̀ nípa ìgbé ayé ó ti yé yín se yawo ti e le so foko re pe ah dadi wa mo kan sara si yin mo kan sara si yo abi se yawo gan ti e le so fun yin ah dadi wa ki lo se yin lenu jo meta kini yi ori bakan soko e ti e le bo soro pe won nkan bayi ni mo mo ro nkan bayi ni mo mo ro e ijo soro now mi ò ráyè gbogbo rádaradára rọ̀bọ̀rí bí tẹ́ ń ṣe yìí ohun tó mú kọmọ obìnrin omi kùnà sẹ́ẹ̀ta nù ẹ wá rí ohun táwùjọ wá dà ẹ súnmọ́ àwọn obìnrin mi kẹgbọ́n tí wọ́n ń wí obìnrin mi ń bẹ́ ó ti sọ́ra rẹ̀ di ìdàkudà torí ohun tá à ń mẹ́nu léyìí ó sì ṣẹ́ṣẹ́ bẹ̀rẹ̀ ó ní bí wọ́n ṣe jọ ń ṣe kí wọ́n tó wọnú ìgbéyàwó ńgbà wọ́n wọnú ìgbéyàwó kí ní ọ̀hún change ẹ rí pé mo ti sọ́lẹ̀ kan wípé ọ̀pọ̀lọpọ̀ factors ló lè wà ráǹtí ẹ o ṣùgbọ́n responsibilities náà ń bẹ lára àǹtí máa ń di agbára àti ìròrí ọkùnrin kù torí ẹni tí nǹkan bá ń bẹ lódò okun rẹ̀ bọ́kùnrin ti ń ronú yàtọ̀ sí bóbìnrin ṣe ń ronú obìnrin mi bẹ tó jẹ pé ìbá àbọra rẹ tán yanyan níwájú ọkọ ìyá kan mọjú tákí èmi ò gbójú kó ń bẹ ìdí abá ni pé ohun tálákọ̀wé wa ń rò owó sukù fíìsì àwọn ọmọ ni o lóòótọ́ kò yẹ kó para wọn lára ṣùgbọ́n ẹ gbúdọ̀ jọ ní àgbóyé láàrin ara yín kì í ṣe wípé ìwọ náà wàá ṣe ọmọ wùwà bíi wípé ohun tó ń rò kò kàn án ọpọlọpọ ìyàwó ọpọlọpọ ọkọ lo jẹ pé ohun tí ìyàwó wọn ro ohun tọkọ wọn ro kò kan wọn dákun wo jẹ kẹmi o se ohun tẹmi o se ni gbogbo èyí tó ń ròyìn wà láti ẹni yẹn ó wá mú kó ọkùnrin mi kó mọ dá wà nínú ìgbéyàwó ló ń lé àdé tọ ọpù lẹlòmíì ń kọ lórin nínú ìgbéyàwó lọkùnrin àti lóbìnrin èyí ohun tó ń kọ ohun tó mú kẹlòmíì ò wọnú ìgbéyàwó ni mò ń sọ fún yín ó wò wípé bọmọkùnrin yẹn ò bá tiẹ ní nǹkan kan ìròrí rẹ ò pé ṣùgbọn bó bá di orí ìbùsùn pé ẹgbọn ká ṣeré lọkọláya àkà sáálíkà ọkùnrin ni ohun tó gbẹlòmíì wọnú ìgbéyàwó nù nílé òní tó mọ kọ tó sì ń ṣèṣe akọni bó ti yẹ kó ṣe fún ọmọ ọ rí pé nǹkan ti chẹ́ǹjì bó ti jinmi mọ ọlọ́nu ìwọ ọ̀dọ́kùnrin ìwọ ọ̀dọ́ lóbìnrin mọ torí ìyẹn pé ẹjọ́ ń gbádùn ara wa àjọ ń gbádùn ara wa ni orin tó ń kọnu bẹ́ẹ̀ bá wọnú ìgbéyàwó tó lè chẹ́ǹjì o yóò wà lódò okùn rẹ̀.

mo so lori eto nigba kan mo ni bo ba tin wonu igbeyawo ma ni expectation to high nipa eni to fe ohun ti ma fa disappointment julo ni pe expectation wa ti ma high ju wa ro pe angeli leni to fe gbele lokunrin abi lobirin expectation re npa re o ti high ju bo se wa high to yen to ba ti wonu igbeyawo to ba ri ohun to focus si mo be na ni disappointment re yo se high to elomi ti ni bp elomi ti wa hypertensive idi aba ni pe expectation ti won ba wonu igbeyawo ti high ju bi won ti wonu etan oto lohun ti won ba bo oto lohun ti won ro oto lohun ti won ba ninu igbeyawo bo lo ti wa se e to pada sori tabili ni gege bi oko ati yawo idi ni yi te se gbudo ni akoko te ejo ma so asoye po e ma bara yin soro ejo ma ni agboye opolopo awon odo lokunrin odo lobirin opolopo oko ati yawo ni won isoro po e ejo jiroro iyun okan awo gedengbe iyawo la won mo lebi ibi o ti loko ibi o ti laya iyawo lejo ko sira yi mo so ni jejo mo ni ibi ti won ba ti fe omo wo be oro igbe iyawo ko je eni ti mo fe nikan ni eni ti mo fe nikan ni o ni kokon lo fe elomi kedere ebiri lowo elomi pe ohun to n to pe o le lori ninu igbeyawo re to dabi wahala si lorun se oni lo bere ibi mo ti gbe to taaro to ni pe iwo odo kunrin iwo odo lobirin ma fi adult baby o iye un fa won odo eyin te si ti wa ninu igbeyawo to je pe tori bo ba gbe kini ohun le bo ba le ile okan lara ti mo n da igbeyawo oruju lo to je pe igba n ba pe awon mejeji joko e o ja kilo sele gan iwo na kilo sele gan àwọn tí wọ́n máa ń ránu mọ́jú lára ohun tí ó jẹ́ ìpèníjà nínú ìgbéyàwó jù òun ni ìbálòpọ̀ ohun tó mú kóbìnrin mi ò mọ ti ilé ọkọ̀ kan bọ́ sílé ọkọ̀ mìíràn ó ń bẹ́ẹ̀ ṣùgbọ́n mélòó nínú wọn ní ọ̀bọ̀ sí gbangba wálé àsòwò tọ́ọ̀rọ̀ ẹ̀gbọ́n wọn padà sí odidi ètò kan lórí ẹ̀ torí ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ gan bó ti fi sọ́dọ̀ ọkùnrin bẹ́ẹ̀ ló fi sọ́dọ̀ obìnrin àyàbálẹ̀ yìí tí mo ṣe láàárọ̀ yìí ìránṣẹ́ ọlọ́run bá parí ọ̀rọ̀ ọkọ àti ìyàwó tẹ̀ ń gbọ́mi gbárò yìí láàárọ̀ ọ̀tọ̀ ní bó lọ̀rọ̀ ìgbéyàwó yín ṣe ríṣẹ́ ẹ̀ ń jọ ẹ̀rẹ̀ ni àbí ẹ̀ ń dí ọ̀rẹ̀ bó bá jẹ́ pé ṣe lẹ̀ ẹ̀ ń dí ọ̀rẹ̀ ẹ̀ lè ń jọ ẹ̀ náà ìjà tẹ́ ẹ jọ jà yóò tó gẹ́ ẹ pera yín jọ ṣe lè dájókòó kẹ gbé làákàyè ara yín kalẹ̀ ni ṣe tún láàsì ni ó dìgbà táwọn òbí yín bá tó bá yín dá sọ̀rọ̀ kọ́rò tó yanjú ni adult babies lẹ̀yìn méjèèjì bẹ́ẹ̀ bá ti lè yanjú ọ̀rọ̀ fúnrara yín ẹ lè parí ọ̀rọ̀ fúnrara yín ẹ lè jíròrò fúnrara yín ẹ sì ti bí kíní ẹ ti bí kejì ẹ ti bí kẹta ojoojúmọ́ làwọn ọmọ yín wọ́n bá ti gbé yọ báyìí tíjà bẹ̀rẹ̀ báyìí ọmọ ò ti mú fóònù hello grandma hello grandpa aláìní tìjú ni yín mo wí bẹ́ẹ̀ aláìní tìjú lẹ̀yìn méjèèjì ẹ rọkùnrin míì bó bá mú ìyàwó rẹ̀ bá egun ẹ̀ á máa le kankan kan ni má gbá ojú ẹ má ṣe léṣe ìyàwó rẹ̀ lọ ń sọ̀rọ̀ fún pé wàá ṣe léṣe nígbà ò mọ̀ pé o sangun tó báyìí ò ṣe bọ́ọ̀ta àwọn ẹgbẹ́ rẹ̀ ń bẹ́ ń ta náà lọ kojú wọn bí wọn ò bá nílùú ọ ní àlùbami obìnrin mi.

0: Joro fun ara yin adult babies leyin mejeji e kan po lojo ori ni la kaye yin o muna do ko to e ma binu o bu yin o toro omo ya so ku so ni Sẹ́mọ̀ wípé yín ni àpẹẹrẹ àkọ́kọ́ táwọn ọmọ yín ò mọ̀ wò ni. Bẹ́ẹ̀ bá ti gẹ̀ẹ́tì ẹ̀ ráìtì. Ẹ ti dà àwọn ọmọ yín sí oko tsunami. Ọ̀nà nìkan ló lè ṣàánú àwọn ọmọ yẹn táwọn náà fi gẹ̀ẹ́tì ẹ̀ ráìtì nù márẹ́ẹ̀jì. Sẹ́mọ̀ ni. Ipa tóbi ń kó nínú ìsẹ̀mí ayé ọmọ kò kéré. Ṣé ẹ ṣe adult baby sáà dádì wa? Mọ́mí ìwà sẹ́yìn náà ṣe adult baby. Ẹjẹ́ ń sójú òpó lé ọjọ́ ti lọ. Ẹ lọ́wọ́ ta ní bẹ́ẹ̀ o.
1: Ẹ lọ ẹ kú òye.
0: Ọlọ́run ni mọ̀.
1: Àánú ńlá Ọlọ́run ọba yín gbé o.
0: Àmì o.
1: Bàbá wa náà tọ́lọ́run sọwọ́ wọn gbé ètò tó ti táyé àwọn èèyàn ṣe.
0: Olúwa ṣeun.
1: Olúwa yóò fi ọrẹ ààbò.
0: Àmì mọ̀.
1: Ọrí ńlá yóò fi ta wọn lórí
0: àdúgbò wọn. Àmì mọ̀.
1: Ṣé rí àwọn ìgbéyàwó? Wọ́n mọ̀ ń gbàgbé ìdánilẹ́kọ̀ọ́ tán gbà kánsẹ́lì. Dẹ́wọ̀n yín mú ọ̀rọ̀ Ọlọ́run sáwọn sísín fàṣẹ tèmi àti Bolúwa káwájú mi. Wọ́n mọ̀ ń ju ọ̀rọ̀ Ọlọ́run lẹ̀, wọ́n mọ̀ ń ju Olúwa lẹ̀. Ń lọ sáfímọ̀ ráyè wọlé.
0: Kábíyèsí o.
1: Ilé ìlérí wà tó ṣe pé ọmọkùnrin wọn yìí jẹ̀bi, ọmọbìnrin wọn yìí jẹ̀bi. Wọ́n ní fẹ́ parí ìjà pọ̀ pàdà, wọ́n ní ẹwà gbowó táwọn san, ẹ̀kọ́ táwọn kó wá wá. Tó bá ti ń rí bẹ̀ láàrin ìdílé méjèèjì ìgbéyàwó ọmọ wọn ò lè là.
0: Kábíyèsí o.
1: Ju gbogbo rẹ̀ lọ. Ẹyin ọkọ àti ìyàwó ẹ máa rántí pé òbí ò sí mbẹ gbà tẹ pàdé Ọlọ́run tó wà bẹ̀ lẹ́ mọ̀ gbé kawájú tí ìyàwó yóò kì ní túká. Àgbà níyànjú pé ẹ gbọ́ Ọlọ́run sáyé yín. Ọlọ́run wà níbi tó wà wa là ń yí padà là ń kóbi tá a dúró sí. Ní Tọ́lárẹ́wájú
0: ètò
1: yìí ti wọ Amẹ́ríkà.
0: Olúwa ṣeun.
1: Global World ni
0: Olúwa ṣeun. Àmì ìyá mi, àmì o, àmì o, ìyá Wòlíì Ayọ̀dẹ́lẹ́ ṣe mọ̀. Bọ̀dá wá ibi ó ti lọ yàn kọ́. Ta ní ń kọ̀ǹtúrú ọkọ rẹ̀ ń bẹ̀. Ṣèbí ìyá rẹ̀ ni. Adult baby ló fẹ́ nà ọ́. Ohun tí ìyá rẹ̀ bá sọ fún un, bó bá ní pé kó má fọwọ́ kàn kò ní fọwọ́ kàn. Bó bá ní kó má fún ọ lóúnjẹ kò ní fún ọ lóúnjẹ. Adult baby ló fẹ́ lọ́kọ̀. Bọ̀dá ibi ó ti lọ fẹ́ yàwó. Àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà ń kọ̀ǹtúrú rẹ̀ kò lè dánú rò. Ṣé o mọ̀ pé adult baby ló fẹ́ níyàwó ni? Ìwọ ọ̀dọ́kùnrin ìwọ ọ̀dọ́lóbìnrin tó jẹ́ pé ìjọ láǹfààní láti lọ mọ àwọn fámìlì ìyàwó tàbí ọkọ tẹjọ ń rìn tẹjọ ń sọ pé fẹ́ ra yín. Ọjọ́ ń lo ojú rẹ̀ là torí náà kedere pé ìyá rẹ̀ bàbá rẹ̀ ló ń kọ̀ǹtúrú ẹ̀. Ohun tán bá sọ fún ni ó ṣe. Ọ mọ̀ pé ọkọ̀ sọ̀bọ́ lọ wọ̀. Amọ̀ye ìgbà míì. Ìṣẹ̀bẹ̀ gbọ́ níjẹ̀jọ́ ńgbà tá a ṣètò dé agbọ́nrin ibì kan. Ìyá kan láǹfààní láti pè wọlé. Wọ́n ní ọkọ àwọn sọ fáwọn wípé ìyá òun ò fẹ́ràn àwọn o. Wọ́n ní tó bá wá lu àwọn tán táwọn bá wá béèrè lọ́wọ́ pé kí làwọn ṣe. Wọ́n ní yóò wá sọ pé ẹ màmá mi ló fẹjọ́ ẹ sùn mí. Adult baby ni máa yẹ o. Kí n mọ̀ pé adult baby ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ló ń bẹ lágbọ́nrin ibi tá à ń lọ yìí. Ẹ̀lọ́ ẹ káàárọ̀ o. Ee ó rebété. Ẹ̀lọ́ ta ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
2: Ẹ̀lọ́ ta bàbá ikú ètò.
0: Ọlọ́run ní bá wa tò.
2: Orúkọ tèmi ni Mr. Ibrahim táwọn èèyàn máa ṣe IBTech láti sáńkẹ́.
0: Ẹ ṣeun.
2: Bàbá mo fi Ọlọ́run búra mo fún yín ní 99%.
0: Ọlọ́run ni o.
2: Bàbá o.
0: Ọlọ́run ni sà.
2: Ẹ wo Ọlọ́run yóò dára fún yín bàbá.
0: Àmì Ọlọ́run sà.
2: Kẹ́rì nǹkan tó bá di jù láyé bàbá kéèyàn máa wíru kí nǹkan kan máa wíru kí àwọn máa wíru bàbá kò jọ́ láwọn náà. Bọ̀ nǹkan tó àwọn olùbàbà kí ló dé gbé pé Ọlọ́run ìpínjọba ń gbà ń bàbá Ọlọ́run kò yẹ pé àwọn méjèèjì bí kọ́kọ́ lọ́pọlọ kí àwọn kí ti yẹ̀kú dẹ̀ káàtó. Ọpọlọ ìyàwó ni yóò ti tọkọlọ kí ló dé Ọlọ́run ìpínjọba
0: tó ń bàbá. Fátẹ́ẹ̀kì mo tún ní fátẹ́ẹ̀kì IBTech.
2: Mo fi Ọlọ́run búra bàbá fógáàmù ya owó wà òkè gan bàbá ilé ẹkún gbọ́
0: ìmọ̀fọlọ́bùn
2: ẹ wo emergency àwọn akẹ́kọ̀ọ́ ti pọ̀ sínú category yẹn àti pọ̀ sínú kí ni possible solution àbí ṣé ká sọ pé alábà musa.
0: irọ́
2: bá lọ ẹ kí ni possible solution.
0: ó yẹ wàá máa gbọ ẹ gbọ possible solution báyìí IBTech.
2: mo ti ń gbọ yín ẹja.
0: ẹ ṣe sà.
3: ẹ wà tí mo rí lára rẹ lórí mi.
0: ṣé rí ohun tẹ́ ẹ lè ṣe láti fi ran partner yín yẹn lọ́wọ́ ó pọ̀ gan. ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ gbé jókòó díẹ̀díẹ̀ ẹ̀ mọ̀.

0: ṣàlàyé àwọn nǹkan kan fún yín. Ẹ máa engage ìyàwó yín bó sì jọkọ yín ni ẹ máa engage nínú conversations. Tó bá wá gbé gbági, ẹ tún dá padà sójú ọ̀nà pẹ̀lú ìfẹ́. Ẹ má lè ṣanmọ, ẹ má bu. Ìfẹ́ lẹ fi máa kọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. Kódà, bó bá ṣe é ṣe, ẹ jẹ́ kí ìyàwó yín máa attend the seminars. Tí ò bá kàwé púpọ̀ tó bá jẹ́ pé bóyá school sat ni. Ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ ó ń lọ sí bóyá polytechnic ni ó lọ university ṣùgbọ́n tọ̀. Àwọn nǹkan tẹ́ ẹ bá lè tún wò wípé ó lè máa mú kìlà káyé rẹ̀ kódà ẹ lè ràwé fún kó máa kà á. Àwọn nǹkan tẹ́ ẹ mọ̀ wípé yóò build life ẹ̀ tí ó fi wá já sí ìrànlọ́wọ́ fẹ̀yìn gangan ẹ lè ṣe é. Bó bá dọjọ́ mẹ́jọ agbọ̀nrin ibi tá à ti mú nìyẹn ẹ lè help ìyàwó yín ẹ lè help ọkọ yín. Ìjà kọ́ kì í ṣe pé kẹ́ ẹ kọ́ sílẹ̀ irọ́ o ìyẹn kọ́ lọ́nà àbáyọ wọ́n fún yín ní ọ̀nà àbáyọ ń pa rẹ̀ tó rọ́lọ́run ó fún mi lágbára ọlọ́run lọ́jọ́ mẹ́jọ. Ibitech wọn ibi tá a ti gbé ètò ti ọjọ́ mẹ́jọ nù nípa àánú ọlọ́run mọ́ ń bọ̀ ẹ lọ́wọ́.
1: Ẹ káàárọ̀
0: mọ́.
1: Mo kàn fẹ́ gbàdúrà fún
0: yín. Yes ma. Ọlọ́run ni ma. Àmì. Àmì. Àmì Olódùmarè. Àmì. Àmì. Àmì o. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì lórúkọ Jésù. Ẹ ṣe mọ̀. Wọ́n ní káwọn òkàn gbàdúrà fún wa ni. Ẹ mọ̀ bá mi fi àdúrà ran aláṣẹ àpàṣẹ kàn ní lọ́wọ́ o. Torí bí wọn ò bá fún wa lórí ọ̀fẹ́ yìí, bí ò bá sí ohun tí bá a ṣe ń ṣe. Kíni bá a láti àìbá máa pán láwo. Ẹ jẹ́ ẹtú wẹ̀lú míì tí ń bẹ́ ń bẹ́ ẹ̀ lọ́wọ́. Ẹ mọ̀ káàárọ̀ o.
2: Orúkọ mi ni Ambassador Àgbà Látòkè Bọ́ńkè.
0: Ambassador Àgbà ó kọ yín gangan gan.
2: Abdulaziz Ayinigba.
0: Táwọn èèyàn mọ̀ sí.
2: Ambassador Àgbà.
0: Ó yẹ nìṣó ńlẹ̀.
2: Ṣé rí ọdún òjò dáa fún yín?
0: Àmì Ọlọ́run.
2: Pẹ̀lú ẹ̀ ń ṣètò ìṣèlágbọ́n
0: ọlọ́run. Àmì o, àṣé Èdùmarè.
2: Ṣé nítorí tẹ́ ń ṣe ẹ̀ ń fi tún ìdílé ṣe ni. Torí pé àwọn kan ti fọwọ́dù síbẹ̀. Àmọ́ kó bí o kàwé. Kúbin bá fẹ́ ya nǹkan míì lọ́wọ́ alẹ́ mọ́mọ́ yẹ̀yàkuyà.
0: Ọkùnrin ń kọ́.
2: Ọkùnrin náà bá fẹ́ yẹ̀yàkuyà. Ọwọ́ alẹ́ náà ó lè fojú bọ̀ láàárọ̀. Ó wá lọ́wọ́ alẹ́ kó ló yẹ̀yàkuyà. Méjèèjì náà ní ń sọ. Torí pé náà gbogbo àwa tá gbogbo àwọn tí wọ́n fẹ́ yàwó nìsín. Ìtẹ́ ìbá ti ń gbọ́ pé wọ́n fẹ́ yàwó pàrà kóra wọn. Ẹ nífẹ̀ẹ́ ẹ̀ sí ìrìnfẹ́ láti ẹ̀ wá. Mo mú ara wọn tó. Ìlúgbẹ̀ ìgbò ìyàkùlẹ̀ ti balẹ̀. Ẹ wá wo ntẹ́ wá sọ fún àyè. Ẹ wo bá ẹ wẹ̀ ìdẹ́ pé ní lọ́gbọ́n látàkẹ́ wà ládàlẹ́ nìyí. Ó lóun ti rí inú rẹ̀ ó lóun ti sunkún. Èrò tẹ́ ẹ ní ọjọ́ máa sọ fún wa yìí. Ẹ ń fi tún léṣe ni. Ẹ wá lọ́jọ́ mẹ́jọ. Ǹjẹ́ lè fi bẹ̀rẹ̀ nu.
0: Bẹ́ẹ̀ni.
2: Ọlọ́run bá yóò wá dúdú àfin. Ẹ tún wá ti yọ mẹ́jọ lọ o.
0: Àmì Ọlọ́run. Àṣẹ wá.
2: Ẹ tún wá léṣe diamond. Ògògèlè múru sí ògògè ni ó máa lọ kò ní lọlẹ.
0: Àmì Ọlọ́run. Ẹ ṣe gan adúpẹ́. Má yín mú sí mi o, bó bá sì wọ́ mọ́ ọyọ́ sùn tètè sí mi ara ẹ̀ ló wà. Òun kálukú wa lájọ ń gbẹ́rù ayé wa. Bóyá ọmọ. Ẹ lóò ta ní tún bẹ́ńbẹ́ o.
3: Ẹ ló ẹgbẹ́ káàárọ̀.
0: Ẹ mọ̀ káàárọ̀ sá.
3: Ọlọ́pẹ́ Abiodun ní sọ̀rọ̀ tí àwọn èèyàn mọ̀ sí Ayọ̀ rẹpẹtẹ láti ẹrú
0: jẹ́. Ẹ ṣeun sá. Èmi kọ́ mo jayín kó ìpè ní o. Ẹ lọ́wọ́ ta ní bẹ́ńbẹ́ o.
4: Ẹ lóò sá.
0: Ẹ káàárọ̀ sá.
4: Ẹ káàárọ̀ sá.
0: Ẹ ṣeun sá.
4: Evangelist Kọ́lá Wọlé láti ojú ìdá.
0: Ẹ ṣeun evangelist.
4: Kò lè bàjẹ́ fún nígbà kan.
0: Àmì sá.
4: Ẹ lè ṣètò sí.
0: Àmì.
4: Mo gbàdúrà fún bàbá wa tó nílé iṣẹ́ ìlú nǹkan Jésù wọn máa tẹ̀síwájú.
0: Àmì.
4: Wọn à ní fọmọ ṣiṣẹ́ ìrìnsẹ̀.
0: Àmì o.
4: fun ami faya sise ran
0: ami o
4: emi ti won o le bonu ji
0: ami olodumare
4: ori ofe ti won wa fi gba wa lati pe lori eto loruko jesu olorun ma teyin na si wa
0: ami ami sa
4: seri program de so laare o to si mi gan o to si mi awa ise adult ni ati yawo mi ati ise adult mari because o ma so several times lati gba ti mo ti se past 10 years now a ko ejo wa lo si odo family kankan ta ba ti ja emi o de na lati se so se wa roro te so le kan tu touch ni be ni se lori ibaluko te so yen se ni ba se le fura wa ni gba ta wa lodo ta fi fera wa ni ya to si ba se le fura wa ngba ba ma ri be lori nigba ti an fera wa ara mi ji pepe dada ko mi o si lorun kan to to po gan nigba ti marriage ti wo a lot of thing ni mo fofo do mi ru nigba mi kan to ba fo wole mi bayi ma ni wo ti se mi koja ki na ni kilo se ni ma ni nkan wo ti mo ro pe a je a mu a so gugu e a fe tesi waju a fe se nkan re mo lo ko se bele mo amo so fun pa mo cancel ara wa njo ta ara mi ba si se pe mo do ti ba ara ya mu o ma so pe abi mo ti lo mu
0: nkan babo baba ah evangelist I say I'm an evangelist now, menu. I need to be a bit of a little caro. Yeah, me dada. Yeah, Yasuku. Yeah, Yasuku. Yeah, Yasuku. Yeah, Yasuku. Yeah, Yasuku.
5: Baba
0: to ile
5: ise na ko ti mo ni ra ase
0: wa ami olodumare ami olodumare ami
5: mo ni ade ya mo ola ba do be ba ko ti mo ni ra
0: ami
5: ba fe wa to mo olomo ba
0: ami olomo ami olomo ami ya jugujuku mo dupe o e se gan fun adura te gba fun wa ateyi te gba fun alase apase kan ni ta wa ya mo lori ojo opo bi eduro si kini ohun o lo jaide ah ojo ti lo e gan mele isi hello
6: hello e karo
0: e mo karo sa
6: e salari waju
0: baba o
6: olo le kan alafia re
0: atemi ami ami o
6: ati gbogbo ata n gbo festa ti ma wole program
0: eh o ko yin sa
6: olari waju loruko mi bola le ile eru
0: o ya eni so le
6: Olorun gbadura se bo se se ye ma ba lo
0: Olorun
6: ko to ba ku se pe ti atua ti atua na ni adura re o pa
0: ami
6: atura re ko ni baje o
0: ami o
6: diamond ni baje o
0: ami o e se gan mo dupe e se gan
7: ko ma wi pe ogologo emere ni
0: oko ati yawo se ri lojo mejo a feju kini ohun die si e mo lakoko tejo mo joko ejo mo bara yin soro be ba se n feel ni pa ara yin ejo mo so now kilo nse yin gan se be rira yin pe ti mature le se fe ra yin sile se tun mature mo ni se ti so maturity yin nu ni aja mele ka ma lo fun taro yi hello
8: hello da
0: e ka ro
8: e ku se o e ku e ku ro aye
0: olorun ni o
8: oruko mi ni muhammad salahu ti
0: e se o sa
8: se ri oro ti nkan te se yi o falu ju awon ti won kawe alquran ati bibeli lo awon ma so pa mi won ma so kan mi ti o ni fun yan ni la kai ti en yo fi se nkan toto so olorun wa pelu yi ata awon to dale se ile program yi la ma gbo
0: olorun ni
8: eye wole boroboro ni olorun ma wa pelu yin
0: amisa
8: bi atiko yi na soro fa won ti won kawe fun wa ti won ka bibeli ti won ka quran fun wa ki won ma soro ti le bayi ko le ma ye wa dakun eyin na gbo oro ji le bayi bayi nkan bayi ji abayi ni bembi ka bayi isoro bayi ni bembi ka bayi e ma so fun wa e kan ma soro lo
0: eh baba ojo ti lo e se gan sa Hey, awon afa wa awon paito wa gbogbo awon na gbianju o won sapa ti won e mo wi pe bọlọn ti ran wa la wa nse nikan ni ta wa yi bọlọn ba si ran oni kaluku ni o se jise e se go e ja ma lo futaro Bobado ojo mejo atesiwaju IB Tech. Lagbara Olorun lojo mejo. Possible solution. Olorun yo fun mi lati le number Sategun lojo mejo. Ile wa oni daru, ode dewa oni gbona labadi. Oko ati yawo e jo gbo gbogbo e lo ra yin pepepe alupepepe ni. Baba ni o lo mama gbo. Mama ni o lo baba gbo. A jo wa gbo kujo kujo ni. Lagbara Olorun. I don't know if you're a little bit of a lot of people. I go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going a to pade bo ba di ago mesan abo lori eto ta ko ni wakati atunse a mo bi obe ni besu atelesi abena we ni bani alo kamo bola ni deba ngba ti esogun awo ni ku eyin na ni ku gbogbo wa patapata bayi lajo fi aiku degbera nipo ti o fi re wa se la mu re rodo ta lo fi so meja lori jo da fun wa o e ma gbe ninu anu olohun nko ni se wa wa la mo gbe on to da se ko ni pa laanu wa ati awa ti won yo sanu for love you catch odojo mejo jai e se jeje pelu ara yin o e toju ara yin e toju awon omo yin ile wa oni daru o

ni wákàtí ìrètí èyí tí ìjọ onírètí bíbọ Jésù Kristì lẹ́ẹ̀kejì ìpínlẹ̀ Kwara Seventh Day Adventist Church Kwara State sanwó fún. Oníwàásù ni olùṣọ́ àgùntàn Adéwuyì Yàyà. A gbàgbọ́ pé Olúwa yóò lò wọ́n láti bá àìní ayé yín pàdé bí ẹ ti ń farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àmín.

wa kaabo sibi wakati reti eto ti o nde si eti gbo re lati inu ijo Seventh Day Adventist Church ni Kwara Conference ti a mo si ijo ni reti bibo Jesu lekeji si wakati reti ni akoko yi teri okan re ba je ka gbadura Olorun baba wa adupe fun ireti ti e fun wa ninu Kristi adupe fun ife ayeraye ti e fi wa wa re ati tun toyin wa ni wakati yi lati ba yin pade Oluwa e wa ba wa pade e tun aye wa se e so oro yin sinu aye enikokan wa ki ogun aye wa ki o le fo lo ki isegun ki o le je ti wa ki awo omo re ki a si le di alabuku fun Jesu Oluwa wa amen. Akole eko ti wakati yi oni ape ni ije Olorun da isibi ije Olorun da Yesu ati aba wonu aye loni tani ape ni satani opolopo eniyan lo ti le gbagbo wi pe aruso aruko lasani osi eda ti ape ni satani ṣugbọn o ti oro aruso yi o fi le fidi mule ni wi pe gbogbo wa mo wi pe a wa ninu wahala a wa ninu ipanju a wa ninu irora a wa ninu yode loni yode lola idi ni yi ti oro ti awon eniyan so pe aruso ni satani ko le fi idi mule tani satani ni bo lo ti wa bawo lo se bere bo la se bara wa ninu wahala ninu esan ninu ipanju ninu irora iru e dawo ni oje wa won nkan woyi ni a mo gbe yewo ninu eko bibeli toni a bere lati inu iwe Johanu kini ori iketa ese ikejo lati odota ni ese ti bere papa ti a ba bere iwo na le ma so yin pe boya lati odo Adamu ni abi baba re abi iya re rara eje ki a gbon ti oro Olorun so beli wi pe eni ti o da ese ti esu ni nitori lati atete ko se ni esu ti se nitori ide yi ni Olorun se fi ni omo Olorun se farahan ki o le pa ise esurun satani esu lati atete ko se lo ti se odo re ni ese ti bere ṣugbọn ohun ti a n pe ni ese yi o je ohun ti a pe ni the mystery of godliness ohun agba iyanu ti ko le ye ni because ohun gbogbo ti Olorun da ni ibere pepe mimo ni pipe ni bawo ni a se le wa ri bawo la se ri aise dede ninu mimo oju oye imo ati ogbon eniyan lo nitori na ti a ba wo iwe ifihan ori ikejila ese ikesan o salaye fun wa wipe ani ogun si be sile ni orun asile iwe ifi ori ikejila ese ikesan asile dragon lana jade ejo lana ni ti a pe ni esu ati satani ti n tan gbogbo aye je a si le ju si ile aye a si le awangeli re pelu re satani o ni olupile sese bee si ni nigba ti o dese tan bibeli fi ya pe a le ju si orile alaye ti a ba tun wo kini oruko satani saju ko to dese nitori pe Olorun da satani ni satani angeli olola mimo alagbara olokiki elewa oni Olorun da ṣugbọn oni o pinu lati sora ready satani iwe woli Isaiah ori ikerinla
ẹsẹ ìkejìlá wípé báwo ni ìwọ ti ṣubú láti ọ̀run wá ìwọ lúsíférì ìràwọ̀ òwúrọ̀ báwo ni a ṣe gí ọ lulẹ̀ ìwọ tí ó ṣe àwọn orílẹ̀-èdè ní ipá lúsíférì ìràwọ̀ òwúrọ̀ ó ní a pé orúkọ rẹ lúsíférì ìràwọ̀ òwúrọ̀ ó ní a pé orúkọ rẹ kìí ṣe sàtánì ló ṣubú láti ọ̀run wá nítorí náà ara nínú olúwa lónìí ọlọ́run fi yé wa wípé lúsíférì ó ní ọlọ́run dá jẹ́ kí n fún ọ ní àpẹẹrẹ kan ọ̀rọ̀ ilé ayé wa náà lónìí bó ṣe rí nìyí tó bá wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá jalè kìí ṣe olè ní òbí bí ṣùgbọ́n ní kété tó bá ti jalè ó ti gba orúkọ orúkọ tí wọ́n sì fún òun náà ni olè kò sírú orúkọ tó wù kọ́ máa jẹ́ níwọ̀n ọgbà tí ó bá ti ń jalè ẹni tó ṣàgbèrè orúkọ rẹ̀ kìí ṣàgbèrè ṣùgbọ́n ní kété tó bá ti ṣe àgbèrè ó ti di alágbèrè nítorí náà ẹsẹ̀ tí lúsíférì dá ó ní ọ̀fà tí ó fi di ẹni tí a pè ní èṣù sàtánì lónìí kìí ṣe orúkọ tí ọlọ́run fi fún òun ni eléyìí tí a bá wo ìwé lúùkù orí ìkẹwàá ẹsẹ ìkejìdínlógún jésù sọ nǹkan kan tó ṣe pàtàkì nípa lúsíférì yìí jésù fi yé wa wípé òun rí jésù sì dáhùn ó sì wí fún wọn wípé òun rí lúsíférì ó ṣubú bíi mọ̀nàmọ́ná láti ọ̀run wá èyí fi hàn wá wípé ọ̀run òun ni lúsíférì ń gbé ẹ̀ṣẹ̀ ló mú tó fi ṣubú sínú ayé yìí ayé yìí kìí ṣe ibùgbé rẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tí ó dá òun ni ó lé kúrò ní ibùgbé rẹ̀ gẹ́gẹ́ bí wọn náà bá dẹ́ṣẹ̀ lónìí tí yorùbá bá gbọ́ mú ó mú ọ lọ sílé ẹ̀wọ̀n nítorí náà ó fi ibùgbé rẹ sílẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ tó dá ọ lọ sílé ẹ̀wọ̀n tí a bá tún wo ìwé wòlíì sìkẹ́ẹ̀lì orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n kí ni ọ̀rọ̀ ọlọ́run sọ nípa lúsíférì nínú ẹsẹ̀ bíbélì yìí nítorí pé ọ̀rọ̀ ọlọ́run ó pé ó yè kò sì yí padà ọ̀rọ̀ ọlọ́run fi yé wa nínú ìwé sìkẹ́ẹ̀lì orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹrìnlá bíbélì ni ìwọ ni kérúbù tí ọ̀nà tí ó sì bò èmi ti gbé ọ kalẹ̀ ìwọ wà ní òkè mímú olúwa ìwọ sì ti ń rìn sókè rìn sódò láàrin òkúta iná nítorí náà bíbélì fi a pé lúsíférì áńgẹ́lì tó rẹwà tó lè rìn láàrin òkúta iná òun ni ọlọ́run ló ṣe kéni òun ni ó dá ọlọ́run ọ̀dá èṣù ṣùgbọ́n òun lọ yàn láti sọ ara rẹ̀ di èṣù àti sàtánì gẹ́gẹ́ bí wọn náà ṣe yàn lónìí láti sọ ara rẹ̀ di olè di alágbèrè di òpùrọ̀ tó yàn lónìí èyí tí ọlọ́run ọ̀yàn fún ọ èyí tí òbí rẹ̀ ọ̀yàn fún ọ ọlọ́run pè ọ ọlọ́run pè mí ṣé ìwọ náà sọ ọ́ dáhùn sí ìpè ọlọ́run èyí tó ń pè ọ́ lónìí àbí ò ní dáhùn sí ìpè yìí nítorí pé ọlọ́run nífẹ̀ẹ́ rẹ ọlọ́run nífẹ̀ẹ́ mi à ń sọ̀rọ̀ à ń sì ń kọ́ nípa lúsíférì èyí tí ṣe ìràwọ̀ òwúrọ̀ ọlọ́run ti fi yé wa nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ jẹ́ ká tẹ̀síwájú kí ni ìbẹ̀rẹ̀ lúsíférì báwo ni bíbélì ṣe ṣe àlàyé rẹ̀ á padà sínú ìwé ìsíkàlì orí kejìdínlọ́gbọ̀n a bẹ̀rẹ̀ síka láti ẹsẹ̀ ìkejìlá a fẹ́ mọ báwo ni ìgbé ayé rẹ̀ báwo ló ṣe rí bíbélì fi yé wa nínú ìwé ìsíkàlì orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìlá ọmọ ènìyàn pohùn rere ẹ kú sórí ọba tirè sì wí fún pé báyìí ni olúwa ọlọ́run wí
iwo fi edidi di iye na o si kun fun ogbon o pe ni ewa o fi edidi di iye na o kun fun ogbon o pe ni ewa iwo ti wi iwo ti wa ni edeni ogbon olorun oniruru okuta iye biye oni avise ibora re ati bebe lo ese keta ese kene la so wi pe titi afiri aisedede ninu re ni ojo ti ada o iwa ni kerubu ti ona ti o sibo imi si ti gbe okale iwo wa ni oke mimo oluwa.

kí wọ́n bà lè wọ̀ ọ́ ara nínú olúwa. Sátani wo ni eléyìí? Ọlọ́run dá ní pípé, ṣùgbọ́n ọkàn rẹ̀ gbé sókè. Gbogbo ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ láti inú ọkàn rẹ̀ ló ti wá. Gbogbo wàhálà tó ń débá ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láti inú ọkàn ló ti rò ó, kó tó di wípé o gbé ìgbésẹ̀ láti ṣe é. Sátani kí la tún sọ nípa rẹ̀ nínú ìwé Àìsáyà orí ìkẹrìnlá? Ẹ jẹ́ kí a wo èròngbà Sátani, bí wọn náà ṣe ní èròngbà láti ṣe bí, bó ṣe ní èròngbà láti bá tọmọ ẹnìkejì jẹ́, bó ṣe ní èròngbà láti tún tọmọ ẹnìkejì ṣe. Bẹ́ẹ̀ ni Sátani náà ní èròngbà. Kí ni àfojúsùn Sátani nínú ìwé Àìsáyà orí ìkẹrìnlá ẹsẹ ìkẹtàlá títí dé ìkẹrìnlá? Mẹ́lì sọ wípé, nítorí ìwọ ti wí ní ọkàn rẹ pé èmi yóò gòkè lọ sí ọ̀run, èmi yóò gbé ìtẹ́ mi ga ju ìràwọ̀ Ọlọ́run lọ, èmi yóò sì jókòó lórí òkè ìjọ ènìyàn ní ìhà àríwá, èmi yóò sì gòkè kọjá gíga àwọ sánmọ̀, èmi yóò sì dàbí ọ̀gá ògojì lọ. Ibi tó rẹ ṣe yẹn, bí Sátani ṣe rò bẹ́ẹ̀ náà nìwọ náà ṣe rò lónìí. Ó ní èròngbà láti gba ìjọba lọ́wọ́ Ọlọ́run, ó ní èròngbà láti darí ayé, ó ní èròngbà láti darí àwọn áńgẹ́lì Ọlọ́run, ó ní èròngbà láti gba ìṣàkóso gbogbo. Ẹni tá a dá tó fẹ́ darí ohun tí a dá àtẹni tó dá, ṣé bẹ́ẹ̀ náà kí wọn náà lé èròngbà lónìí? Ọ̀fẹ́ gbowó olówó, ọ̀fẹ́ gbapò onípò, ọ̀fẹ́ gbaya aláya, ọ̀fẹ́ gbọmọ ọlọ́mọ, ọ̀fẹ́ pànìyàn, ọ̀fẹ́ rédíò òru, ohun tí ò ṣe tiẹ́ ọ̀fẹ́ gbà á, òun ló mú Sátani kúrò ní ibùgbé rẹ̀ ní ọ̀run tó mú di ẹni ẹ̀wọ̀n nínú ayé yìí. Ṣé òun náà kó mú wọn náà di ẹni ẹ̀wọ̀n, ẹni ìbànújẹ́, ẹni ìríra, ẹni àdánù nínú ayé yìí? Ìgbésẹ̀ tó ń gbé yìí sóun náà kí Sátani gbé, tí gbogbo nǹkan fi wá dàrú nínú ayé yìí? Ìgbésẹ̀ tó ń gbé nínú ìdílé rẹ sóun náà kó ń gbé, tí gbogbo nǹkan fi ń dàrú lónìí? Kí ló dé tó jòkó kó ronú? Kí ló dé kó tó kíè sára? Kí ló dé tó gba òtítọ́ ọ̀rọ̀ láàyè láti tún ayé rẹ ṣe àti ìṣẹ̀dá rẹ? Kí ló ṣẹlẹ̀ ní ọ̀run? Nígbà tí Sátani ní èròngbà búburú yìí, nínú ìwé ìfihàn orí ìkejìlá, a wo ẹsẹ ìkeje títí dé ẹsẹ ìkẹẹ̀sán. Ẹ jẹ́ kí a gbọ́ ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ ní ọ̀run nítorí èròngbà búburú tí Sátani ní. Ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ogun sì bẹ́ sílẹ̀ ní ọ̀run, Máíkẹ́lì àti àwọn áńgẹ́lì rẹ̀ sì bá dragoni náà jagun, dragoni náà sì jagun àti àwọn áńgẹ́lì rẹ̀, wọn kò sì lè ṣẹ́gun, bẹ́ẹ̀ ni a kò sì lè rí ipò wọn mọ́ ní ọ̀run. A sì lé dragoni ńlá náà jáde, ejò láńláìní tí a pè ní èṣù àti Sátani tí ń tan gbogbo ayé jẹ, a sì lé ejò sí ilé ayé, a sì lé àwọn áńgẹ́lì rẹ̀ pẹ̀lú rẹ̀. Ogun bẹ́ sílẹ̀ lọ́run. Ogun tó ń bẹ lórílẹ̀-èdè wa, èrò búburú ọkàn wa náà ni. Ogun tó ń bẹ nínú ìdílé rẹ, èrò búburú ọkàn wa náà ló fà á. Ogun tó ń bẹ níbi iṣẹ́ rẹ, ṣéwọ náà kọ́ fà á. Bá a ṣe lé Sátani kúrò ní ibùgbé rẹ̀, tí wọn náà bá ronú kùwàdà, kọ́ gba Jésù láàyè, ìwọ náà lè dẹni tó lọ sílé ẹ̀wọ̀n. O lè dẹni tí ò ní ní ìfọ̀kànbalẹ̀ nínú ilé, nínú iṣẹ́, láàrin ọmọ ìyá, láàrin ẹbí. Kí ló dé tó gba Jésù láàyè? Torí pé Jésù ní iyè, òtítọ́ àti ọ̀nà. Ṣùgbọ́n Sátani ogun bẹ́ sílẹ̀ ní ọ̀run torí pé kò ṣeé ṣe kí a ṣẹ̀dá kọ́ ṣẹ́gun ẹlẹ́dàá, kò ṣeé ṣe kí ohun tí a dá kọ́ ṣẹ́gun ẹni tó dá, kò ṣeé ṣe fún ìwọ gẹ́gẹ́ bí ọmọ láti ṣẹ́gun òbí rẹ̀. Níwọ̀n ìgbà tí òbí rẹ̀ ọba ti ní kọ́ ọmọ ṣerere, tí wọn ò ní kọ́ ọmọ sin Ọlọ́run rẹ, kí ló dé tó ń bá wọn jà?

ló ń gbógun tì wọ́n, kí ló ló tó ń jà níbi iṣẹ́ rẹ, kí ló dé tó jẹ́ kí ẹnu kọ́ ká ọ. Ara nínú Olúwa, ọ̀rọ̀ yìí ń tọ̀ wá nítorí pé wákàtí ìrètí fún ayé rẹ, fún ìdílé rẹ, fún orílẹ̀-èdè wa la wà yìí. A wà ní wákàtí tá a ní láti bára wa sọ òtítọ́ ọ̀rọ̀ láti inú ọ̀rọ̀ Ọlọ́run wá, pé gbogbo wàhálà tá a rí nínú ayé lónìí yìí nítorí èrò búburú ni. Ogun tó fẹ́ jà, ìjà tó fẹ́ jà sábára rẹ ka. Ṣó ní tó lè fi jà? Ṣó nírètí wípé o lè ṣẹ́gun? Nítorí pé Ọlọ́run ọ̀dọ́ láti máa jà, Ọlọ́run ọ̀dọ́ láti máa fa wàhálà sílẹ̀, Ọlọ́run ọ̀dọ́ láti bá tọmọ ẹnì kejì jẹ́, Ọlọ́run ọ̀dá ọ láti wá balẹ̀ ayé jẹ́. Ọlọ́run dọ́ ọ ní rere, Ọlọ́run dá ọ láti mú ìfẹ́ rẹ àti ìlérí rẹ ṣẹ nínú ayé rẹ ni. Ara nínú Olúwa, ogun bẹ́ sílẹ̀ ní ọ̀run. Tá a bá wo ìwé ìfihàn yẹn orí ìkejìlá ẹsẹ̀ ìkẹta, bíbélì sọ wípé ẹsẹ̀ ìkẹrin, irú rẹ sì wọ ìdá mẹ́ta àwọn ìràwọ̀. Àwọn ìràwọ̀ yìí la pè ní àwọn áńgẹ́lì. Nínú ìdá mẹ́ta sátani kó ìdá kan, tí Ọlọ́run bá ní mílíọ̀nù mẹ́ta àwọn áńgẹ́lì, sátani kó mílíọ̀nù kan. Àwọn áńgẹ́lì yìí la mọ̀ sí àwọn ẹ̀mí búburú. Àwọn áńgẹ́lì yìí ni àwọn kan pè ní àlùjànú. Àwọn áńgẹ́lì yìí tí a lé jáde pẹ̀lú sátani. Àwọn náà wà nínú igi, wọ́n lè rìn nínú afẹ́fẹ́. Àwọn náà lò láti máa ṣe àwọn iṣẹ́ àlùpà ìdá, àwọn májíkì, àwọn iṣẹ́ ìyanu èké ní oríṣiríṣi nínú ayé lónìí. Lónìí ìwọ náà lè ní sọ̀pọ́tà. O ní ní àwọn tí ó sọ wípé máa ṣe èso a wà lẹ́yìn rẹ, ṣùgbọ́n nígbà tí wàhálà bá dé tán ẹjọ́ jẹ ìyà náà ni. Ọlọ́run ń bí ọ, Ọlọ́run rí ọ. Wákàtí ìrètí fún ìgbọ̀tun fún ayé rẹ la wà, wákàtí ìrètí fún ìgbọ̀tun fún ìdílé rẹ la wà, wákàtí ìrètí àní fún àtúnṣe níbi iṣẹ́ rẹ lórílẹ̀-èdè wa, ní stéètì wa, ní ìpínlẹ̀ wa láwà yìí, nínú ìlú tó wà. Sọ jẹ́ irinṣẹ́ ìrètí láti tún nǹkan ṣe àbí láti ba nǹkan jẹ́. Jésù pé ọ, ara nínú Olúwa, alẹ́ sátani kúrò ní ọ̀run. A tilẹ̀ kọ́ nínú ìwé Jòhánù orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìnléníogún wípé apànìyàn ni sátani, wípé èké ni bàbá èké sì ni. Gbogbo àwọn tó ń pànìyàn irinṣẹ́ sátani náà ń jẹ́, gbogbo àwọn tó ṣe tó ń parọ́ irinṣẹ́ sátani náà ń jẹ́, gbogbo àwọn tó ń yàn nìyàn jẹ́ irinṣẹ́ sátani náà ń jẹ́. Lónìí ṣé ọfẹ́ jẹ́ irinṣẹ́ sátani ni àbí ọ jẹ́ irinṣẹ́ Ọlọ́run Elédùmarè fún rere, fún ògo, fún ìbùkún? Jésù pé ọ lónìí, ara nínú Olúwa. Ẹ jẹ́ kí àwọn ìwé Jọ́bù níbo gangan, níbo gangan ni olúùlú sátani báyìí. Tí a máa sọ̀rọ̀ nípa olúùlú ẹ̀kọ́tà, níbo gangan ni olúùlú sátani báyìí? Ìwé Jọ́bù orí ìkejì, tí a bá gbé ẹsẹ̀ ìkejì wò, ẹ jẹ́ kí a gbọ́ ohun tí ọ̀rọ̀ sátani, ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa sátani. Olúwa sì bí sátani pé, níbo ni ìwọ ti ń wà? Sátani sì dá Olúwa lò láti lílọ sí wá sẹ́yìn lórí ilẹ̀ alàyè àti ní ìrìn sókè ìrìn sódò nínú ayé. Ara nínú Olúwa, ẹ tó jẹ́ ká lọ sínú ìwé ìfihàn orí ìkejìlá ẹsẹ̀ ìkejìlá, kí a gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ìwé ìfihàn orí ìkejìlá ẹsẹ̀ ìkejìlá, bíbélì wípé, nítorí náà ẹ máa yọ̀ ẹ̀yin ọ̀run àti ẹ̀yin tí ń gbé inú wọn, ìgbé ni fún ayé àti fún okun, nítorí èsù sọ̀kalẹ̀ tọ̀yìn wá ní ìbínú ńlá, nítorí ó mọ̀ pé ìgbà díẹ̀ sáà ni òun ní.
ninu we peteru kini ori ikaru ese ikejo bibeli bi a pe satani ndura moramu bi kini o owa ni ti yo paje aye ta wa yi o ni olulu satani je ki so fun oto ba mo ke se eniyan ni kan lo nbe nu aye yi satani nbe pelu wa awon angeli re nbe pelu wa awon ninu omi awon ninu okoko awon ninu igi awon ninu atabo ara ninu oluwa o ori ile alaye o ni olulu satani sugbon olorun o ti pese ona bayo olorun o ti pese idande fun wa ninu pisti se o gba idande yen laye abo ni gba olorun fun adamu atefa ni ikilo bawo ni ese se deni aye olorun fun adamu atefa ni ikilo nitori pe olorun o da satani wi pe yo wa sinu aye ninu we Genesis ori ikeji ese iketa dini ogun kini ikilo ti olorun fun adamu atefa oro olorun wi pe sugbon ninu igi imorere ati buburu ni iwo ko boro je ninu re nitori pe ojo ti iwo ba je ninu re kiku ni iwo yo ku ba se fun wa na ni kilo royin ma jale ma sagbere ma ba ni eja ma se pasaga ma redi oru ma pa ni yan ba se ni ofin ni orilede to n to wa sona to n da gbogbo wa bẹẹni ọlọrun fún adamu atẹfà ní ìkìlọ yìí ṣùgbọn wọn kọ ìkìlọ ọlọrun lónìí wákàtí ìrètí la wà ṣé ọgbà ìkìlọ ọlọrun láàyè àbí ó sì tẹsíwájú láti máa ṣàìgbọrọ a ó tẹsíwájú nínú ẹkọ yìí ní ọsẹ tó ń bọ nípa sórí ọfẹ ọlọrun ṣùgbọn tí ọlọrun fẹ kọ ọmọ lónìí ni wípé àti fún wọn náà ní ọ̀rọ̀ èyí tó bá wọ gbàá gbọ́ tó bá wọ ọkọ̀ sílẹ̀ sátani áńgẹ́lì tí ó rẹwà tí ọlọ́run dání ọlọ́run gbagbára rẹ̀ bí ọlọ́run ò ṣe gba òye tiẹ̀ náà ọlọ́run sì fún ní orí ọ̀fẹ́ láti yàn ohun tó bá fẹ́ bí ọlọ́run ṣe fún ìwọ náà ní orí ọ̀fẹ́ láti yàn tẹrí ọkàn rẹ bá nígbà tí a gbàdúrà sí ọlọ́run baba adupa fun ori ofe imo yin adupa fun ori ofe lati yan agbara fun gbogbo awon omo re lati yan rere ta fi ji eniyan rere ta fi mu ife yin se ti satani ofin ni raaye ninu aye wa agbara yi la toro fun la si bebe fun jesu e fun wa ni agbara yi ki ogo ki o je ti ki awon omo re ki a si di alabukun fun jesu oluwa wa.

gbàgbọ́ pé Olúwa ti bá yín pàdé nínú ọ̀rọ̀ ìyànjú yìí. Bí ẹ bá ní ìbéèrè tàbí ohun kan láti bá wa sọ, ẹ lè pè sórí ẹ̀rọ ìléwọ́ yìí 07036527016 07036527016. Ẹ pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní déédé àkókò yìí lórí ètò wákàtí ìrètí. Kí oore ọ̀fẹ́ Jésù Kristì Olúwa kí ó wà pẹ̀lú yín. Àmín.

0: àlàáfíà ọlọ́run kó máa bára gbé níbi gbogbo tí ọwọ́ jà ìkànnì yìí dé tí ẹ̀ sì ti ń gbóhùn wa. Àdúrà wa ni pé ọ̀rọ̀ yìí yóò mú ìgbàlà bá yín.
1: Bàbá wa ti ń bẹ lọ́run nípasẹ̀ Jésù Kristì, a gbé orúkọ yín ga torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. Ààyè fún àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ yín, ọ̀rọ̀ tó ń yí ayé ni padà, ọ̀rọ̀ ìyà ìnípẹ̀kun, ọ̀rọ̀ agbára, ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ ìtúsílẹ̀. A kọ́ pé ẹ̀rán ọ̀rọ̀ yín ó sì mú wọn lárada, ó sì gbà wọ́n kúrò nínú ìparun wọn. Mo gbàdúrà pé èyí tẹ́ tún rán ní wákàtí yìí, ẹ jẹ́ kí ó jáde pẹ̀lú agbára, ẹ jẹ́ kí ó yí ayé padà, ẹ jẹ́ kí ó tún ayé wa ṣe, ẹ jẹ́ kí ó sọ wá di ọ̀tún, ẹ jẹ́ kí ó fi ẹ̀rí ìyanu múlẹ̀ nínú ayé wa. Ẹ fún wa ní òye ọ̀rọ̀ náà, ògo ni forúkọ yín, ní orúkọ Jésù ni a gbàdúrà, àmì. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀ sí wákàtí ìgbàlà, níbi tí Ọlọ́run ti máa rán ọ̀rọ̀ ìgbàlà rẹ̀ sí wa. Mo gbàdúrà pé èyí tí yóò tún jáde ní wákàtí yìí yóò mú ìgbàlà bá ọkàn, ẹ̀mí àti ara wa ní orúkọ Jésù. Ìgbàlà kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ìgbàlà kúrò lọ́wọ́ èṣù, ìgbàlà kúrò lọ́wọ́ ayé, ìgbàlà kúrò lọ́wọ́ òkùnkùn, ìgbàlà kúrò lọ́wọ́ àìsàn, ìgbàlà kúrò lọ́wọ́ àìní, ìgbàlà kúrò lọ́wọ́ òṣì. Ọ̀rọ̀ Ọlọ́run a máa mú ìgbàlà wá ní gbogbo abala ayé wa. Mo sì ń gbé arabala ayé rẹ tó kù láti ní ìgbàlà Ọlọ́run. Lónìí wọn yóò rí ìgbàlà Ọlọ́run ní orúkọ Jésù Kristì. A ti ń wọ̀rọ̀ Ọlọ́run lábẹ́ àkọlé tí a pè ní Jésù oníṣẹ́ ìyanu. A ti fìdí rẹ̀ múlẹ̀ fún wa wípé Jésù nígbà tí ó wà láyé, ó ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu lọ́pọ̀lọpọ̀. A ti ẹ̀kọ́ nínú ìwé Iṣẹ́ Àwọn Apọ́stólì orí ìkẹwàá ẹsẹ̀ 18. Ó wípé àní Jésù ti Nasareti, bí Ọlọ́run ti da ẹ̀mí mọ́ àti agbára lé lórí, ẹni tó ń kiri ṣe orí, ń ṣe dídá ara gbogbo, àwọn tí èṣù sì ń pọ́n lójú, nítorí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Akọni ìpè nípa agbára ẹ̀mí mọ́ Jésù, ó ń kiri ṣe orí, ó sì ń ṣe dídá ara gbogbo, àwọn tí èṣù ń pọ́n lójú. Mo ń gbàdúrà fún lẹ́ẹ̀kan sí ní orúkọ Jésù Kristì wípé Jésù a kiri ṣe orí yóò dé ilé tirẹ̀, yóò ṣe orí dé ọ̀dọ̀ rẹ. Jésù a kiri ṣe orí á bẹ ayé rẹ wò, á bẹ ilé rẹ wò, á bẹ ara rẹ wò, á bẹ iṣẹ́ rẹ wò, á ṣe orí fún ọ, á ṣe orí dé ilé rẹ, á yí ayé rẹ padà, á gbà ọ kúrò lọ́wọ́ gbogbo ìdálóró Sàtánì, ìdálóró èṣù ìpọ́njú Sàtánì ní orúkọ Jésù Kristì. Jésù oníṣẹ́ ìyanu ni. Ara àbùdá kan tó ya Jésù sọ́tọ̀ kúrò lára àwọn olórí ẹ̀sìn tàbí àwọn wòlíì tó ti wá ni pé kò sí ẹni tó ṣe iṣẹ́ ìyanu tó Jésù. Jésù oníṣẹ́ ìyanu ni. Iṣẹ́ ìyanu tí Jésù sì ń ṣe yìí, ó jẹ́ ìfìdímúlẹ̀ ìṣe pàtàkì ẹni tó jẹ́ àti bí ó ṣe yàtọ̀ sí gbogbo ènìyàn tó kù. Ó fi múlẹ̀ àbùdá ìjẹ Ọlọ́run Jésù Kristì pẹ̀lú àwọn ìyanu tí Jésù ṣe. Mo sì fẹ́ kí àwọn pé àwọn ìyanu Jésù ṣe yìí, Jésù kàn ṣe wọ́n kó ba lè gba star, kó ba lè gba ìràwọ̀, kó ba lè popular, kó ba lè di ìlú mọ̀ọ́ká, kán ba lè máa sọ rẹ̀ káàkiri pé Jésù oníṣẹ́ ìyanu ni o. Jésù kàn ṣeṣẹ́ ìyanu fún asán, kò kàn ṣeṣẹ́ ìyanu láti táwọn èèyàn lọ́rùn rárá. Gbogbo iṣẹ́ ìyanu tí Jésù ṣe tí a kọ sílẹ̀ ló ní ète pàtó tí ó fi ṣe. Gbogbo ẹ̀ sì ń tọ́ka sí iṣẹ́ pàtàkì, iṣẹ́ ìràpadà, iṣẹ́ ìgbàlà tí Jésù wá ṣe fún ìran ènìyàn. Gbogbo iṣẹ́ ìyanu tí a kọ sílẹ̀ ló ní ṣe pẹ̀lú ìràpadà ọkàn ènìyàn, ìdáǹdè ọkàn ènìyàn, ìgbàlà kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti ìjọba Sàtánì. Mo ń gbàdúrà fún ọ lónìí pé Jésù yìí kan náà lánàá àti lónìí àti lọ́la. Bó ṣe wà lánàá bẹ́ẹ̀ náà ló ṣe wà lónìí. Agbára rẹ̀ sì wà síbẹ̀, ipá rẹ̀ sì wà síbẹ̀. Jésù yóò bẹ ayé rẹ̀ wò. Ìwọ náà wàá jẹ́rìí sí ìyanu àti ìdáǹdè àti ìtúsílẹ̀ Ọlọ́run ní orúkọ Jésù Kristì. Lónìí a fẹ́ wo àkọsílẹ̀ iṣẹ́ ìyanu kan nínú ìwé Jòhánù orí kẹsàn-án. Ó jẹ́ iṣẹ́ ìyanu ìmúláradá ọkùnrin kan tí ó fọ́ lójú, tí Jésù sì fún ní ìríran. Bí a ti ń wo iṣẹ́ ìyanu yìí, a kàn ní gbọ́ lásán. Àwa náà yóò ní ẹ̀rí ìyanu Jésù nínú ayé wa ní orúkọ Jésù Kristì. Ìwé Jòhánù orí ìkẹsàn ẹsẹ̀ 1, ó ní bí ó sì ti ń kọjá lọ, ó rí ọkùnrin kan tí ó fọ́jú láti inú ìyá rẹ̀ wá, tí ó fọ́jú láti ìgbà ìbí rẹ̀ wá. Ẹ jẹ́ kí a dúró ní ẹsẹ̀ kíní ẹ bí a ti ń wo iṣẹ́ ìyanu yìí. Ohun àkọ́kọ́ tí mo fẹ́ kí orí ni pé bí Jésù ti ń kọjá lọ, a kiri ṣore, má ṣe gbàgbé, gẹ́gẹ́ bí a ti kọ́ inú ìwé Iṣẹ́ Apọ́stólì orí ìkẹwàá ẹsẹ̀ 18, pé Jésù Kristì a kiri ṣore ni. bíbélì pé bí o ti ń kọjá lọ ó rí ọkùnrin kan ẹni tí ó nílò àánú ẹni tí ó nílò oore ẹni tí ó nílò ìfọwọ́tọ́ ẹni tí ó nílò kí a yí ìgbésí ayé rẹ padà ẹni tí ó nílò kí a yí ìgbà àti àkókò rẹ padà ẹni tí ó nílò iṣẹ́ ìyanu jésù rí jẹ́ kí n gbàdúrà fún ni wákàtí ẹni tí ó ṣe ọ́ lóore lórúkọ jésù wọn máa rí ọ ẹni tó máa yí ìgbà àti àkókò rẹ padà gbogbo àjọ ọlọ́run ti yàn láti yí ìgbà àti àkókò rẹ padà lórúkọ jésù wọn ní kọjá ẹ mọ́ jésù máa ṣí wọn lójú jésù yóò ṣí wọn lójú láti rí wọn gbogbo ìbòjú tó wà lójú olóore rẹ gbogbo ìbòjú tó wà lórí aláàánú rẹ gbogbo ìbòjú tó wà lórí ẹni tí ọlọ́run ti yàn láti gbé ọ dìde ní orúkọ jésù kristi ọlọ́run yóò ṣí kúrò àìmọye ènìyàn ni olóore ń gbà kọjá àìmọye ènìyàn ni aláàánú kọjá lára rẹ àìmọye ènìyàn ló jẹ́ pé ẹni tí ẹ kọ́ ṣe lóore wọn ní ọkàn láti ṣe oore ṣùgbọ́n ẹni tí wọ́n ṣe lóore wọn ọkàn rí bí ẹni tí ó ní lóore ni wo àìmọye ìgbà o lè sọ pé o lè ní ẹbí tó lówó tí ò bá tí ì rí ẹ gẹ́gẹ́ mi tí ẹ̀ ń ṣe láàánú kò ní ṣe láàánú bàbá rẹ lè ní owó ẹ̀gbọ́n rẹ lè ní owó ó lè ní ipò ṣùgbọ́n tí kò bá tí ì rí ọ gẹ́gẹ́ bí ẹni tí à ń ṣe láàánú gẹ́gẹ́ bí ẹni tí à ń ṣe lóore ó kàn máa kọjá lára ẹni ẹni tó yẹ kó fẹ́ ọ tí ò bá tí ì rí ọ gẹ́gẹ́ bí ẹni tó ṣe é fẹ́ wọn ò kú ní dẹnukọ wọn ní propose fẹ fún afẹ́fẹ́ mo ń gbàdúrà fún ọ ní orúkọ jésù kristi gbogbo ń tá fi bù ọ tí ò jẹ́ kí olóore kó rí ẹ ní orúkọ jésù ẹ̀mí mọ́ ká dànù gbogbo àmì tí a fi sí ọ lára tí ò jẹ́ kí olóore kó rántí rẹ tí ò jẹ́ kí aláàánú kó rí ọ tí ò jẹ́ kí olùrànlọ́wọ́ kó dá ọ mọ̀ ní orúkọ jésù kristi ọlọ́run ṣí ìdànù gbogbo àmì òkùnkàn gbogbo àmì ọ̀tá gbogbo àmì àgbà ìkà tí a fi sí ayé rẹ tí ò jẹ́ kí olóore àti aláàánú kí wọ́n rí ọ bí o ti ń gbọ́ ohùn mi bí o ti ń gbọ́ ọlọ́run ní wákàtí ìgbàlà lórúkọ jésù kó gba ìdáǹde gbogbo ìbòjú tí a sì fi bojú olóore náà tí ò jẹ́ kí olóore kórè láti ṣe lóore lórúkọ jésù kó lúwa kó ṣí ìdànù o kì í ṣe gbogbà ni ẹni tó fẹ́ ṣe oore tí kò fẹ́ ṣe oore ṣùgbọ́n torí pé a ti bò lójú àìmọye ọdún ni Mordekai ti ṣe ọba Asuri lóore ṣùgbọ́n wọn ò rí gẹ́gẹ́ bí ẹni tó yẹ fún èrè wọn ò rí gẹ́gẹ́ bí ẹni tó yẹ kó san oore fún ṣùgbọ́n nígbà tí ọlọ́run yóò yí ìpín àti ìgbà rẹ̀ padà bíbélì sọ pé ní òru ọjọ́ kan ni ọba kò lè sùn ọba ọ̀kan lè sun ni ó ní ẹgbẹ́ ìwé àkọsílẹ̀ wa ìwé tí a fi ń kọ sílẹ̀ ohun tó ṣẹlẹ̀ ní àfin tó ṣẹlẹ̀ nílùú ìwé tí a fi máa ń kọ àkọsílẹ̀ ohun tó ṣẹlẹ̀ mo gbàdúrà fún lórúkọ jésù gbogbo ohun tó ti ṣe oore sí tí ó sẹni tó rántí rẹ lórúkọ jésù wọn yóò rántí rẹ ọba béèrè ó kàn bẹ̀rẹ̀ sí ka ìwé kọsílẹ̀ ló wá dé ibì kan tí a kọ sí pé ní ìgbà kan àwọn kan pinnu wọn so pàǹpá wọn gbìmọ̀ lò wọn fi ọwọ́ sowọ́ láti pa ọba láti ṣí ọba nípò kúrò ní tẹrẹ ṣùgbọ́n tí Mordekai ló tú àṣírí wọn Mordekai ni ò jẹ́ kí mo wọn ṣẹ nígbà tí ọba rí ọba ni what so ẹnìkan ṣe nǹkan tó dára báyìí adẹ̀ kọ sílẹ̀ a ò dẹ̀ rántí ẹ̀ a ò dẹ̀ ṣe lóore a ti ṣe lóore bí wọ́n ní pé kò sẹ́ni tó ṣe lóore kò sẹ́ni tó tẹ̀ rántí ẹ̀ mo gbà ládùúrà lórúkọ jésù ìjọba tó yẹ kó rántí ẹ̀ lórúkọ jésù wọn yóò rántí ẹ̀ ẹni tó wà ní ibi gíga ẹni tó wà ní ipò gíga ẹni tó ní ipa àti agbára tí a ti yàn tí ó ṣe ọ lóore olúwa yóò mú ọkọ lè rántí orin kan wà tí a máa kọ́ ni pé bàbá jẹ́ ó lè jíṣẹ́ bàbá jẹ́ ó lè jíṣẹ́ bàbá jẹ́ ó lè rántí bàbá jẹ́ ó lè rántí ẹni tí ẹ yàn tí ó ṣàánú mi bàbá jẹ́ ó lè rántí mo fẹ́ kí ìwọ náà kúkọ́ pé bàbá jẹ́ ó lè rántí bàbá jẹ́ ó lè jíṣẹ́ bàbá.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin

0: ẹ̀yìn logo. Ẹ̀yìn yìí dáadáa o. Ẹ̀yìn ní ogo. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òní tún birthday mi. Ẹ bá ń ka hallelujah.
1: Hallelujah.
0: Òní lọ́jọ́ òbí mi. Ẹ bá ń ka hallelujah. Amen. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìjọ New Life Gospel Church ni à ń gbà lálejò lénìí. Pẹ̀lú mi ní yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ náà ni gbogbo ikọ̀ ìyìn Dáfídì. Esther Salakọ, ọmọ pásítọ̀ wa nù. Christiana Oke, soprano singer wa. Bàbá Káyọ̀dé Ògoluwa, bàbá Enílù. Bàbá Ọ̀gá Glory. Àwọn bàbá tí mo bá wa tẹ keyboard ń jọ mẹ́jọ mẹ́jọ nù. Ọ̀gá tí ń ṣe cameraman lónìí, àwọn ni David Olatubosun. Yóò dára fún yín lórúkọ Jésù. Mo láyọ̀ láti sọ fún yín pé bàbá wa olùṣọ́àgùntàn àti ajínrere Gabriel Ọlátúnjí wọ́n wà ní yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa. Tó bá tó àkókò ẹ gbóhùn wọn, wọ́n máa súre fún wa, wọ́n sì sọ fún wa bí àwọn ètò ọlọ́kan òjọ̀kan ṣe ń lọ nínú ìjọ. Àwọn èèyàn lọ́lọ́kan òjọ̀kan náà ti darapọ̀ mọ́ wa lójú òpó Facebook ń bí Ọlátúbọ̀sún Táyé, Tryfina Junctions Adémọ́lá, Fúnkẹ́ Omíyalé, Fúnmi Láyọ̀, Adétọ̀míwá, Alábírú Bẹ̀míwá, Jọlí Lizzie àti gbogbo ẹ̀yìn ènìyàn Ọlọ́run tó kù, Grace Faith, Alhaji Abdulrazak, Ultimate, Akintola Esther, Abosede, Victoria Ajeje, Adekomolafe, Samuel Comfort, àti gbogbo ẹ̀yìn ènìyàn Ọlọ́run tó kù, Samuel náà, àwọn náà ń ṣe birthday lónìí, 5 July, àpọ̀ ń bẹ̀, Dádì Bolú, happy birthday. All right, ẹ jẹ́ kí a tẹ̀síwájú báyìí. Ní gbogbo bí tí ẹ bá wà tẹ́ ò bá tí ìdarapọ̀ mọ́ wa láti yin Ọlọ́run. Ìyìn Dáfídì lẹ́ni 36 ní Diamond 88.7 FM. Ṣéyí Jacob ni atọ́kùn ọ̀kan náà àwọn ọmọ wòlíì torí àánú gbà. Ní báyìí, a fẹ́ yin Ọlọ́run ni o. Àjò làágùn la máa dẹ̀jọ́ láti ìsinsìnyí títí di aago méjì àbọ̀. Ó yá o. Ṣé bó wá jẹ́ pé àwọn onílù bí wọn ò bá tí rẹ́dì fún wa kí gbogbo wa mú àtẹ́wọ́ wa jáde. À tẹ̀lé tó wà ní Psalm 47. O clap ye unto the Lord. Ẹ mọ̀ bínú, o yi díẹ̀ lẹ́nu. Yorùbá ni mo fi mọ study Bible. O ní ẹ sàpẹ́. Ẹ jẹ́ àpàtẹ́wọ́ wa fọlọ tí àwọn kiní wọn bá tí rẹ́dì. Are we ready to go? Ó dà. Ẹ jẹ́ kí àwọn èèyàn lámúwá mọ̀ kọ́ tí wọ́n ń so.

0: Ẹṣeun láàrin ìṣẹ́jú díẹ̀, ẹ jẹ́ kí n máa kí bàbá wa Pastor Evangelist Gabriel Ọlátúnjẹ tí wọ́n jẹ́ olùṣọ́ àgùntàn ìjọ wa ní New Life Gospel Church. Ẹ káàsán dádi. Yes, sir.
1: Kí gbogbo ẹyẹ olùgbọ́ wa nílé gbogbo.
0: Yes, sir.
1: Kí ìbùkún olúwa kó wá kó tọ̀yìn wa.
0: Àmì Jésù.
1: God bless you.
0: Amen. Dádi, báwo ni àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan ṣùgbọ́n ká tó lọ sínú ètò ibo gan ni ìjọ New Life Gospel Church tá ń gbà lálejò lẹ́ni ìwà sà.
1: Ẹ ṣe atọ́kùn.
0: Yes, sir.
1: Ìjọ New Life Gospel Church a wà ní behind First Baptist Church Sùúrù Lérè ní Ìlọrin níbí báyìí. Tí a wá gba chupet wọlé, ọ̀nà kan wà ní ẹgbẹ́ chupet yẹn. Tá a bá ti tọ̀ síwájú díẹ̀ láti signboard wa gàdàgbà New Life Gospel Church. So níbẹ̀ ni headquarter church wa wà ní Ìlọrin níbí báyìí. So a tún wà ní Budo Ìyá off Asadam Road Ìlọrin. A tún ní ẹ̀ka wa ní New Life Gospel Church Dídé Olú Nursery and Primary School Pàṣà.
0: Ẹyẹ Nkọrin. Ní agbègbè Ẹyẹ Nkọrin.
1: Bẹ́ẹ̀ni sà. Àwa fún àwọn tó wà ní Ìjàgbó, a wà ní New Life Gospel Church wà ní ẹ̀yìn Oníjàgbó Palace ní Ìjàgbó.
0: Lẹ́yìn àfin ọba.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ok.
1: So àwọn ibi tí ẹ̀ka wa wà ní.
0: Ìpínlẹ̀ Kwara. Bí ẹ bá ti jẹ àǹfààní orí ọ̀fẹ́ Ọlọ́run láti ara ìjọ New Life tí ẹ sì ń wá ẹ̀ka kan tó súnmọ́ yín tàbí Ọlọ́run ṣẹ̀bá yín pàdé ẹ̀ ń wá ìjọ tí wọ́n ti ń sọ ìyìnrere Kristi ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ lè darapọ̀ mọ́ ọkàn nínú àwọn ẹ̀ka wọ̀nyí. Àwọn tí à ń gbà lálejò lónìí wá láti agbègbè Taiwo. Taiwo àárín méjì Taiwo àti Sùúrù Lérè ló bọ́ sí. Ẹ lè gba Sùúrù Lérè wọlé, ẹ lè gba Taiwo wọlé. Ẹ bá mi sọ àdírẹ́sì yẹn lẹ́ẹ̀kan sí.
1: So a wà ní behind First Baptist Church Sùúrù Lérè Ìlọrin.
0: Ok, ẹ ṣeun. Dádì, báwo ni àwọn ètò ọlọ́kan òjọ̀kan ta ní nínú ìjọ wa sà.
1: Ẹ ṣe atọ́kùn. Ní gbogbo ọjọ́ ajé tí ṣe ọjọ́ Monday láàárọ̀ kùtù hàì.
0: Ok.
1: A máa ń parapọ̀ láti wá ojú olúwa fún ìrìn àjò ọ̀sẹ̀.
0: Ok.
1: Ní dédé agogo mẹ́fà ìdájí. A pe àkókò yẹn ní hour of blessing.
0: Hour of blessing.
1: So ìyẹn jẹ́ àkọ́kọ́. Ní ọjọ́ Thursday a máa ń ní ìwalẹ̀jẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run ní ago márùn-ún. Ní ìrọ̀lẹ́.
0: Ago márùn-ún ìrọ̀lẹ́ lọ́jọ́ Thursday.
1: Yes, sir. Ní gbogbo ọjọ́ ìsinmi a máa ń pa parapọ̀ ní ọjọ́ àbí ní ago mẹ́jọ fún ìsìn ọjọ́ ìsinmi.
0: Ok.
1: So a sì rọ gbogbo àwọn ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ń lé láti darapọ̀ pẹ̀lú wa tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ̀ di alábùkù fún lọ́pọ̀lọpọ̀.
0: Àmì Jésù.
1: Nínú ìjọ nínú ìsìn Sunday tó ń bọ̀ yìí. Ìyẹn ní ọjọ́ kejìlá oṣù keje yìí àwọn ọ̀dọ́ wa wọ́n ní special program nínú ìjọ wa.
0: Hallelujah. Amen. Youth shout hallelujah. Amen.
1: So a pe ni Business Sunday.
0: Okay.
1: So je akoko ti a ni idanilọkọ to po lori ifara enijin ati ise sise.
0: Okay.
1: So yo ja si akoko ibukun lọpọlọpọ ti eyin olugbo wa nile ti e ba le darapọ pẹlu wa ni ọjọ isinmi to nbọ. Bakana ni ọjọ kẹtadini ogun 17th to 19th of this month of July 2026 a ni isoji ọlọjọ mẹta ninu ijọ wa. So a pe akori rẹ ni the good news.
0: The good news.
1: Ìròyìn ayọ̀. So a máa pàdé pọ̀ ní ago mẹ́rin ìrọ̀lẹ́ wákàtí méjì ní iwájú olúwa ni. So ibi wo tí ẹ ti ń gbọ́ òun wa. So àwọn àdírẹ́sì ìjọba náà ni a ti dárúkọ yẹn. Inú wa yóò dùn tí ẹ bá lè darapọ̀ pẹ̀lú wa láti jọ gbàdúà gbọ́rọ̀ Ọlọ́run àti láti gbàdúà àsọtẹ́lẹ̀ èyí tí ó mú ìròyìn ayọ̀ ńlá bá ayé wa. Mo gbàdúà pé Ọlọ́run tó ń mú ìròyìn ayọ̀ bá ènìyàn yóò fara hàn wá nínú ìsọjí yẹn.
0: Àmì ti àárọ̀ Monday yẹn 6 a.m. to
1: just 1 hour program.
0: Lago mẹ́fà sí méje láàárọ̀. O mi pé táwọn èèyàn bá múra wọ́n lè múra ibi iṣẹ́ kan máa gbabẹ̀ lọ bí iṣẹ́ direct. Ẹ ṣeun. Ó dà ní ìṣẹ́jú kan ẹ bá mi súre fún gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa yìí.
1: Olorun ayeraye adupe lowo re pe eyin ni alagbara julo
0: adupe
1: aduko e wa nibe fun gbogbo eniyan
0: thank you lord
1: adupe fun ijo re ni Nigeria
0: adupe
1: adupe fun ise iyanu to nse ni olede wa
0: adupe
1: to ba ko ni ti ota ni ko ti e be ko olede yo wa mo sugbon sibe adupe pe owo nla re o gbe olede yi ro
0: thank you lord
1: ati ijo olorun gbogbo ni Nigeria
0: adupe jesus
1: oruko re ni ni mo duro ni oruko jesus christi mo si so tele yu ke gbogbo awon to ngbo wa nile te ni ogun wahala la sibo la lori kan ni oruko jesus christi olorun ko la
0: Amen Jesus.
1: Fun idande fun igbala Oluwa ko la yeyin koja.
0: Amen Jesus.
1: Soke fun igbedide Olorun ko la yeyin koja.
0: Amen Jesus.
1: Fun tojo ogun mo pa lase ogun ayeyin ko gbina.
0: Amen Jesus.
1: Owo ogun wa fogun jani ani lara wa pan loju wa fogun jani loruko Jesus ko ge danu.
0: Amen Jesus.
1: Egba idande.
0: Amen.
1: Egba itusile. Amen. Egba iwosan.
0: Amen.
1: Egba imularada.
0: Amen Jesus.
1: Mo gbadura fun olojo bi oni.
0: Loruko Jesus.
1: Akobi. Omo Jesus ri anu gba.
0: Thank you.
1: Mo gbadura yi pe ojo gigun ebe gigun ati alaafia o di ipe ti yen
0: amen jesus
1: e o likun kekere e o dagbalagba e o darugbo e ni imose
0: be
1: ni yo sire
0: gbogbo
1: ni foruko oluwa
0: agbo
1: ti gbo ile ise agbo safefe daman loruko jesus oke oke le o ma lo
0: amen jesus
1: ise yo ni jona lai lai
0: be
1: ni yo sire laarin awon ekegbe yin ni Nigeria ni Kwara loruko jesus e ma tayo
0: amen jesus
1: o ni foruko oluwa
0: hallelujah
1: Nigeria gbogbo ogun wahala lasigbo to wa ninu re loni oluwa gbe me
0: Amen Jesus.
1: Amen.
0: Thank you Lord. Amen. Amen. Amen loruko Jesus. Adupe daddy. Awon baba wa na ni Olorun ma nlo fun wa ni gbogbo aro ojo Saturday lori ikanni yi ni 6:30 a.m. every Saturday ti ati ma nba Olorun pade ninu iwasu inriri ti ijo New Life Gospel Church ti won se alagbateru re bi e ba nfe otito oro Olorun e le ma ba wa pade ni awon akoko yen na yo se dara fun yin loruko Jesu o ya o eyin akorin e je ki ayin Olorun fun iseju marun si ka to se oju opo le fun awon ara ile o ya o

0: àbá ní tanra wa òun kálukú ló lójúṣe rẹ̀ tó sì gbọdọ̀ ṣe bó ti tọ́ àti bó ti yẹ nínú yìí tó kéré jù ni executive legislative lọ tẹ̀lé lẹ́lẹ́kejì tó nípọn ilé-ìgbìmọ̀ asòfin lẹ́lẹ́kejì àwọn judiciary àwọn adájọ́ wa àwọn lẹ́lẹ́kẹta àwọn adájọ́ wa yìí gangan àwọn wà ní number one gẹ́gẹ́ bí constitution ti rate wọn ni mo fi sọ pé níta bá ń sọ̀rọ̀ nípa executive ẹlẹ́kẹta ni wọ́n wà pé ní káwọn kan carry out of the operation ni àwọn tí ó ṣe checks and balance àwọn ni àwọn ilé ẹjọ́ tá à ń sọ yìí torí pé ní tí fanfa bá ń ṣẹlẹ̀ láàrin legislator àti executive ilé ẹjọ́ náà la belief kó ṣe kí ni kọ́kọ́ mi láàrin wọn tí wàhálà bá ń ṣẹlẹ̀ láàrin aráàlú àtijọba ilé ẹjọ́ náà la belief kó ṣe kí ni kọ́ dá sáàrin wọn ilé ẹjọ́ tí ó dá sáàrin wọn wọ́n wo lápá kí ni wọ́n òfin ni wọ́n fi wò ó pé ní kí ló fi wí nípa nǹkan báyìí ni tó fi wí tẹ́ ẹ̀ bá ti wá tẹ̀lé definitely ẹ̀ ti ń kúrò lágbàmí ìjọba àwa ara wa tẹ́lẹ̀ ń ṣe which is no more the democratic system of government.
1: Nkí ló máa ń fa eléyìí láàrin èèyàn olóṣèlú.
0: Kò sí nǹkan kan tí ń fa àtàwọn pé ní àìbẹ̀rù ọlọ́run àwọn ìjọba tó bá ṣerú ẹ̀ ni àti àìnífẹ̀ẹ́ ìlú torí pé ní ẹni tó bá nífẹ̀ẹ́ ìlú yóò mọ̀ pé ní pillar of democracy ni respect for the rule of law ká bọ̀wọ̀ fún òfin ilé ẹjọ́ nínú ètò tó gbé ìjọba àwa ara wa ró.
1: Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà ilé ẹjọ́ náà tí ilé ẹjọ́ yé bá dájú eléyìí pé lọ ilé ẹjọ́ lónìí ò gbọ́dọ̀ lọ ilé ẹjọ́ bí òní ò gbọ́dọ̀ lọ nígbà míì wọ́n ń jẹ́ pé ìjọba gan wọn ìfẹ́ mọ ọ̀nà tí wọ́n tọ̀ nígbà míì tọrọ bá
0: ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo cite gẹ́gẹ́ bí example ti ń ṣẹlẹ̀ ní Kwara yìí kò síbi tí ìjọba Kwara ti appeal àwọn cases yìí o.
1: Tí wọ́n péjọ pé kò tí àwọn lọ́rùn.
0: Wọ́n decide pé táwọn ṣe ni ẹ wo irú wàhálà tó ṣẹlẹ̀ ní Fatita Ken Junction níbi GT yẹn. Àwọn tí wọ́n lọ lè mọ odi tí wọ́n lọ lè mọ fẹ́ǹsì tí wọ́n fẹ́ǹsì gbogbo shopping complex níbẹ̀. Kí ni ilé ẹjọ́ wí? Ilé ẹjọ́ ní ìjọba ò lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti blọ́ọ̀kù àwọn tí wọ́n ń tajà ní public way báwọn mọ́lẹ̀. The view of this kí ìjọba Kwara ò ṣe kí ni fún wọn lọ lè wo gbogbo kí ni káwọn ní ṣé ìjọba Kwara tẹ̀lé.
1: Ṣé ẹ lérò pé wọn ò ní pé ẹjọ́ kò tẹ́ mi lọ́nà lórí ọ̀nà náà bóyá wọ́n ń yiri ẹ̀wò lọ́wọ́.
0: Tọ́ bóyá nígbà tí wọ́n bá fi lo tẹ́nuwọ̀n tán báyà wọn ó ti rí irin tán.
1: Ọ̀dà ẹja ṣe báyìí torí àkókò wa lónìí ìbéèrè pọ̀ tí mo fẹ́ bí ẹ má gbàgbé o pé ètò ọ̀nà àbáyọ ọ̀nà ilẹ̀ ń gbọ́ o pẹ̀lú ìyẹn ní ìkànnì Diamond 80.7 FM ńlọrọrìn ẹ má gbàgbé pé ètò yìí ẹgbẹ́ òṣèlú Olobrada tamọ̀ sí People Democratic Party PDP àwọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sanwó rẹ̀ tí wọ́n sagbátẹrù ètò tẹ́ ń gbọ́ lọ́wọ́ yìí tí a fi ń wọ ọ̀nà àbáyọ lórí àwọn tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara 0913655952 náà lójú òpó tí ẹ lè pè wá sí ká wọ ẹnìkan méjì tẹ bá ti wá pé a ò fàyè gba ọ̀rọ̀ kò bá kù gbé sẹ́nikẹ́ni lórí ètò ẹ̀rí pé gbogbo báwọn àlejò mìíràn sì ń sọ̀rọ̀ látàárọ̀ wọn ò tàbùkù ẹnikẹ́ni lórí ètò ìdí ni pé a ò fàyè rẹ̀ lẹ̀ so tẹ bá ti pè wọlé kò sí à ń tàbùkù ẹnikẹ́ni ẹ lọ tààtà sórí ọ̀rọ̀ ti yín ẹ ló ẹ ti wá mẹ́wọ́ kọyín bulẹ̀ ti ń pè wá. Ẹ ṣeun ó kọyín bulẹ̀ ti ń pè wá. Ọya à ń gbọ yín sà. Ẹja wo tẹ́lómi yìí ó tún bá sọ 0913655952 náà ni ojú òpó ọ̀hún ẹ ló ẹ kú dédé àkókò yìí àdúpẹ́ ó kọ yín o.
2: Mo kí ọ̀pá ètò púpọ̀.
1: Adúpẹ́.
2: Mo sì kí gọ́mẹ̀dẹ̀ àárọ̀ nǹkan ní kí púpọ̀ ọ̀jọ̀gbọ́n ìyẹn ni wọ́n ọlọ́run ní dàlákà ẹ̀wọ̀n rú.
1: Àmì ó kọ yín sà.
2: Orúkọ tẹ̀mí ni Babátúndé láti Bàbáfò.
1: Ọ̀yá à ń gbọ̀ yín sà.
2: Ọ̀rọ̀ náà ti sọ kalẹ̀ yìí wọ́n ní tó bá déwájú tó bá kọjú sí ọkọ ta tó bá kẹ́yìn sí ọkọ ta tó bá kú ẹnìkan tó ra rẹ pa ṣé ìyá ti ń jẹ wá yìí tó ń lábẹ́ kó mẹ tẹ̀síwájú ni tó bá yẹ pé ìyá yóò gbọ́ ṣe kó mẹ tẹ̀síwájú dákun torí ọlọ́run wọ́n náà bá yọ ọ̀nà àbáyọ sí náà sì ní PDP tó dákun lọ gba photos card rẹ wọ́n tó bá ní photos card ẹ̀ ló sọ gba ẹ̀ lọ́pọ̀ ibi wọ́n tó bá ní photos card dákun lọ gba photos card rẹ ìka rẹ yìí PDP nílò rẹ dákun torí
1: ọlọ́run. Ká má torí àkólè dá ká má tún ṣẹ̀ sófin àsìkò ìpolongo ìbò ó ń bọ̀ tó bá dé àsìkò àá sì yín lẹ̀ dáadáa ní tẹ bá fẹ́ fúnra yẹn máa polówó fún ṣùgbọ́n àti mú ta fẹ́ múnú ọ̀rọ̀ yín adúpẹ́ 0913655952 náà lójú òpó ẹ ló kọyín bulẹ̀ tí ń pè wá o.
3: Àlàáfíà fún yín.
1: Adúpẹ́ ò kọyín sà o.
3: Ìjọba gómìnà ládàjọ́ rìn tèmi ni pé ẹ̀mí lójú
2: ẹ̀mí tẹ̀lé bá ti

Crowley, aku istimewa ni. Atpelo lono fon anfane to fon wa. Pati wane ala yokan. Wajo istimewa koko. Ino oshokeje. Odon 2026. Asenfele ki gubo wakwe. Aku wa mujuba oshututu. Ole ofo lono. Yuma wakwelu wa. Loruko jesu. Eyi ni orolon ti amuto wa wa. Lati nwe jo. Ima kerubi ati serafu. Oni tesiwaju olu ijo Ilorin ati agbegbe re to wa ni opopona Muritala eni ti a mo ti ẹnu re wa soke nirọlẹ oni na ni Oluṣọ́àgùntàn Ọláolú Adéyẹmọ. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run alágbára, ògo ni fún orúkọ yín. Adúpẹ́ fún orí ọ̀fẹ́ oṣù tuntun. Adúpẹ́ fún ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù tó ṣe ìbẹ̀rẹ̀ ìdásí méjì ọdún yìí. Ọlọ́run gba ọ̀pẹ wa. Ǹjẹ́ wákàtí láfi lé yín lọ́wọ́ láti ṣàṣàrò nínú ọ̀rọ̀ yín. Ẹ̀mí mímọ́ àfi òye ọ̀rọ̀ yín yé wa. Ẹ fi ran ìgbàgbọ́ wa lọ́wọ́ kí ẹ sì fi mú ìrìn àjò wa kí o fi tẹ Ọlọ́run lọ́rùn. Ogo yóò máa jẹ́ ti Ọlọ́run títí lálẹ́ ní orúkọ ńlá ti Jésù Kristì Olúwa wa. Àmì. Ẹ ṣeun. Lẹ́ẹ̀kansi, ẹ kú ìsinmi òní. Ohun tí a ó máa fi gbára wa níyànjú nínú wákàtí yìí náà ni agínjú ìkíyèsára. Agínjú ìkíyèsára. Ìrìn àjò tí oníkálukú rìn ní ayé yìí ó wà ní ìpele ìpele, ó sì kún fún òkè, ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n. Eléyìí tí onígbàgbọ́ gbọ́dọ̀ múra sílẹ̀ láti lè dojúkọ gbogbo ohun tí ó bá lè kó lójú lọ́nà ìrìn àjò rẹ̀. Ẹsẹ̀ Ọlọ́run tí a ó máa lò gẹ́gẹ́ bí ìtọ́sọ́nà wà lónìí òun náà ni ìwé Matthew orí kẹrin. A mọ̀ láti ẹsẹ̀ àkọ́kọ́ sí ẹsẹ̀ ìkejì. Matthew chapter 4 verses 1 and 2. Matthew orí kẹrin ẹsẹ̀ ìkíní sí ìkejì. Nígbà náà ni adarí Jésù sí ìjù láti ọwọ́ ẹ̀mí láti dán wò lọ́wọ́ èṣù. Ẹsẹ̀ kejì. Nígbà tí ó sì ti gbàwẹ̀ rí ogójì ọ̀sán àti ogójì òru, lẹ́yìn náà ni ebi sì ń pa. Adarí Jésù láti ọwọ́ ẹ̀mí mímọ́ lọ sí ìjù. Ní àpẹtàn rẹ̀, adarí rẹ̀ sí aginjù. Kí ni adarí rẹ̀ láti lọ kojú ní aginjù yìí? Adarí rẹ̀ láti lọ kojú ìdánwò tàbí ìdẹ̀wò láti ọ̀dọ̀ Sátani. Ṣé a sọ wípé ẹ̀mí mímọ́ ó mọ̀ pé Sátani ó dán àbí kó dẹ Kristi wò? Ṣé a sọ wípé in tí ó là kọjá tàbí tí ó rí lọ́dọ̀ Sátani in tí ó ran ìgbàgbọ́ rẹ̀ lọ́wọ́ ni? Ṣé a sọ wípé ọ̀rẹ́ ni èṣù fẹ́ bá Kristi dá nínú aginjù ni? A jẹ́ wípé onígbàgbọ́ gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ wípé ìrìn àjò wa gbogbo nígbà mìíràn láti ọwọ́ ẹ̀mí mímọ́ ní mímọ̀ sí ti Ọlọ́run. A ó darí wa láti la aginjù já. Kìí ṣe aginjù tí ó lè mú ara tuni. Kìí ṣe aginjù tí ohun gbogbo ó máa rí bá àti ń fẹ́. Kìí ṣe aginjù táàtì máa jẹ̀gbádùn. Ní ìgbà mi, ó jẹ́ aginjù tí a ó ti la ìnira kọjá.
o di aginju ti idojuko ni idojuko Olorun ti on duro de ni ti gbon bi ati kosile nipa Kristi bi pe Olorun mo se lati le la on ton duro de laginju koja ati owo emi mi mo dari re be abi ose to koja ni won ru wa soke lori ipa ti adura le ko ninu igbe aye onigbagbo ti a ba wo e ta nso loni pe on la awon agiju koja abi on la aginju to ni awon idoju ko koja ko so wi pe o madura gba o ko so wi pe o ma we gba o ko so wi pe o gbadura to ko so wi pe o sin Olorun to se ka so wi pe Kristi ko se ife baba to ni a fi ti owo emi dari re si iju lati le dan wo lati owo esu ti e ba wo nta ka yi o ege mu ese ikini Matthew ori kerin yen lekan se nigba na le adari Jesu siju lati owo emi mimo lati le dan wo lowo esu si aso wi pe Olorun ri ohun to le gbe omo re subu o si mama ti si ni aba so wi pe baba o mo ntin se tin fi irin ajo omo se emi o mo idi Olorun fi ni kin wa lori afefe lati mo ba o soro bayi emi o si mo di Olorun fi ni iwo na o mo gbo mi ni akoko yi sugbon inti wo mo ni wi pe ah oro re dabi eni tin la ina koja ni ayinju oro re dabi eni ti a nfi oko gun ni iju orisirisi ibere kikun ni kikun Olorun na mo ni tin tenu re ati okan re jade ma gbagbe o gege bi oni gbagbo apere wa ni Kristi omo Olorun bibeli wi pe a mo mo dari re si iju lati owo emi mimo la fi dari re sugbon lati owo satani la fi de wo bi ohun ba ni igbagbo ninu Olorun to si duro lori ona ti Olorun la ale oro yi si onigbagbo ngba miran a mo lero wi pe osu ataje lo wa ni din tan la koja ko je wi pe Olorun lo ma ma fi aye yen le Olorun ko ni o de wa wo emi mimo ko ni o de wa wo ohun o kan fi aye le lati dari wa si iju yi o ti fun eni ti o dan wa wo o ti fun nisha eti e idi ni ti mo fi pe ni agiju ikiyesara opolopo gbala mo pariwo orisun ogun yi nigba miran mi wa o ti e bere wi pe Olorun ki lo fe ki n fi bi la koja mi yi mo ki lo fe ki n fi bi la koja mi yi se o ni olara ni tooto inu re o dun ni tooto o wu oko dopin ni kiakia ni tooto awon idojuko ti o je onifokanbale yi sugbon so fi kiyesara lanton la koja the wilderness of carefulness what you are going through
can be typified as if one is going through a wilderness of discomfort, a wilderness of pain, a wilderness of rejection, a wilderness of wasted energy. But are you careful in the same wilderness? Agin ju to dabi gba ti an se ilakaka eni lofo. Agin ju to dabi gba to je wi pe an tiraka sugbon ko yo. Bo ti n tiraka to na na buo na n kegan re na n fi o se yeye. Alagbara re wa dabi ole. E wo asiri to wa nibi ni party Christio. O ni n to la koja ni ogoji ojo ati ogoji oru yi osan toru yi o lemi mi mama si se ikie sara re se so fun wi pe olorun ma le mo si n to nla koja yi ki e sara nti wo fokan si to nle pa ni ki n sa bo nbe bo lo ti wa ri bayi ko le ma ri bayi lo be ni ko ni ri be lo tori wo ton gbo mi yi

0: ẹlẹ́ o ẹ̀yin ẹlẹgbẹmẹgbẹ ẹgbẹ́ mi ti kọ́lé ńlá ó yẹ kẹ́mi náà ó ti kọ́ ẹgbẹ́ mi ti rọkọ̀ bọ̀gìnì ó yẹ kẹ́mi náà ó ti rà ẹgbẹ́ mi ti ṣègbéyàwó ó yẹ kẹ́mi náà ó ti ṣe ẹgbẹ́ mi ti rèlú òyìnbó ó yẹ kẹ́mi náà ó ti lọ ẹgbẹ́ mi ti joyè láwùjọ ó yẹ kẹ́mi náà ó ti jẹ ó wá dá bẹ́ẹ̀ bákan méjì nílé ayé ẹgbẹ́ rẹ tó ti dẹni àná ńkọ́ ǹjẹ́ ó rántí ẹgbẹ́ rẹ tó wà nípò àìsàn ọ̀pọ̀ ẹgbẹ́ rẹ ń bẹ lọ́gbàá ẹ̀wọ̀n ó yẹ kí ìwọ náà ti lọ ọ̀rẹ́ mi dẹ́kun àti máa wago aláago ṣiṣẹ́ má fàyè rẹ wáyé aláyé adélé ayé la pàdé ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá ìgbà àti àsìkò wà fún oníkálukú ìkànnì diamond 88.7 fm ló sọ wípé ìgbà lè máa gbà ọ lọ́wọ́ lónìí kọ́ sùúrù ìgbà náà ń bọ̀ wá gbà ọ́ ìgbà tiẹ̀ náà ń bọ̀ wá dé má kánjú jọlọ́run lọ.
1: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.
2: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn àgbáyé.
3: Ṣáájú ẹ̀gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ sísọ lójú òjò ọ̀nà àkànṣe tó lọ láti Dinkuwa Ngala Bama Banki ní ìpínlẹ̀ Borno. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti tako àhesọ̀rọ̀ wípé ọ̀nà owó tó tó tírílíọ̀nù mẹ́jọ náírà tí ò sí nínú ètò ìṣúná ilẹ̀ yìí. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ ti tako àhesọ̀rọ̀ wípé àwọn afurasí darandaran ṣe ìkọlù sílẹ̀gbẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ kan ní ìpínlẹ̀ Imo. Ní ilẹ̀ òkèrè adarí àgbà ilẹ̀ ran kò farahàn nígbà tán ṣe ètò ìsìnkú bàbá rẹ̀ àyàtọ́là. Ikọ̀ Gòdì Ìgìlẹ̀tì ló fìdí rẹmi sọ́lẹ̀ Tanzania nípa pàdé méjì kan tó wáyé nílẹ̀ China. Ẹ kúrò lẹ akíwa pé a kú ìsinmi òní ọpọ̀ rẹ̀ ní àṣelàyé. Ìròyìn àgbáyé rèé láti kẹyìn Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo. Adéyẹmi ròyìn yẹn sọ fún yín pé ẹ lè gbọ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ̀kọ́ ìrìnà ń bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí. Ẹ káàbọ̀ padà ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti fi léde ìfarajìn rẹ̀ láti mú àtúnṣe dé bá àwọn iṣẹ́ ọ̀nà àkànṣe tó wà ní ẹkùn níbo ìlà oòrùn àríwá lẹ̀yẹ ṣíṣe lójú ṣíṣe àtúnkọ ojú ọ̀nà tó lọ láti Dinkuwa de Ngala àti Bama de Banki ní ìpínlẹ̀ Borno. Ó ṣàlàyé wípé àwọn iṣẹ́ àkànṣe ọ̀hún ló wà fún àtúntò lórí ọrọ̀ ààbò agbègbè ọ̀hún àti fún ọrọ̀ ajé àwọn ẹ̀yìn agbègbè náà. Ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu fún lédè ẹni tí igbákejì rẹ̀ Kashim Shettima ṣojú fún ṣàlàyé pé àwọn ọ̀nà ọ̀hún ló jẹ́ ìfarajìn ṣàkóso rẹ̀ láti wá ọ̀nà àbáyọ sí ìpèníjà amáyédẹrùn tó wáyé ní ẹkùn ọ̀hún. Ìjọba ṣàlàyé wípé àwọn ọ̀nà ṣe kókó pàápàá jùlọ fún ọrọ̀ ajé àwọn èèyàn agbègbè náà. Igbákejì ààrẹ ilẹ̀ yìí ọ̀hún Shettima fúnra bá mínísítà ilé yìí fún iṣẹ́ òde senator David Umahi pàápàá jùlọ fún gbèsè àkẹtọ̀gbẹ lórí àwọn iṣẹ́ ọ̀nà èdè yìí. Ẹwẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti tako ọ̀rọ̀ kan wípé ọ̀nà owó tó tó tírílíọ̀nù mẹ́jọ náírà tí kò sí nínú ètò ìṣúná ilẹ̀ yìí tí wọ́n bò wá lò. Ìjọba ṣàlàyé pé ẹ̀sùn tó lédè látọwọ́ àjọ IMF ló jẹ́ òfegè. Mínísítà nílẹ̀ yìí tó ń mójútó ọ̀rọ̀ owó náà àti ọ̀rọ̀ ajé ilẹ̀ yìí Taiwo Oyedele ṣàlàkùjọ àpọ̀ ilẹ̀ yìí ó ní kọ̀nùwó kankan tí kò sí lábẹ́ òfin. Gẹ́gẹ́ mínísítà ọ̀hún ṣe ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ó ní àwọn owó tọ́nà tó wà nínú ètò ìṣúná ilẹ̀ yìí tí wọ́n bò wọ́lù àti àwọn owó tó bá òfin mu. Oyedele tẹnu mọ́ wípé ó jẹ́ nǹkan tí kò tọ́ wípé ìjọba ló ná owó tó tó ọ̀bẹ́tìbìtì tírílíọ̀nù náírà ní ìkọ̀kọ̀ láì gba àṣẹ lọ́wọ́ àwọn aṣòfin. Ní ìpínlẹ̀ Imo, iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Imo ti tako ìròyìn kan tó gbìyànjú pé ayélujára Facebook wípé àwọn afurasí darandaran Fulani ló ṣe ìkọlù sí ilé ẹ̀kọ́ ti àwọn akẹ́kọ̀ọ́ leko gbo ni se ya pere to wa ni kede ni ilu oweri to se ja okan mi ogoro awon akeko atajade kan to lede lato alukoro fun le se lopa le ye ka ti ipinle imo di sp enri okoye salaye pe royan lo je ofege pa pa julo oda iberu bojo sile fun awon eyan agbegbe ohun o se afun na latari oro kan to gbinne a loju ope dole facebook wipe awon akeko ti won to ogorun oni awon afurasi dandan fulani yi sumo ilegbe won o salaye wipe rusele be ko waye ni ipinle imo o si kesi awon eyan kan dagunla siru iroyin be lati ipinle sanfora gomina dadalawo ati ipinle sanfora ati filede ifarajin re lati di pe ko joko ifiku lukun pelu eyekeyi awon akogunjalo awon sitan lati sena wo fun awon ologun lati finamo awon akogunjalo abi kan foju won kata ofin komo lo se ikede ohun latowo olori awon osise re mukta musa pa to se ifilole egbe awon bibi ipinle sanfora ton gbe ni ilu katina musa sala ye pe isakoso da wa sitan lati de pe o se egun yin ipinje to abo ton ba ipinle ohun fira pelu agosepo awon osise alabo o teso aje pe ijoba ipinle ohun sitan awu se iranwo to nituma fun awon osise alabo o tesi waju pon sitan aje pe alafia para joba ni ipinle sanfara lati ipinle kora awon oba laye ti won to meji deni ogoji ti won wa ni ijoba ibile ekiti ati okero ni ipinle kora ti kowe fun ranse si awon adari egbe osirin to siwaju apc won salaye pe kan fagile igbese mumu omo legbimo asoju sofin le ye ton soju awon eyan ekunrebe ekiti okero isin irepodun honorable ta honorable rahim tunji olawoye ege bi omoye egbe oselu ohun fun eto dibo odun to nbo lati soju awon eyan ekunrebe na ninu iwe ohun ti awon oba laye ti won to mejilogun ko tatiri olosi ti losi oba saliu adaso fegbe owa lobo ti lobo oba samuel adelodun ati elekan ti ekan oba david adekunle olaniyan abalaye ohun salaye pe ijawe olubori olawoye lo je nkan ti ko to labe ijoba ti wa ti wa won tesi wajo pe igbese na to tako ilana ibi oju be pipin ipoye ni ekun debo gusu ipinle kwara abalaye ohun tenumo pe olawoye ko lo wole ninu eto debo komese yo egbe oselu apc to waye ni ekun debo ohun won tesi wajo pe mumu olawoye lo tako ilana ibi oju bi to wa ni ekun ohun abalaye ohun tenumo pe ganeyu gabriel abolarin to wa lati ijoba ibile ekiti olobori inu eto dubo ko mesio yo to waye iroyin agbaye ni amuwase ti gboyin lati kan da amode ti 8.7 to wa ni lorin ni ipinle kwara leyin simiran pe yi alo ti ile okere nibi ti adari agba ile ran motaba kenami ko je faran nigba ti won se eto isiku baba re lekan si akin pe eku ikale
2: e darapo mo wa ni itakun kai lu jara wa itakun ibado re facebook itakun abeyefo twitter ati instagram lori diamond 887 fm diamond fm shining supreme
3: eka bo pada iroyin agbaye ni amuwase ti gboyin lati kan da amode ti 8.7 to wa ni lorin ni ipinle kwara leyin isimi ni bayi iroyin to siwaju ni ile okere adari agba ni ile ran motaba kemani oniko faran nigba to won se eto siko lati bu ola fun baba re to si je pe awon ekan ni ile ran lo wa ni kale ati bu ola ikeyin fun ologbe ayatola ali kenami oni awon omo re meta yoku to won je okunrin musad mustafa ati sam faran nibi eto ohun to waye tatiri are ile ohun musa pekehia ati adari eso ologun ilohun Ahmed Fahidi kopa nibi eto hun aisoro filede pe mutaba on fara kasha nigba ti awon ikolo tolode latowo ile America atle Israel ja okun mi baba re ati gba na ko fara han ni tagbangba mo kenami agba oni odari ile ran latodun 1989 to dagbere faye ninu osu keji

0: fi àbá.
1: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bákan nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
3: Bàríbà.
4: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
1: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: artist as
1: you know. Eto ere idaraya.
2: Àwọn tí Ronaldo ní sí nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdù tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin
1: sọ nípa àgbékalẹ̀ ìròyìn
0: tí kò lẹ́ja bákan nínú
2: ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí
0: ètò eré ìdárayá
3: àwọn tí ronaldo nísì nìyẹn àwọn tí lionel messi náà bẹ́ẹ̀
0: ètò amúlùúdù tí kò lẹ́lẹ́gbẹ́
3: akinyin o
4: akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu lórílẹ̀‐èdè nàìjíríà
0: mélòó mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ́ Diamond 88.7 FM ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi í sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

àkókò ẹ̀ ló yọ breakthrough half hour. Ìwé Philippi orí kẹrin ẹsẹ̀ kọkànlélógún fi yé ni pé ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Èyí ni àkókò ẹ̀ ló yọ nípasẹ̀ ilé ìjọ CAC Mountain of Deliverance tó ń dé sétí gbọ̀nyín níkànnì Diamond 88.7 FM ní gbogbo ọjọ́ ìsinmi láago mẹ́fà àbọ̀ sí méje ìrọ̀lẹ́. Ẹ bá àlùyọ pàdé nínú ìwàásù àti àdúrà látẹnu Prophet Sanusi Peter Abiodun tinú ìjọ CAC Mountain of Deliverance tó kalẹ̀ sí Ọ̀fà Garaja Sadam Road lọ́nà tó lọ sí ọ̀sìn Tẹ́lẹ́pà. Àkókò àlùyọ rẹ nìyí lórúkọ Jésù.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: Bẹ́ẹ̀ni ètò òye ìjìnlẹ̀ látinú bíbélì gbárà ọ̀tún wọ̀ lórí ìkànnì Diamond 88.7 FM nílùú ìlọrin ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago méje sí mẹ́jọ ìrọ̀lẹ́ 7 PM to 8 PM every Sunday. Atọ́kùn ètò ni olùṣọ́àgùtàn Ekonobo olùkópa pàtàkì lórí ètò yìí ni olùṣọ́àgùtàn AK Ogunyemi láti CAC Òkè Ìmọ́lẹ̀ tó wà ní òpópónà Unity nílùú ìlọrin. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kóró látinú bíbélì láìsí àmúlùmọ́là tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi. John Bat Foundation ni onígbọ̀wọ́ ètò yìí. Bíbélì wí pé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má baà sẹ̀ sí ọ. Jésù ni ọ̀rọ̀ ìyè náà ẹ jájọ máa gbọ́.

0: Ọlọ́run ó tì í lẹ́yìn o.
1: Amẹ́ amẹ́.
0: Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ, ìkan wà tó yẹ kó súnmọ́ mi gidi dáadáa, tí ẹ kó ó ti fẹ́ ìyàwó kan. Chọ́ọ̀chì kan náà ti gbéyàwó fún. Àwọn pásítọ̀ mi ti wá sì gbéyàwó fún. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ sọ, ìgbéyàwó tí wá fóńtọ̀ ṣe alàgbà nínú ìjọ, ṣùgbọ́n kò tọ́jọ́ tó náà fi lọ. Ẹni tó súnmọ́ mi gidi ni kì í ṣe pé bóyá àròsọ o. Ọlọ́run ra dákun kí àwọn pásítọ̀ wa kán tó lu gẹ́gẹ́ bí bàbá wa ṣe sọ, ìlú lówó tẹ́lòmíì fẹ́ gbà tí ó ra pléènì ni. Àbúra jẹ́ẹ̀tì.
1: Tó
0: ọlọ́run ó tì í lẹ́yìn.
1: O 9136569 52. Kò ra kẹ̀kẹ́.
2: Tó bá fẹ́ ra
1: nǹkan. Kò ra kẹ̀kẹ́ mọ́.
2: Agbéwáyé.
1: Torí owó tó fẹ́ gbà yẹn ló wá ṣe.
2: Àwọn òbí mi náà ò dá sẹ́. Àwọn ọkọ àti ìyàwó mi náà ò dá ẹtí
3: wọlé. Ẹ kalẹ̀ bàbá mi o.
1: Orúkọ àti ibi tẹ́ ti ń pè.
3: Olé Adélé ọmọ yín lọ́sọ̀ láti ẹ̀fọ̀ sí lọ́rẹ́. Ọ̀rọ̀ tẹ gbé wọ̀rọ̀ gidi ni. Wọ́n ti mọ́ ń gbàgbé káńsẹ́lì tán ṣe fún wọn. Wọ́n dẹ̀ ní ètò nígbà fún méjèèjì parí. Wọ́n ń da iṣẹ́ àwọn pásítọ̀ tán ṣe káńsẹ́lì nù fún wọn. Ìfẹ́ àkọ́kọ́ wọn jù nù. Wọ́n ṣèwádìí. N tó ń ṣẹlẹ̀ nìyẹn dẹ̀ nínú ìjọ mìíràn gan tí ìjábọ̀ wà láàrin ọkọ àti ìyàwó. A ní àwọn tó ń ṣe déédéé láti parí ìjà fún wọn. Kódà ẹlòmíì ò tún mọ sọ pé òun lọ́mọge nílé kó wá fẹ́.
1: Bẹ́ẹ̀ni.
3: Ó sì wá ń bi ìgbéyàwó yẹn tó jẹ láti tó jẹsẹ̀ mú.
1: Bẹ́ẹ̀ni ó jẹsẹ̀ mú kò sí tí ò jẹ.
3: Ó jẹsẹ̀ mú bá wọn máa ń kó gan yóò wá lóun lọ́mọbìnrin gan kó wá gbà. Só yẹ kó rí bẹ́ẹ̀. Kò sí bẹ́ẹ̀ rù mọ́. Kò sódodo. Ṣùgbọ́n a ó padà jíyìn. A ó jábọ̀ gbogbo ta ṣe. Ẹ kú ètò bàbá, a ó fàyọ̀ pàdé yóò dára fún.
2: Màmá wo ni ògúngbà ṣe ni àṣòdodo ni ọ wà òtítọ́ wà àtẹ̀lé ni. Àtẹ̀lé ni.
1: O 9136556952.
2: Àtẹ̀lé ni o.
0: Ẹ̀kalẹ̀ o. Ẹ̀kalẹ̀ bàbá o.
1: Orúkọ àti ibi tẹ́ ti ń pè.
0: Ọ̀la kàńtẹ́ kí ló ń pè láti jàmbá ní bàbá mi.
1: Ẹ ṣe wọn.
0: Bàbá wa sọ pé àwọn òkèwú kí wọ́n wá kí láàánú wọn.
1: Bàbá
0: láwọn òkèwú kí wọ́n wá kí láàánú wọn ti ké wù. Kódà yìí máa ń wù mí ó yẹ pé yìí pẹ̀lú àwọn Muslim ẹjọ́ máa ṣe púrógámù bàbá. Ẹ wo ẹ má jẹ́ ká pariwo yín o àti Muslim àti Kristẹ ọmọ ìyá kan ni wa. Ṣé wá rí ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀ ń da wa yìí? Tó ìgbà tẹ́ bá gbà á lọ́rùn. Ẹ dàbí ìpínlẹ̀ tún padà wáyé. Ìwà àárín ẹ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ púpọ̀. Muslim pàṣẹ Muslim tí máa ń gbọ́ púrógámù yìí ni ó mọ̀ ẹ́ pé tòògì ẹ̀ bàbá. Ètò sílẹ̀ ayé òfin ní dàrú lẹ̀ ṣe ọlọ́run ní dàrú ìdí náà wú.
1: Àmì o, àmì ẹ ṣe o. Àmì.
2: Thank you.
1: Òpin ọ̀rọ̀ tá a gbọ́ náà. Òpin ọ̀rọ̀ tí a gbé
2: tẹ́lẹ̀. Ọ̀là ni wọ́n la ní ká fẹ̀yàn méjì láyé sí kan wọlé. Ẹ ló ẹ ti wọlé orúkọ yóò. Ẹ ṣeun ẹ yá kó ìdílé bí ojú tàbí ẹ pa. Àmì ẹ parí di ojú kálẹ̀ bọ́yé. Àmì o.
4: Ẹ dákọ̀ à ń gbádùn ìsinmi ní àmọ́ ìgbọ́ ìgbọ́ àgbọ́yé ní lẹ́rìí Kùránù ọ yàtọ̀ sí jẹ́ gbọ́ gba Báíbù. Ẹ lè tú Báíbù pẹ̀lú Kùránù papọ̀. Bẹ́ẹ̀ ṣe ń tẹ́ rí o kò sí kìtú pé ṣe wà ló kùránì ló o kò sí wà ló kùránì kan o
2: ọlọ́run ní pèsè oúnjẹ ẹ mọ́ tí. Àṣọpọ̀ àmọ́ ni mo gbọ́ pé àwọn àáfàá mi nìkan kan sọ pé ẹ ń bá máa níyàwó méjì gbọ́dọ̀ jẹun tí ó ṣe tán láti ṣe déédéé
1: láàrin pẹ̀lú àwọn méjèèjì.
2: Ẹ mọ̀ sí wa gbọ́ ẹ jákun.
1: Ọ má sì wá gbọ́ tó bá di.
2: Kódà bẹ́yàn bá fẹ́yàwó kan gan ọ gbọ́dọ̀ lè jẹun tó ṣe déédéé. Last caller for
0: today. Ẹnu ẹ̀ka ní ọ̀hún yín dájú ayédára fún yín.
2: Àmì o.
0: Ṣẹ́gun láti GRA.
2: Òkè àgbọ̀ yín o.
0: Tọ́ ilé kékeré kan ni mo ní bí pé kí ni káta lè ṣe fún àwọn contemporary. Tó ṣe pé gọ́gù ni wọ́n ń kà báyìí o. Ìkan ìrìnàjò ẹ̀ka jọ ń sọ̀rọ̀ ń jẹ́ òní mo ní nǹkan tí Bible wí ni ó ní no gọ́gù tẹ́tí gọ́gù sọ̀rọ̀ that is one. Then two ẹ̀yẹ tó bá ti ṣe Fatima ìyá sáìdì ọ̀rọ̀ kejì tó bá ti ṣe ìjẹ́ Bible sọ ọ̀nà yín ràn wá lọ́wọ́
2: kí
0: ètò yóò dára fún yín.
2: Kí ni jẹ́ gọ́gù o torí mi ò mọ àbí.
1: Àmì ọmọ kan tí jẹ́ gọ́gù náà wọ́n ní gọ́gù náà ń kà.
2: Ok ṣe Facebook.
5: Ẹ̀rọ ayélujára.
2: Ẹ̀rọ ayélujára.
1: Ok
2: ẹ̀rọ ayélujára.
1: Ni wọ́n kà.
2: Ẹ ẹ tọ ìyẹn náà pè.

0: sibi
1: o ba se yen na na ka na
0: ona toro ato na gbo
1: be ni ona do wa be ni
0: en ba je bi yen ba choices matter abi o yen be yen whatever you choose will be your destiny abi
1: be ni
0: eh so awon ton gba lati ma gbegbe aye to da mo n gbadun aye to dara awon ton si gba lati gbegbe aye to da dan ni ke ko si marriage to da te ba mo ko work a work ko so ko buruku ko de si ya buruku a so dada ni
2: o pe ara da gbona
0: na ni pe ka bere olohun ka si pa ofun re mo eyin ni fun gbogbo eyan tori olohun mu olukunu ki se wa si idajo
2: iba
0: serere tabi buburu
1: ni ni a ti duro fun toni ti a ba deni keni to ni awon ibere to si fe bere lowo wa yato si eyi ko ma sha lai pe wa lori awon ero won 08055584204046
0: ati 08035030321
1: ni ni ati n dupe lowo olorun ti o ba wa bere loni to si ba wa pari e ti o si mu ki a se aseyori be na da si n dupe lowo iranse olorun ta pe wa sori eto yi yìí ni olùṣàgùtà èkì ògúnyẹmí agbáládùá pé olúwa yóò túbọ̀ máa fi agbára kún agbára
0: àmì ò
1: fi òye kó òye
0: yìí
1: ẹkọ àtótónu látàárọ ká tó máa lọ ẹgbà àdúrà
0: ọlọrun tọlọrun àti ayé ọrọ rẹ tó ti jáde orí ọfẹ tí àwọn èèyàn fi pa ọrọ rẹ mọ àti àwa náà tí oran tí gbogbo wo fi lè pa ọrọ rẹ mọ ìlànà rẹ mọ tí ayé ò fi rọrùn fún wa láti gbé torí lè rí ó fi dára tóun tọwọ́ ò fi di títọ́ olúwa yọ̀ǹda rẹ̀ gbàdúrà fún iléeṣẹ́ yìí lórúkọ bàbá ọmọ ẹ̀mí mímọ́ ẹ ò ní parẹ́ ẹ ò ní jóná john bett foundation tó ń so nígbàwó ètò ẹ mọ̀ ní dààmú lórúkọ olúwa ọlọ́run ní yọwọ́ lọ́rọ̀ yín bàbá ẹ̀mí yín ó gùn ọjọ́ yóò dalẹ̀ ẹ̀yin engineer ẹ ó ṣe rere ẹ ó làlùyọ ẹ̀yin náà ó jẹ èèyàn ẹ ó mòkè láyé ẹ ò ní jẹ yín gbọ́ ẹ̀yin tí ẹ̀ ń fàdúrà ràn wọ́n lọ́wọ́ lọ́wọ́ lórúkọ jésù olùgbàlà ayé yín ò ní bàjẹ́ ilé tó ń gbóná ọlọ́run wọ ibẹ̀ lọ ìgbéyàwó tó ti bàjẹ́ ọlọ́run tuntun sàánú o àwọn èèyàn ológun lórúkọ jésù olúwa wa
1: amen.

0: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìn yẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu. Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ògbóǹtarìgì ni wá.

0: ibi ori dani mo laagbe ibi toluwa ba fini si laayan laayo omo yoruba lemi emi yan asa yoruba laayo
1: okari
0: asa yoruba larinrin be lodun gbogbon eko nbe nibe awon ere daraya ti ko ni logbon ti lani loyekun sibe awon eko lokan ojo kan lo sodo sinu ere daraya okan pataki mo la lo mo je nibe alo apa mo la fe so ni abi alo olorin alo to je pe ka pa ka tun korin si na ni alo apa mata pagbe ah gbogbo eyan omode se ti wa ni kale e
1: fa
0: pe tedi o ka jo mo gbadun eto nitori pe bo ba ti dojo aiku ojo sunday alo baba gba na le mo gbo nikan ni diamond 88.7 fm nilu lorin awa mo tun dede lo ni o gbogbo eyan omode wa ni kale wọ́n ní bàbá ti dẹ́rùn lé baálé ilé làákọ́kọ́ kí
1: àwọn lọ́tọ́ sí kákọ́ kí
0: bàbá wá dé ọ̀dẹ̀dẹ̀ ìyáálé ilé náà làákọ́kí
1: torí pàwọn ẹlẹ́gbẹ̀rún
0: gbàkọ́ akíyín gbogbo ẹ̀yìn àgbààgbà tẹ́tí wà ń kalẹ̀ gbogbo ẹ̀yìn ewé tẹ́tí wà ń jòkóó akíyín o akíyín alòyìn lọ́gọ̀ ẹnu lórúkọ bàbá àgbàlagbà tán gbélé iṣẹ́ ìkalẹ̀ láfi kíyín lórúkọ ọ̀gá pátápátá tí wọ́n di ìkànnì mú tí gbogbo ẹ̀ fi ń dán tí fi ń dùn tí fi ń ta sánsán tí sàránsàn rẹ̀ fi ń tan káàkiri àgbáláyé àákíyín o àti gbogbo àwọn ọ̀gá lọ́gàá tí wọ́n di ẹ̀ka kọ̀ọ̀kan mú tí gbogbo ẹ̀ fi ń jọra wọn akíyín akíyín lórúkọ lọ́wọ́ kọ́sọ̀ bákan náà tá a jọ wà lórí ètò awúwá ìmùlẹ̀ wa ó ti gbé kéèkì wá tá a fi ṣe àmì àyájọ́ ọjọ́ bí.
1: O ti rí kéèkì.
0: Mo pé kéèkì gbọ́dọ̀ wa.
1: Olóòde ọmọ àbó ti gbé wa.
0: Mo pé yóò gbé wa. Lórúkọ olóòde Ṣèyí Jacob Àkọ́bí.
1: Do mímí.
0: Ọmọ ọlọ́jọ́ bínú. Àṣeyí Sàmọ́dún, àṣeyí Sẹ̀mí, ìgbà ọdún kan ni. Nínú ọdún mi báyìí, àlékún orí. Yìí tó ti wà nílò ní bàjẹ́ o.
1: Àmì.
0: Yóò tún máa tẹ̀síwájú ni. Àgbégo ọmọ báyìí lẹ́nu iṣẹ́ yìí.
1: Àmì.
0: Akàdùnní mú ilọ̀ o, a sì sẹ́ ìdíbi tó lérè láṣẹ Èdùmọ̀rẹ́.
1: Àmì o.
0: Àdá jẹ́ mọ́ lọ sápá ọ̀dọ̀ tiẹ̀ ń bẹ̀ náà kọ́ dárúkọ rẹ.
1: Ẹ ká ẹ wo ibi tí atẹ́gùn kàn yín fẹ́ dé kan Diamond 88.7 FM ni a wà yìí. Abdelmoumen ọmọ tọṣọ salman ọmọ tọṣọ presenter ló ń kí ń káàbọ̀ sórí àkọ́tì ètò àlọ́ bàbá gbà.
0: ẹ mọ̀ pé lábala náà ni ètò yìí kó sínú abala àkọ́kọ́
1: àlàyé àlọ́ ni
0: abala àkejì ńkọ́
1: ni àlọ́ aládùn
0: abala lẹ́ẹ̀kẹta náà láti mọ sí ojú òpó lẹ̀ fún ẹ̀yìn ewé tẹ́tí wà ń lé ẹjá jọ bẹ̀rẹ̀ ètò yìí kájọ wakọ̀ rẹ̀ débi tọ́ lápẹrẹ ni bàbá pé wọlé pé ẹjá jọ bẹ̀rẹ̀
1: láti bẹ̀rẹ̀ báyìí
0: kájọ wakọ̀ rẹ̀ débi tí wọ́n lápẹrẹ abala kẹta náà láti mọ sí ojú òpó lẹ̀ fún ẹ̀yìn ewé lé bàbá tí ń jù bẹ̀rẹ̀ sí ẹ̀sìn mọ́ wọn kẹ́ mọ́ da padà sí wa ní pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́
1: ìdáhùn
0: tó péye abdulfatah rẹ̀mú ọmọ ọlọ́kànlá àwọn odò nígi ìkókó lámọ̀ wọ́n lè dìta abáyédó bàbá yàmọ̀ bẹ́ẹ̀ inú alámọ̀ yóò bàjẹ́ ẹ ti fara pẹ̀lẹ́dì bá ti ṣe náà nu mẹ́tẹ̀ẹ̀ta yóò sì lọ dáadáa lónìí ẹ tún lè darapọ̀ mọ́ wa o ní kànẹ̀dọ́ rẹ̀ pọ̀ facebook ẹ tẹ́ sí àrẹ̀mú fatah ni ẹ mọ̀ wá kétékété ní yàrá àgbóhùnsáfẹ́fẹ́ ayọ̀dẹ́lẹ́ sàká ti darapọ̀ mọ́ ọya ẹ máa ṣe bẹ́ẹ̀ ẹ máa pin jádókè lọ́hùn náà. ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ètò àlọ́ bàbá àgbà náà lẹ̀ ń gbọ́ láti kànnì diamond 88.7 fm abdulmi abala àkọ́kọ́.
1: ẹ káàbọ̀ sí abala àlàyé àlọ́ lórí ètò àlọ́ bàbá àgbà láti bí ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn à ń wo àlọ́ tí ẹ̀hún àti ẹ̀já rẹ̀ tó ní í ṣe pẹ̀lú tó jẹ́ irúwá
0: ògiri wá
1: yẹn ni pé kò sí irúfẹ́ orísìí àlọ́
0: tí ẹ̀ lè bá pàdé ńbẹ́
1: di siri níbi abala yìí àwọn àpẹẹrẹ ti wà lọ́wọ́ ẹ̀yin ògo wẹrẹ nílé ẹ tún mútàkàdá ẹ mú gègé yín tó tún fẹ́ jáde lálẹ́ yìí náà
0: ẹ tún fi kún
1: alẹ́ alọ́ àgbà àjẹsà fẹ́yìn kan jẹ àgbàdo àgbà àjẹsà fẹ́yìn kan jẹ àgbàdo kíni o.
0: àgbà àjẹsà fẹ́yìn kan jẹ àgbàdo àdáni.
1: Pàtẹ́wọ́ fúnra rẹ̀ ẹni bó ló ṣe rí bẹ́ẹ̀ sẹ́yìn pé àdá ko si ru ru fe ise ta gbe fe saba fifa da se won fi nsanko won fi gegi won fi sorisi season kan te ba wo yoba ma so pe oju kan ohun na da
2: ni
1: oju kan to ni ohun ni ehun aloyi to ka se gege bi eyin kan to ba fe ge agbado na ni o fi ge to ba to fe ge nkan mi na
2: na ni to ge
1: agbaje sa fi eyin kan je agbado adani pa te o fun ara ile kan si oh ke bo se apere kan mo ye ki won o fi kan mi leyin
2: ara ja lo bayi ja lo bayi allo
1: allo
2: allo
1: allo
2: agba marun iho merin
1: agba
2: marun iho merin kini kini
1: ika owo ni
2: ogba pa te fun rare eni kan ni abo lo se je to ba mu owo re o ri pe ika marun ni wa mo wo ala foto wa laarin re oba ka ikini ikeji iketa ikerin ni bi atanpako iho kerin lo pari sibe o afin a ika kokan na ka si agba marun ala foto wa laarin re o ni ho merin laarin kan si kan ni iho tan fi pa te fun rare kan si beauty mo ni abala laya lonu fun toni ta tun te siwaju ni abala lojo mejo e ti mo ba ti mo nse ka to wa abala to kan a jo bata na ni e bo bata ke le gbanu bata jijo tori pe bi en ba wo bata jo bata o se se ko
1: yo lewu ni
2: yo lewu o ya ja jo bata

0: ìgbà kan rí
1: ní ìlú wa
2: mọ́jà sá o mo mọ̀ pé elégbè rẹ dúore elégbè rẹ dúore
1: tọ́ọ̀ bá ti kọ́ òkùnkùn yìí nígbègbè kúgbè.
2: Farabalẹ̀ kéèkì ń bẹ nílẹ̀ tó jẹ alọ́ olóyèdè ń ṣe
1: ọjọ́ bí. ṣáàjò yí o pé kì í ṣe pé oṣù lọ́wọ́ ni bóyá àlálọ ńlá.
2: bẹ́ẹ̀ bá lálà ṣe bá yé yìí náà ló sì wà. Bí ẹ bá lálà yóò sì tají.
1: Àwọn bẹ́ẹ̀ bá jerí kéèkì lójú àdájọ́ òní lójú ayé.
2: Ẹnu rẹ̀ ọmọdé ó sì mọ panu tó kí.
1: Ó di ti ẹnu.
2: Ẹ káwọn lẹ́ẹ̀kan sí alọ́ bàbá àgbà náà lẹ́ ń gbọ́ láti kàn ní Diamond 88.7 FM ní òpópónà ìdí tuntun nílùú lọ. Ntòkù báyìí ibi tá a máa ń lọ ni yálálọ́ mo tún ráyọ̀ ẹlẹ́sìn ayẹni àdúrà àwọn àtàwọn akẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kọ́ tuntun tẹ́tún gbà lálejò wọ́n ti wà ń kalẹ̀ yálálọ́ jálọ̀.

0: ẹ kú déédé wòyí o ní gbogbo 39 láti gbọ́ wa ìkànnì diamond 88.7 fm la wà lórí ètò àlọ bàbá àgbà abala àlọ aládùn ni a wà yìí orúkọ ìyá aláàlọ ni mo tún ráyè olú adámiláre ẹlẹṣin ayé ni àdúrà sílẹ kamúgérí ilé ẹkọ tí wọn gba ikọ àlọ lálejò lọsẹ yìí àwọn ni twins group of school tí wọn wà ní alẹ ara ní ìlú ìlọrin olùdásílẹ ilé ẹkọ yìí àwọn ni táyé and kẹhìndé bello a bẹrẹ pẹlú àlọ àpamọ àlọ o àlọ o gèlè dúdú gbàjá ọ̀nà ta ló mọ o oríṣi kòkòrò kan ni ó yá.
1: Orúkọ ti tè ní Abdulmalik Akabi ìdáhùn sí ìbéèrè yìí ni kò bá ṣe jẹ́.
0: Oríṣi kòkòrò kan ni ó máa ń wà lẹ́lẹ̀ báyìí gèlè dúdú gbàjá ọ̀nà orúkọ rẹ̀ gẹ́gẹ́ ni mo fẹ́.
2: Orúkọ mi ni Abdulrafi Alima ìdáhùn sí àlọ́ yìí ni ìṣinṣin.
3: Orúkọ mi ni Abdulaziz Aisha ìbéèrè ìdáhùn sí ìbéèrè yìí ni èrùn.
0: Èrùn rẹ̀ pàtẹ́wọ́ fún ọ. Àwọn míì máa ń pè ní ìjà lọ. Àwọn míì máa ń pè ní ìjà lọ èrùn tó máa ń pọ̀ lójú ọ̀nà báyìí. Àlọ́ o.
4: Àlọ́.
0: Awẹ́ obì kan àjẹdọ́yọ̀. Ta ló mọ̀ ọ́?
2: Orúkọ mi ni Abdulrazak Oyaya. Ìdáhùn sí àlọ́ yìí ni àwọn.
0: Àwọn ẹ̀ pàtẹ́wọ́ fún ọ. Àlọ́ o.
4: Àlọ́.
0: Mò ń lọ, ó yàká sí mi, mò ń bọ̀, ó yàká sí mi. Ta ló mọ̀ ọ́?
5: Orúkọ mi ni Jimoh Abdulsobun.
0: Ìdáhùn sí àlọ́ yìí ni.
5: Ewé ẹ̀gẹ́.
0: Ẹ pàtẹ́wọ́ fún ọ. Àlọ́ o.
4: Àlọ́.
0: Mo dúró, ó dúró, mo bẹ̀rẹ̀, ó bẹ̀rẹ̀, gbogbo tí mo bá ń ṣe ló ń bá mi ṣe.
6: Orúkọ tèmi ni Bello Khadija. Ìdáhùn sí àlọ́ yìí ni. Ìdáhùn sí àlọ́ yìí ni òjìjí.
0: Òjìjí, ó gba pàtẹ́wọ́ fún ọ. Àlọ́ o.
4: Àlọ́.
0: Àlọ́ o.
4: Àlọ́.
0: Adìyẹ bàbá àlọ́kan láéláé, adìyẹ bàbá àlọ́kan láéláé. Owó ló ń jẹ, kì í jẹ àgbàdo. Ta ló mọ̀ ọ́?
6: Orúkọ mi ni Patrick Solomon. Ìdáhùn sí ìbéèrè yìí ni ọjà.
7: Orúkọ mi ni Buhari Mariam. Ìdáhùn sí àlọ́ yìí ni ilé ẹjọ́.
0: Ilé ẹjọ́, ó gbẹ fún látọwọ́. Àlọ́ o.
4: Àlọ́.
0: Ṣìgìdì pónpó oníhò méje. Ta ló mọ̀ ọ́? Ṣìgìdì pónpó oníhò méje. Ẹnìkan ti ń bọ̀.
8: Orúkọ tèmi ni Musa Hasana Tìrànlá. Ìdáhùn sí ìbéèrè yìí ni ìgbálẹ̀.
6: Orúkọ mi ni Christopher Mimeku. Ìdáhùn sí àlọ́ yìí ni orí.
0: Ẹ pàtẹ́wọ́ fún ọ. Ojú wa mélòó ni?
4: Méjì.
0: Etí wa mélòó?
4: Méjì.
0: Ihò mú wa mélòó?
4: Méjì.
0: Ẹnu ṣìkèje, ṣìgìdì pónpó oníhò méje. Oya, a ní ó pàlọ́ fún wa. A ní ó pàlọ́ fún wa. A máa bù yín lọ́jà. A máa bù yín lẹ́ran. Iléeṣẹ́ Diamond. Ètè ìjọ sẹ́gùn. Níbi ìtuntun la wà. Àwa ikọ̀ ọ̀lọ́. Bàbá pàlọ́ fún yín. Ó dá wa lójú pé. A ó kọgbọ́n níbẹ̀. A ó ríye níbẹ̀. Ó yẹ pàlọ́ fún wa. Oya, ta ló fẹ́ pàlọ́?
6: Orúkọ mi ni Christopher Darasimi. Ta ló bọ́ bá jẹun?
0: Àlọ́ o.
6: Àlọ́ o. Ta ló bọ́ bá jẹun?

0: Olúkọ mi ni Buhari Mariam. Ìdáhùn sí àlọ́ yìí ni ilé-ẹjọ́.
1: Ilé-ẹjọ́ ó gbẹ fún látọwọ́. Àlọ́ o.
2: Àlọ́.
1: Ṣìgìdì pọ̀.
2: Àlọ́.
1: A ó rí yẹn níbẹ̀.
2: Àlọ́.
1: Ó yẹ pàlọ́ fún wa.
2: Àlọ́.
1: Ó yá ta ló fẹ́ pàlọ́?
3: Orúkọ mi ni Christopher Darasimi. Ta ló bọ́ba jẹun?
1: Àlọ́ o.
3: Àlọ́ o.
2: Àlọ́.
3: Ta ló bọ́ba jẹun?
1: Kí ló bọ́ba jẹun?
3: Kí ló bọ́ba jẹun tí ò palẹ̀ mọ́?
1: Ẹgbọ́.
4: Orúkọ mi ni Abdulrafi Alima. Ìdáhùn sí àlọ́ yìí ni ìsinsin.
1: Ẹ pàtẹ́wọ́ fáwọn méjì. Oya ta ló tún fẹ́ pàlọ́?
5: Orúkọ mi ni Abdulrafi Umeya. Àlọ́ o.
2: Àlọ́.
5: Ẹyin mẹ́ta ò ṣe gbélé ha.
1: Òkúta mẹ́ta ò ṣe gbé kara wọn.
6: Orúkọ mi ni Abdulrazak Kemawa. Ìdáhùn sí àlọ́ yìí ni ẹyin.
1: Ẹ pàtẹ́wọ́ fún wọn. Oya, ẹ jẹ́ káwọn ọkùnrin náà wá sọ̀rọ̀.
7: Orúkọ mi ni Abdulrazak Oyaya. Àlọ́ o.
2: Àlọ́.
7: Bí ṣe ń jẹ ní ń bì kí ni o?
1: Ó ní bó ṣe ń jẹ ló ń bì kí ni o? Ta ló mọ̀?
8: Orúkọ mi ni Akin Fawaz. Ìdáhùn sí àlọ́ yìí ni igi ẹ̀rọ. Igi ẹ̀rọ.
1: Rárá, mo gbà. Oya.
9: Orúkọ mi ni John Olamide. Ìdáhùn sí àlọ́ yìí ni ẹ̀rọ.
1: Ẹ̀rọ alọ́gbàlódé ni pàtẹ́wọ́ fáwọn méjèèjì. Ẹ̀rọ tán fi ń lọ ata, tán fi ń lélùbọ́. Bẹ́ẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ bá ń bù sí i, bẹ́ẹ̀ ni ó mọ̀ jáde ní ẹnu rẹ̀. Ó yá ẹnìkan péré lókun tí máa gbà láyé. Sọ̀rọ̀ sókè.
10: Orúkọ mi ni Àkàbí Àmàríkì. Ọ̀pá ti rìn kàlẹ́ ó kàn.
1: Àlọ́ o. Sọ̀rọ̀. Àlọ́ o.
2: Àlọ́.
1: Ó ní ọ̀pá ti rìn kàlẹ́ ó kàn. Ta ló mọ̀? Óyá ní tó dìde lẹ́yìn lẹ́ẹ̀kan. Óyá.
6: Orúkọ mi ni Àbùràdá Kẹmàwá. Ìdáhùn sí àlọ́ yìí ni òjò.
1: Òjò ẹ pàtẹ́wọ́ fún. Padà dúró ńbẹ̀.
11: Lo baba gba.

0: ni igba lai lai ni ilu kan to ni oba to ni joye arabirin kan wa nbe oruko re a ma je olurombi kini mo pe
1: olurombi
0: arabirin yi o bimo o ti wa nile oko lodun to ti pe o ori omo bi owo osun titi e o finu ogiri gbigbe ni ojojumo lo nsukun lo nwa omi ekumu pe ko hun na ti e bi kan ti e ma po hun na ni ya kini kan koda ko hun bi laaro ko ku lale se bo hun na ma je ya kini kan o sa o gbogbo ona lo gba titi lati pe ko fi le ri omo ori ṣugbọn ni inu ilu won won ni igi kan ti a n pe ni igi iroko oluwere idi igi yi awon ara ilu ma lo n toro ohun ti won ba fe nibe won ma lo n toro ton ba fe nkankan iroko oluwere ma n se fun won ṣugbọn ki iroko oluwere to se nkankan fun won ninu ilu won yi won gboro jeje o gboro ni nkan ti won naa fi duro ko to di pe iroko oluwere a fun won ni ohunkohun gba ti o di pe olurombi wa omo titi ti ko ri o awon eyan wa o lo o funra re o to ile alawo lo won so fun yin pe ko lo si idi igi iroko oluwere ko lo toro omo nibe oun na gba o lo sibe o kunle o bere sini sunkun o yin pe iwo igi iroko oluwere ko fun ohun lomo gbogbo onikaluku ton ba lo sibe ton ba lo toro nkan elomi a fi ewure jeje pipe to ba fun ohun ni nkan bayi o ohun a fun e ni ewure elomi a fi agutan bolojo won a fi jeje pe to ba ti fun mi ni agutan ma a to ba ti fun mi ni ohun ti mo n fe ma a fi agutan bolojo ma a fi sesan elomi adiye ati bebee lo sugbon gba ti olurombi debe o kunle o bere si ni sunkun o n pe iroko oluwere ko ti e fun ohun lomo iroko oluwere gba lati fun lomo o wa bere pe to ba fun tohun ba fun eni omo yi kini ohun ti wa fi sesan olurombi ni omo yen na ni ohun a fi sesan pada gbogbo eyan pariwo ha ki lo de to le fi ewure abi agutan jeje fun iroko oluwere ṣugbọn ko si ni ọkan olurombi gẹgẹ bo ṣe mu lẹmi pipe ko na te bimo ko na te di ọlọmọ laye o ni ọmọ yẹn na lo wa fi jeje bẹẹ ni olurombi gba ile lọ ko tọjọ ko to ṣu olurombi finu ṣoyun o fẹyin gbọmọpọ o bi ọmọ obinrin ọmọ yìí jẹ o rẹwà débi wípé gbogbo èèyàn ni ọmọ yìí ń dá lọ́rùn ó sọ ọmọ náà ní apọnbepo rẹ kí ni mo pè é
1: apọnbepo rẹ
0: ẹ
1: apọnbepo rẹ
0: apọnbepo rẹ torí pé o pupa o rẹwà bí ọmọ yìí bá ń rìn ìgbà tó dàgbà tó bá ń rìn lọ láàrin ìlú a máa dá oníkálukú lọ́rùn a máa wù wọn olurombi ti gbàgbé wípé ọmọ yìí náà lòun fi jẹjẹ fún igi ìrókò olúwere ó tó àsìkò tó yẹ kó wá jẹjẹ kó lọ nítorí pé ọkàn rẹ ti balẹ̀ lórí ọmọ tó bí inú rẹ ń dùn pé àwọn náà ti dọ lọmọ láyé kò rántí ẹ̀jẹ̀ tó jẹ fún ìrókò olúwere wípé ọmọ yẹn náà lòun á fi ṣẹ̀san fún ó di pé ìrókò olúwere bẹ̀rẹ̀ sí ní dààmú rẹ̀ wípé kó wá mú ẹ̀jẹ̀ rẹ̀ ṣe kò fẹ́ fi ọmọ yẹn sílẹ̀ nítorí pé ó ti ní ìfọ̀kànbalẹ̀ lórí ọmọ yẹn ó ṣẹlẹ̀ pé ní ọjọ́ kan bí ìrókò olúwere fúnra rẹ̀ bó ṣe gbé ọmọ yẹn nìyẹn ó gbé ọmọ yìí olúrombí bẹ̀rẹ̀ sí ní sunkún ó wá ń kọrin olúro oníkàlùkù jẹ́jẹ́ ewúrẹ́ ẹ sọ pé ewúrẹ́ ewúrẹ́ oníkàlùkù jẹ́jẹ́ ewúrẹ́
1: ewúrẹ́
0: oníkàlùkù jẹ́jẹ́.

0: Ẹ káàbọ̀ láti abala àlọ́ aládùn. Níbi tí ìyá alálọ́ mo tún ráyẹ lẹ́sìn àti gbogbo àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ ti ṣe kínní, wọ́n ti dá bẹbẹ lára. Wọ́n ti alọ́ ni ó dàbí pé kọrin mọ́tàn kọmọ́tàn.
1: Ká tó gbọ́.
0: Mọ́jà tó jásọ́dọ̀ ọjọ́ mẹ́jọ. Ẹ já sí ojú òpólẹ̀ fún ẹ̀yìn ìwé tẹ̀ ti wà nílé. Ojú òpó tẹ̀ ẹ gbà wọlé láti dá sí tòní 091-36-55-69-52. Lẹ́ẹ̀kan sí 091-36-55-69-52. Ojú òpó tẹ̀ ẹ gbà wọlé láti dá sí tòní bó ṣe ń lọ lọ́wọ́lọ́. Ẹ ló ẹ ká lẹ́ o. Ẹ tún mú 091-36-55-69-52. Orúkọ rẹ àtàdúgbò tó ti ń pè. Ẹ kalẹ́ o. Àyè mélòó ló ń dáhùn? Kí ló orúkọ rẹ àtàdúgbò tó ti ń pè? Ojú òpó òun ṣe bákan bákan. O ti lọ. O rọpò àwọn èèyàn ń sáré tètè àti wọlé. Wọ́n ń gbìyànjú àti
2: wọn.
0: Ẹ̀lú ẹ̀kálẹ́ o. Ẹ bá sókò lẹ́gbẹ̀ẹ́ rédíò tàbí kẹ́ ẹyin ilẹ̀. Ẹyin ilẹ̀ tàbí kẹ́ ẹ̀pá ká lè bá gbọ́ra wáyé. Sókò lẹ́gbẹ̀ẹ́ rédíò sókò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀.
1: Tàbí kọ pa.
0: Ọ̀dàbà orúkọ rẹ àtàdúgbò tó ti ń pè.
3: Ó kọ́ mi ní Abdulmumin
0: Suleiman láti Làó. Kíláàsì wo lọ wà nílé ẹ̀kọ́?
3: Jess 2. Bẹ́ẹ̀.
0: Pa àlọ́ méjì tí èmi àti Abdulmumin pa ní alẹ́ yìí kò fi ẹja méjèèjì tí ì nídìí.
3: Ọ̀yà.
0: Àgbọ̀ tó ń sọ o.
1: Àlẹ́ oyún rédíò rẹ̀ yìí náà lẹ.
0: Àgbọ̀ nǹkan tó ń sọ o. Abdulmumin. Ọtí sá ẹ̀bọ́yẹ̀ rú ẹ̀mẹ́jẹ̀ rú ọ̀bọ̀ àṣẹ́bí tá a sọ lálẹ́ yìí náà ni. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
1: 091-36-55-69-52.
0: Ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Ẹ̀bá sunkò lẹ́gbẹ̀ẹ́ rédíò yìí bẹ́ẹ̀ bá ti ń wọlé. 091-36-55-69-52. Tẹ bá ti ń pè wọlé ẹ̀rọ sókò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín.
1: Ẹ̀ka alẹ́ ti wọlé o.
3: Ẹ̀lú ẹ̀ka alẹ́ sà.
1: Orúkọ àti àdúgbò tó ti pè wọlé.
3: Orúkọ mi ni Sharon láti Ekí Odò.
1: Sharon kíni?
3: Ẹ̀lọ́ sà.
1: Sharon kíni?
3: Láti Ekí Odò.
1: Sharon kíni?
0: Kí ni orúkọ kejì?
3: Láti Ekí Odò.
1: Kí ni orúkọ kejì rẹ?
3: Sharon sẹ.
1: Sharon kí ni? Ṣé Sharon Adémọlá ni àbí Sharon Ọlá?
0: Abdulmumin.
3: Ò sáró pé Sharon.
1: Kíláàsì ò lọ wà ní Èkó.
3: Jess 2.
1: Ọyà pa àlọ́ méjì débi àti àfàtà ìpa ní alẹ́ yìí.
0: Kò sì fi ẹja rẹ̀ tì í.
1: Àlọ́ tá a kọ́ pa níbẹ̀rẹ̀ lábala àkọ́kọ́ lórí ètò yìí lálẹ́ yìí.
3: Àbẹ̀lẹ̀ àkọ́kọ́.
1: Akọ́ ní àlọ́ o.
3: Àlọ́ àpamọ́ àbí? Àlọ́ àpamọ̀.
1: Àbí kò gbé fún wọn, gbé fún wọn.
0: Gbé fẹ́ gbọ́n ẹ̀ tó àlẹ́gbẹ́ rẹ̀. Ọ̀rọ̀ ẹ̀ gbóhùn gbọ́ béèrè wa.
1: Ní wọ́n béèrè pé àlọ́ àpamọ̀.
0: Àlọ́
1: àpamọ̀. Àbí àlọ́ àpajó.
0: Àlọ́ àpá akọrin sínú àlọ́ àpagbè. Abdulmumin ìjà máa ń múra nítorí àkókò wa ti ń lọ.
3: Hello.
1: Orúkọ àtàdúgbò tó ti pè wọlé o.
3: Orúkọ mi ni Mùtáyí Suleiman.
1: Látàdúgbò wo?
3: Láti Ajẹ́bọ̀sẹ̀.
1: Nílùú wo?
3: Nílùú Ògbómọ̀ṣọ́.
1: Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́. Pa àlọ́ méjì tí a kọ́ pa tá a lò lábala.
0: Níbẹ̀rẹ̀ ètò yìí.
1: Kọ́ tó ti fún tòní. Ajẹ́bọ̀sẹ̀ ti lọ o.
0: Títí
1: ayé méjì sọ táwọn ìpàdé rẹ̀ àkọ́tì ètò àlọ́ ọ̀gbà Abdulmumin Ọmọ́tọ́ṣọ́ Sàlímọ́ Ọmọ́tọ́ṣọ́ pìrìsẹ́ntì àlọ́ ń dágbére pé ìpàdé wa ó tún dọjọ́ mẹjọ.
0: Níbi náà láti mọ̀ sẹ́ńdè dé síbi tá a tán pàdé lọ́jọ́ mẹjọ. Àwọn tó darapọ̀ mọ́ olójú òpó Facebook Ayọ̀dẹ́lẹ́ Sàkámù kí n gbọ́ láwọn Ògúnlẹ́yà àti Ọba Moshood Taiwo Sokun. Abdulfatah Remu ọmọ ọlọ́kàlà wọn ò dó nígi ìkòkò lámọ̀. Wọ́n ní ìdí tá a bá dó bàbá yàmọ̀ bẹ́ẹ̀ inú alámọ̀ yóò bàjẹ́. A tún pàdé lọ́jọ́ mẹjọ.

ọlọ́run àpọ́stù ayọ̀ babalọ́lá ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. àkórí ètò yìí ni ìbápàdé ọlọ́run 19:30 God of 19:30 Divine Encounter. Nínú ètò yìí ni ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè sí àwọn tí ó ń wojú ọlọ́run yóò sì máa rí àánúgbà lórí ìkànnì Diamond 88.7 FM ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508 ọlọ́run tó fi omi ń ṣe ìwòsàn ń dúró dè ọ́ ìwọ náà darapọ̀ mọ́ ètò yìí kájọ jẹ̀gbádùn ètò náà.

0: Olúwa ni àwọn tó bá ti wá bẹ̀ yẹn ní ọ̀la gbà fún wọn kó sọ fún wọn pé káwọn gan mọ̀ pé ogun ayé wọn ti parẹ́ ẹ̀yin tẹ́ ń bọ̀ wá lálá Olúwa ni omi eléjù ká mọ̀ pín ráìsì lọ ká mọ̀ pín owó actually níjọ́ ní the last day mi ò fẹ́ sọ ṣùgbọ́n ọlọ́run bàbá ọlá máa fún àwọn nǹkan ní nǹkan ṣùgbọ́n ìyẹn kọ́ ṣòro mi tí ọlọ́run bàbá ọlá ní gbé wáyé tó pọ̀ dáadáa tí màá bẹ̀rẹ̀ lọ́la ẹ̀ múra kó o gbà tó o bá gbà ìwọ náà ó di alábùkún fún ọlọ́run bàbá mi àdè o bẹ́ẹ̀ ni yóò sọ ọ́ di ọlọ́rọ̀ àṣẹ́dẹ̀ ti gùn.
1: ẹ ṣeun gan adúpẹ́ lọ́wọ́ yín sà ẹ bá mi wọ́n ti àgọ́ tí ìsọjí yóò
0: ni testing ground lọ́nà sango ẹ ti rí poster yẹn àwọn míì máa ń pè mí tá a máa nípa àwọn ohun mọ́bẹ̀ á wá dùn àwọn padà lọ́lé mo ti dìídì fi owó mo fi ṣe big board kan sí àárín títì ẹ ti rí láàrin títì kẹ tó dé estate ní sango tẹ bá tiẹ̀ ti dé sango area yẹn ẹ ti mọ rí àwọn signboard yẹn lẹ́yọ kankan torí mi ò fẹ́ kẹ́nibọ̀dì ó mìsì program yìí kò sí ọdọọdún tá a bá ṣe program yìí tí a kì í ní ẹ̀rí tó lágbára tẹ́ ẹ bá dé lọ́la ẹ̀yìn bíi 2000 tẹ́ ẹ kọ́kọ́ gba omi lọ́la a pin omi yẹn láti monday títí wọ ọjọ́ tí ó parí ni ṣùgbọ́n ìwọ tó o bá dé lọ́la ìwọ lọ gbà tàkọ́kọ́ bẹ́ẹ̀ ni ó ní èmi ó ṣeun tuntun nísinsìnyí ni ó wù jáde bọ́ ọ bá fún ọmọ rẹ ọ̀rọ̀ ohun tó máa ṣẹlẹ̀ ìyá kan lọ fún ọmọ rẹ lómi àdúrà ọmọ yẹn lágídí ó bá fi sínú ọbẹ̀ ọ̀nà mọ́mí kílẹ̀ fi sínú ọbẹ̀ lọmọ yẹn dẹ̀ gba ìwòsàn rẹ̀ torí lágídí ẹ̀ fẹ́ gbọ́ torí ogun èṣù ni ò fẹ́ kọ́ wá bí tọ́lọ́run ó ti gbọ́ àdúrà rẹ ṣùgbọ́n gbogbo ogun tí ó lè fà ọ́ sẹ́yìn àbí ìpòrúru ọkàn tí ó ní pé ọmọ wà lónìí olúwa máa bá wọn wí àdúrà rẹ ti gbà
2: àmì
0: jésù olúwa wa.
1: ẹ ṣeun gan láti bẹ̀rẹ̀ prógámù yìí a gbọ́ ohun màmá bọ́lá rẹ wípé àwọn làwọn wá sí prógámù july revival ṣé ai ti wà ńsìn yìí o àwọn ohun dẹ̀ ti ń jọra wọn báyìí àbí màmá lóòótọ́ màmá bọ́lá rẹ ló wá sí prógámù yìí.
0: ìgbà tí màmá bọ́lá rẹ wá gan ai ò tí ì bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti lè mọ lo outside country màmá bọ́lá rẹ lẹ gbọ́ ohun wọn yẹn 2017 yẹn àti new jersey ni màmá ti wá wọ́n ní olúwa ní káwọn wà ńbẹ̀ pé ohun olúwa ló sọ̀rọ̀ lẹ́nu vp tó wà victorious owólabí torí ẹ̀ làwọn fi gbéra láti new jersey lamẹ́ríkà wọ́n dẹ̀ ń bọ̀ wá mi ò fún wọn ní ₦1 mi ò fún wọn lówó kankan wọ́n ní pé olúwa ní àwọn gbọ́dọ̀ wà ń bí wọ́n dẹ̀ wá ní 2017 wọ́n dẹ̀ wá sí ìpàdé 1930.
1: ẹ ṣeun gan adúpẹ́ lọ́wọ́ yín ẹ já sáré gbà pé bíi méjì mẹ́ta ẹ ṣe pápá ìpanu ibi tẹ́ ẹ ti ń pè wá àtúntò tẹ́ ẹ fẹ́ kọ́lọ́run ṣe fún yín kí bàbá fi ẹnu àṣẹ wọ́n ṣẹ̀ṣẹ̀ dé látàwọn orí òkè babalọ́lá ni o ibẹ̀ náà ni wọ́n ti bu omi tá à ń sọ yìí ibẹ̀ ni wọ́n ti bu bọ̀ 091-36-55.
0: àwọn kan dẹ́ sọ pé ṣé ń ṣe omi tí píkítọ̀ mi wà ọlọ́mọge rógun èṣù tí n bá ń gbé píkítọ̀ sómi ọlọ́run babalọ́lá yóò nàá mi láàárọ̀ yóò nàá mi lọ́sàn-án yóò nàá mi lálẹ́ omi eléyìí kò sí píkítọ̀ mi ń bẹ̀ ẹ rí bí màá ṣe fi ike tí mo fi gbé wá bẹ́ẹ̀ ni màá ṣe gbé wá sínú pàdé àdúrà lọ́la omi ló fi ṣèwòsàn òkú alẹ́ àná ó dá láyé.
1: 091-36-55-6952 ẹ̀kalẹ́ o.
3: ẹ̀kalẹ́.
1: ìbọ̀lẹ̀ tí ń pè.
3: láti dá àkànbí ni.
1: kílẹ̀ fẹ́ kọ́lọ́run ṣe fún yín. ẹja ṣe pápápá kílẹ̀ fẹ́ kọ́lọ́run ṣe fún yín mà.
3: láti dá àkànbí.
1: kílẹ̀ fẹ́ kọ́lọ́run ṣe fún yín o.
3: kọ́lọ́run kò gbàdúrà fún mi mo ní stroke.
0: mo gbàdúrà fún yín ogun stroke yẹn kó parẹ́.
2: àmì jésù.
0: ogun stroke yẹn kó parẹ́.
2: àmì jésù.
0: ọlọ́run tó wo bákẹ́ fa bàbá kan tó ṣe fíìmù tí mo lọ gbàdúrà fún lẹ́kọ̀ọ́ onífíìmù ni tó ní stroke ti gbàdúrà fún tó dẹ̀ ti ń rìn lọ́wọ́lọ́wọ́ báyìí lónìí kówó yín sàn.
2: àmì jésù.
0: bẹ́ẹ̀ ni kówó yín sàn.
2: àmì jésù.
0: gbogbo tí mo sọ wà lórí facebook bákẹ́ fa ló ń jẹ́ onífíìmù yorùbá ni kówó yín sàn.
2: àmì jésù.
0: ẹ ṣáà ti múra kẹ wà náà sọ yìí jésù olúwa wa.
2: àmì.
1: ta ló tún wà nbẹ. hello. hello. 091-36-55-6952 091-36-55-6952 káwọ bí ayé lè rí pè bí méjì gbàsẹ ẹdẹ lọ gbé omi jáde o
0: ẹlọ gbé omi jáde
1: bí bàbá wa máa sọ wa ṣe jáde sínú omi ẹ.
0: ogun ẹyin tẹ bá ṣàìsàn ẹyin tẹ ní pásítọọtì ẹ wà nínú ìsọjí lọla ẹyin ọdọ ẹ wà nínú ìsọjí.
1: ẹ kú omi tí rédíò yín wà.
3: ẹ kálẹ̀ o.
1: ẹ kú omi tí rédíò yín wà.

0: pàtàkì
1: ẹ̀kú ètò
0: ọlọ́run ló ń tò ó orúkọ yín àti ìbẹ̀lẹ̀ sí ń wò lẹ ti ń pè wá.
1: Orúkọ láti ọ̀fà ni o.
0: Ó yá kí lẹ fẹ́ jẹ́ kọ́lọ̀ ń ṣe fún yín látọ̀fà.
1: Látọ̀fà látọ̀fà ní pálásì mọ́nìkọ́lá rin.
0: Kí lẹ fẹ́ jẹ́ kọ́lọ̀ ń ṣe fún yín mà.
1: Mo fẹ́ gbà lórí ayé àwọn ọmọ mi ni kọ́lọ̀ bá ń ṣe
2: gbogbo ọkọ̀ gbàdúrà fún yín àwọn ọmọ yín kan lọ soríire.
3: Àmì Jésù.
2: Májẹ̀mú tó fi iná gbé Babalọla dìde ní 1930 ní July kó gbé àwọn ọmọ yín dìde.
3: Àmì
2: Jésù. Ẹ jẹ wọn ọmọ.
3: Àmì.
2: Ẹ ò ní ṣàìsàn.
3: Àmì
2: Jésù Olúwa wa.
0: À ní lè gbégbé kankan mọ́ nítorí àkókò ẹ má bínú. Ẹ bá mi ju nọ́mbà yín gangan síta fáwọn ènìyàn.
2: Fún àwọn tó ń bọ̀ wá prógráàmù lọ́la ní aago mẹ́rin
0: 08
2: májẹ̀mú náà ló ń fọ ohun yẹn gbogbo àwọn tó ń gbọ́ wa pátápátá.
0: Ẹ bá mi tún pèlẹ́ ǹkan sí.
2: 08 0 6 3 6 3 7 4 7 4 2 5 2 5 0 8.
0: Ẹ bá mi sọ̀rọ̀ àṣẹjáde sáwọn ọmọ yẹn.
2: Mo sọ̀rọ̀ bí òjò yìí ṣe ń rọ̀ èyí ni àwọn àmì agbára lórúkọ Jésù ẹ̀yin omi tó gbé lọ́wọ́ yẹn ẹ gbagbára.
3: Àmì Jésù.
2: Omi tó wà lọ́wọ́ yín kó gbagbára.
3: Àmì.
2: Ẹ jọ torí Ọlọ́run múra dáadáa lọ́la àmì ti fara hàn. Ẹ gbagbára yín
3: omi.
2: Àṣẹ́gun.
3: Àmì.
2: Jésù Olúwa wá.
0: Àmì. Ẹ dárúkọ yín sá.
2: Orúkọ mi ni Ajíhìnrere Victor Ebenezer Owolabi ọmọ alágo Àjìlò.
0: A pàdé lọ́la nínú gbọ̀ngàn ìsọjẹ́ má gbàgbé a wà lórí ìkànnì yín lágo méjìlá
2: lọ́sàn-án
0: ọ̀la pẹ̀lú ògbọ́n ọlọ́run. Ago méjìlá lọ́sàn-án ọ̀la tí dìgbà tá a tún máa pàdé lágo méjìlá ọ̀sán ọ̀la lórí ìkànnì yìí tá a fi máa máa múra ìsọjí. Orúkọ mi òyípadà Olámìdí ọmọọlá òjò lorúkọ tèmi tẹ́ ẹ fẹ́ pè ní MC Olas. Má ṣe bí o má ṣe ka o torí ń padà bọ̀ wá bá o àlàáfíà Kristi kò ní fi wálẹ̀ àmì.
4: Owó la bí kí ó wá ṣe ní ọjọ́ mẹ́ta níbí. Pé kí Bọ́lá rẹ wá láti wá sí ìpàdé náà.
5: Ǹjẹ́ ẹ tiẹ̀ ti gbọ́? Pé ìsọjí àgbẹ̀ ìyanu kan ń bọ̀ tí a gbé kalẹ̀ láti inú ìjọ Christ Apostolic Church, House of God Fire and Thunder Power Ministry. Ọlọ́run Apostle Ayo Babalọla tún ti ṣe tán láti ṣe bí ó ti máa ń ṣe. Nínú ìsọjí tí a ti ọwọ́ Ajíhìnrere Àgbáyé ni Evangelist Victor Owolabi JP Man of Faith gbé kalẹ̀. Májẹ̀mú tó jí òkú dìde ni àkórí rẹ̀. Ọjọ́ kẹsàn-án sí ọjọ́ kẹwàá oṣù keje ọdún tí a wà yìí. Ọgbọ́n ìsọjí yìí ni ẹ̀yin Nebo Studio ní ẹ̀gbẹ́ ilé epo Benway Testing Ground Sango area ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ní dédé agogo mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. Àwọn tí Ọlọ́run yóò máa lò Prophet Emo Adio Timi Sáà Taiwo Ọ̀dọ̀fin àti Evangelist Victor Owolabi JP fún àdúrà àti ìtọ́ni 08063742508 láti darapọ̀ lórí ẹ̀rọ ayélujára ẹ̀tẹ̀ God of 1930 ìwọ náà darapọ̀ nínú ìsọjí yìí máṣe aláìgbọ́mi rẹ dání o. Jésù yóò máa retí rẹ níbẹ̀.
6: Tí ẹ̀yin yàn láàyò.
7: The time is 9 o'clock.
6: Ago mẹ́sàn-án ti lù.

Wẹ́lí wẹ́lí òjò, òjò wẹ́lí wẹ́lí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba fún orí ọ̀fẹ́ mi tá a tún rí gbà láṣálẹ̀ yìí láti gorí ètò láṣálẹ̀ yìí nínú ọgbọ́n ìmọ̀ òye. Ọlọ́run ọba náà la fi ní pé a jọ rìnrìn àjò ta ṣálẹ̀ náà ni lórí ìkànnì Diamond 88.7 FM. Ètò náà tó gorí àtẹ ètò báyìí tó wà lójú ọpọ́n òun náà ni láwọlé sùn. Láwọlé sùn lórí ìkànnì Diamond 88.7 FM. Ìlọrin Kwara State lápá bí náà la wà. Wọ́n ní lóde ìwárò òun wárò ajá nímọ̀ bí ti ń kí wọn. Bàjá bá pe gbóògbóò pé òun kílé òun kara oko. Òun kọ́mọdé òun kí obìnrin inú ilé yìí àgbàgbà inú ilé yìí onínú àṣẹ ìbí pátápátá lòun kí. Mi ti gorí ètà ẹ̀tọ̀ láṣálẹ̀ náà mo kí gbogbo wa pátá o lọ́ba lọ́ba níjòyè níjòyè. Wípé tó a tún ti wọnú ètò láṣálẹ̀ yìí èmi a sì máa sọ́nà ní gbogbo ìgbà pé nínú ọgbọ́n ìmọ̀ àti òye Ọlọ́run ọba ká fi rìnrìn àjò láṣálẹ̀ yìí. Ẹja dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba torí a gbé apá ó ṣeé gbé, a gbé ẹsẹ̀ ó ṣeé gbé, a wà lálàáfíà kò febi ẹnu pa wá. Abẹ́ orí ọ̀fẹ́ rẹ̀ la ti rìn ta ti yan. Gbogbo àríkèrékè sàtánì ó dòfò lórí ayé wa. Olúwa adúpẹ́ o, adúpẹ́ o, àmọ́ rìn, àmọ́ sọ, àmọ́ bọ́n ti ń lù láti lè dún. Ẹ̀yin náà lẹ ń fún wa lórí ọ̀fẹ́ náà. Àwa náà rí nítorí ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu. Ọ̀pọ̀ àwọn èèyàn tá a jọ sùn tó jẹ́ pé díẹ̀ lérèfé ńlájọ jí tọ́lọ́run sì kà wá yẹ ká jí láàrin wọn. Adúpẹ́ Ọlọ́run ọba pa tún dé lọ́jọ́ tòní. Ibi kọ̀ọ̀kan rọ́ làwọn kọ̀ọ̀kan kì ń ṣe pé orí ọ̀fẹ́ Ọlọ́run ò sí fún wọn, kì ń ṣe pé Ọlọ́run gbàgbé wọn, kì ń ṣe pé Ọlọ́run tiẹ̀ ti yọ wọ́n kúrò nínú ìwé ìrántí. Ṣùgbọ́n kò yá àwa náà bọ́lọ́ bó ti wọn Ọlọ́run ọba náà ní ṣọlá rẹ̀. Gbogbo àwọn tó bá dàbí pé àwọn ipò kan tán wà tó jẹ́ pé ó gbára báyìí tómijé wà lójú wọn, àwọn ò lè rọ̀ wọ́n. À ní ọ̀rọ̀ tá a lè fi ṣe kíni tá a lè fi rọ̀ wọ́n? Ọlọ́run ọba náà ló lè dúró tirú àwọn èèyàn báyìí, yóò sì fi ara rẹ̀ hàn wọ́n, yóò ṣe kíni ọ̀wà sí wọn, yóò sọ̀rọ̀ ìtùnú sínú ìgbésí ayé wọn, ọkàn wọn ó sì balẹ̀ lágbára Ọlọ́run. Precious Afolabi òun náà ló kọ tèmi. Fresh Bao. Tó lónìí ẹja máa sọ fáwọn tó bá ń gbọ́ ètò yìí ní ìgbà àkọ́kọ́ tí wọn tiẹ̀ tí mo tá à ń ṣe lórí ètò yìí. Ẹja sọ fún wọn pé ètò tó ń gbọ́ yìí òun náà la ń pè ní láwọlé sùn. Láwọlé sùn lórí ìkànnì alálùbáríkà. Ìkànnì Diamond 88.7 FM. Láwọlé sùn tó jẹ́ pé abala kan ṣoṣo tó sodónú rẹ̀ òun náà la ń pè ní abala sọ síta. Ǹjẹ́ kí là ń sọ náà? Kí ni nǹkan tá à ń sọ tá à ń fẹ́ káwọn èèyàn gbọ́ tàbí tá à ń fẹ́ káwọn èèyàn gbà wá mọ̀ràn fún? Ó kéré jọjọ. Òun náà ojú pé gbogbo àwọn nǹkan kan tó bá dàbíi pé ó rú wa lójú, àwọn nǹkan kan tó bá dàbíi pé ń fẹ́ ká máa bi Ọlọ́run níbèrè wípé ǹjẹ́ Ọlọ́run òun gbọ́ tèmi, àwọn nǹkan kan nínú èrò àbí ìlàkọjá tá ńlá kọjá tá a dé ìkóríta abo ni kí n yà sí, àwọn ohun tó máa ń jẹ́ ká máa bíra wa níbèrè wípé ǹjẹ́ Ọlọ́run ṣèrántí mi báyìí bó ti dá mi sí orílẹ̀-èdè alààyè. Gbogbo irú àwọn ọ̀rọ̀ báyìí là ń ṣetán láti yẹ̀wò lórí ètò. Bó o la ti ń yẹ̀ wò? Bẹ́ẹ̀ bá ti lórí ọ̀fẹ́ àti lè sọ síta, ẹ sọ síta. Bẹ́ẹ̀ bá sì ti sọ síta, ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ó máa pè sórí ètò láti gbà yín mọ̀ níyànjú, gbà yín mọ̀ràn láti tọ́ yín sọ́nà pé bẹ́ẹ̀ ti sèrè, bẹ́ẹ̀ ti sèrè, tó ló ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì rí ọ̀nà tán gbà tán fi rìn tí gbogbo rẹ̀ fi da lọ́ ṣe tọ́nà láti jẹ́ kẹ́ ẹ mọ̀ etí yín ò ní dì sí. Bẹ́yìn gan ò bá fi tẹ́ ẹ gba èṣù láàyè tọkàn yín tẹ́ ẹ sọ́dọ̀kọ̀ òkúta láti lè gbọ́ ìmọ̀ràn tó tó àtẹ̀yí tó yẹ pẹ̀lú àdúrà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi tá a máa fi tẹ̀ ń rí láti rí pé Ọlọ́run ṣiṣẹ́ ìyanu lórí ètò yìí.
Olorun sise iyanu opopolopo awon eyan to si je pe omije ti kun soju won Olorun lo eto lati nu omije won nu a si dupe lodo Olorun wa pe gbogbo igba na Olorun sise fun wa na to fi n yo to fi n se kini to fi n tu wa ninu ni gbogbo igba to pe ba fe so sita e pe emi eni t'Olorun mo lati lu t'Olorun mo bayi nkasa bayi nkawodi bo le ti se awon eyan si gba yin moran sugbon atun ni abala mi kan na to tun se koko to se pataki number elekeji oni number whatsapp ite fo yin ranse si te ba ti fo ranse si be na a setan lati gbe latodo ti wa nbi sugbon e gbianju e ma jo koja iseju meta tabo tori opopolopo awon eyan na lo wa loju opo lati fe pe wole abi lati fe fi ohun na ranse be yin na se fi ranse number meji la ni number akoko 0913-655-6952 0913-655-6952 number tele pesita ratanu elekeji 0913-655-6864 0913-655-6864 oni number te lori ofe lati le pesi to ba di owo igba te na nwo pe to je ke mi na pe wole sori eto number na nle pesi be ba si ti pesi na e ri pe rere bayi na loluwa bo na si n ba wa rin ajo na ri lori eto awon te ba fe darapo mo wa na loju opo ti facebook ati wa nbe bayi amo tori oju ojo bo ti ri ojo ti nro welu welu die die ehun lo fi dabi pe gbogbo re ri ba kan ti gbogbo re o ti jora won lowo ta wa yi ko si wahala nbe na si ma rin ajo wa lo si waju ati si waju lori eto la sale be ba ti te precious afolabi dolapo precious afolabi dolapo lori ofe lati darapo mo wa lori eto la sale sugbon gege bi ise wa a de apa bi kana ba ti de a lori ofe lati soju opole ka ma pe wole lokankan lejeje lati le je ki adasi bi eto tin ri la sale eyin te si ba fe so sita na e lori ofe ati le so sita eni binu tori ojo to nku welu welu ina ni bojo ojo yin ba ti dun to ti gun rege daada a tun tesiwaju ati siwaju si lori eto la sale eto adupe lodo Olorun ba pe eto na la fi Olorun lobo o a si bere eto yi loruko Olorun alagbara oba tu je pe gbogbo imo owo re lo wa gbogbo oye owo re lo wa Olorun si sanu fun wa lati je ki a ma ba eto wa lo la sale lagbara Olorun to ko si wahala nbe ko si wahala nbe erin ajo asale yi Olorun a fi se kini a fi dun wanu lagbara Olorun precious afolabi onlu ko temi fresh ba bao.

0: àtò àtiwọlé ètò ní pápápá láṣálẹ̀ yìí ẹgùsáyé ìdáwòrò wẹ́rẹ́ lórí ètò láṣálẹ̀ yìí mọ́ àtò ẹjá wọnú rẹ̀ lọ 0913-655-6952 0913-655-6952 ẹlú ẹ kálẹ̀ ẹ bá kó mbẹ́ o ariwo wà mbẹ́ o ẹ bá kó mbẹ́ ariwo wà mbẹ́ ariwo wà mbẹ́ ariwo wà mbẹ́ ń diwa lọ́wọ́ ń diwa létí gan ẹjọ ẹ ṣàánú fún wa 0913-655-6952 bó bá ti rí láṣálẹ̀ náà láṣẹ gba gbogbo rẹ̀ pọ̀ ohun tẹ́ ṣe pé nọ́mbà àkọ́kọ́ ẹ lè pè sí àwọn ẹnjiníà wa ti fi tó wa létí báyìí nọ́mbà àkọ́kọ́ ẹ lè pè sí nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ẹ lè pè sí 0913-655-6952 ẹ lè pè sí 0913-655-6952 ẹ lè pè sí ẹ lè pè sí 0913-655-6864 ẹ lè pè sí yẹn náà 0913-655-6864 ẹ lè pè sí yẹn náà torí ojú òpó tó ń lọ báyìí náà ni ojú òpó ti Facebook wa náà ìṣinṣin ṣegeṣege bákan ṣùgbọ́n ẹ jẹ́ ká sì máa tẹ pẹlẹmọ yóò jà náà ẹ kalẹ̀.
1: Hello, ẹ kalẹ̀ o.
0: Ariwo wà ń bi tẹ́ wa o ẹ bá kú ọ̀nbẹ́ ariwo wà ń bẹ́ ẹ bá kú ọ̀nbẹ́ jọ nítorí ọlọ́run.
1: Ẹ kú ètò.
0: Ẹ ṣe wọn ẹ káàbọ̀ sórí ètò.
1: Kò ní bàjẹ́ o, ẹ jọ́mọ fẹ́ sọ síta ni.
0: Ẹ sọ síta ṣùgbọ́n ẹ farabalẹ̀ sọ̀rọ̀.
1: Lórí ọ̀rọ̀ àbúrò ọkọ mi.
0: Ẹ rọra farabalẹ̀ sọ̀rọ̀, à ń gbọ́ yín, ẹ tẹ̀síwájú.
1: Òun àti ọmọ.
0: Ta ni ẹni tẹ́ ń sọ ń pa yìí?
1: Wọ́n wálé wọ́n wá bú mi.
0: Ta lẹni tẹ́ ń sọ ń pa yìí?
1: Ọ̀tá ìjà tó fi jẹ́ wípé ọkọ mi gan èmi àti ẹ̀gbọ́n àti dáadáa ti ra wa láti.
0: Hello. Tọ́ ẹ mú o ẹ rọra mú o ẹ farabalẹ̀ ẹ rọra mú o kó lè yé wa dáadáa náà la ṣe ń sọ kó lè yé wa dáadáa náà la ṣe ń sọ ẹ má kànjú sọ̀rọ̀ kẹ ṣàlàyé ẹ dáadáa ẹ má rọ̀ṣì kò sí wàhálà ẹyin ẹnu yín ẹyin lẹ́sì ní fóònù yín ẹ farabalẹ̀ sọ kẹ farabalẹ̀ gbé kalẹ̀ kó lè yé àwọn èèyàn dáadáa tó máa fẹ́ gbà yín mọ̀ràn ẹ má bínú nítorí ọlọ́run. Hello. Ẹ̀kalẹ́.
2: Ẹ̀kalẹ́ o.
0: Yes, ma.
2: Ẹ̀kẹ́lẹ́
0: o. Yes, ma. Hello. Ojú òpó yà fẹ́ lágbára díẹ̀ láṣàlẹ̀ yìí. Wọ́n kò sí wàhálà. Ọlọ́run wà pẹ̀lú wájọ rìnrìn àjò ìlàlẹ̀ yìí ni. Hello.
3: Hello,
0: ẹ kalẹ̀ sá. Yes, sá, ẹ káàbọ̀ sórí ètò sá.
3: Ẹ̀rọ àbúrò mi sọ mo fẹ́ fi sí ilé.
0: Yes, sáhùn sá, ẹ tẹ̀síwájú.
3: Ó ní ọ̀rẹ́kùnrin.
0: Obìnrin ni wọ́n.
3: Ọkùnrin.
0: Ok, wọ́n ní ọ̀rẹ́bìnrin.
3: Ó ní ọ̀rẹ́bìnrin tó jẹ́ ìyàwó ẹ̀rọ.
0: Wọ́n ní ọ̀rẹ́bìnrin tó jẹ́ ìyàwó wọn. Ojú òpó alẹ́ yìí ó lágbára o. Bí ojú ọjọ́ tí òjò yìí mú dání ló fà á. Òun ló máa fa o. Wọ́n yàn lágbára láṣàlẹ̀ yìí o. Ẹ mọ ohun tá a ṣe. Wọlé tẹ́ ti gbìyànjú lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì tẹ́ gbìyànjú tójú òpó yàn ògún régé tó. Mo fọlọ́wọ́n bá bẹ̀yìn. Ẹ jẹ́ ká ṣe voice note un ẹ já fohùn ránṣẹ́ àbí bó lẹ ti rí sí. Nígbà tá a bá pè tí ò ṣe dáadáa àbí kí lẹ tún rò. Àbíṣẹ́ tún ká tún gbìyànjú ẹ lẹ́ẹ̀kan sí. egbe e le gbe ojo e le kan si ti o ba de ti wole e je ka tun lo elekeje un e ja tun lo elekeje ta ba ti fun wa ranse sibe ko si wa le ma joko ja aseju meta e ma joko ja aseju meta number ti whatsapp ti mo so pe e le fun ranse te ba gbianju ati pe ti o dun eh eh e le pe sori e so ogbon ta da si yen na nu te ba ti te e te soju be na ka wa na le gbe latapa be number yen ni 0913 655 6864 0913 655 6864 oni number no ja sibe e ja jo gbe po fun ra won la sale be koni baje to e je ka tun gbianju ta ba le o pa le pe wole le kan si ka kon gbianju e wo ni o ta ba ri ta le pe wole 0913 655 6864 oni number te le gbianju te pe si ta fi ye gbogbo re wo boya o le ofe a fi wale yi e ja don wo le kan si e ja don wo le si okay yan kan gbianju ati pe lapa bi hello okay ja wogbon ta da si e ja lo si eka polowo oja kasai lo se ka polowo oja bayi baba ti de ori ofe ati wa fun wa na lati le ri awon eyan kan pe wole lokan kan lejeje awon engineer wa na wa ti ba se kini wa ti fowo adua na si ka tesi waju lori eto la sale e ja lo se ka polowo oja na baba de atun sun si waju si latapa be
4: ile ise to bi alaafia to ntilera lowo Jerry Gold Wellness Therapy na ni won ton dode fun tini Jerry Gold e ba nki awon eyan ti won gbo wa
5: aki eyan yan wa
4: e ku amojuwa
5: awon na ni Jerry Gold ta kale si lu ogbogbomoso
4: eyin lori oro oju ni e ja ti bere ba ti se
5: lori oro oju a ba ti so lati jo loni ona meji la fe ya lori oro oju
4: okay
5: mo so nipa awo oju quantum polarized eye glasses

0: OK.
1: Glasses yẹn mo ní wọ́n ṣe fún gbogbo àwọn tó bá ní ìpèníjà ojú àwọn serious cases.
0: Àwọn èyí tó lóko
1: tó lóore. Glycoma.
0: OK.
1: Cataract.
0: OK.
1: Myopia.
0: OK.
1: Retina.
0: O
1: kọ̀ wọ́n pọ̀ lọ́bàá.
0: Ó lóko gan.
1: Ẹlòmíì ọdún mẹ́ta, ọdún méje, ọdún mẹ́wàá. Ẹlòmíì kan ti operation.
0: Tí ọ̀gbọ́. Wọ́n ní
1: kò gbọ́. So irú àwọn ìpèníjà bẹ́ẹ̀ yẹn tó critical bẹ́ẹ̀ yẹn.
0: OK.
1: Àwọn ni quantum polarized eye glasses wà fún.
0: OK.
1: So tẹ bá rà á, ẹ bẹ̀rẹ̀ sí ni máa lò lálẹ́ lóru láàrin oṣù díẹ̀, ó máa correct ojú yín.
0: OK.
1: Ṣùgbọ́n ojú tó bá ti lọ.
0: Ká má gbìyànjú ẹ̀. Ẹ má
1: wulẹ̀ débẹ̀.
0: Kò ní ṣiṣẹ́ fún
1: mi. Kò ní ṣiṣẹ́ fún ojú tó bá ti lọ.
0: Kì í ṣe magic.
1: Kì í ṣe magic.
0: OK.
1: Bọ̀ ojú tó bá ń rí díẹ̀ díẹ̀, tẹ bá wà nínú okùn. Tíná bá dé lójijì. Iná dé ìmọ́lẹ̀ dé irú ojú bẹ́ẹ̀ omi rẹ̀ ò tí ì lọ.
0: OK.
1: Irú àwọn ẹni wọn ra glasses yẹn.
0: OK.
1: Now ẹlẹ́ẹ̀kejì. O wá ní quantum non-recommended glasses.
0: Ìyẹn ò ń ṣe recommended glasses. OK.
1: Ìyẹn glasses yẹn wà fún àwọn ọmọdé wa sìn.
0: OK.
1: Tẹ́ pé wọ́n ní ojú ń dùn wọ́n.
0: Ojú pọn.
1: Wọ́n sáré lọ gba ìgò fún glasses fún.
0: OK.
1: Irú àwọn ìyẹn wọ́n ní the quantum non-recommended glasses.
0: Ni wọ́n ní lò.
1: Àwọn àgbààgbà náà lè lò. Kẹ́tí ń ṣe wọ́n ní ojú. Kò bá serious.
0: Bi ojú ń wa pin.
1: Ojú ń pọn.
0: Ojú ń pọn.
1: Ojú mi ń wa, ojú ń gún mi.
0: Ń gún mi.
1: Ojú mi ń wa mi.
0: Yíyún mi.
1: Mi rí ní dáadáa. Mo ní blood vision. Irú àwọn yẹn náà wọ́n lè lo glasses mo sọ yẹn. But alákọ̀ọ́ tí mo kọ́ sọ yẹn, cases yẹn ló pọ̀ jù. Now alákọ̀ọ́ tí mo kọ́ sọ yẹn fún àwọn glaucoma cataract yẹn, glasses yẹn is 320,000.
0: Ìnìyẹn.
1: 320,000.
0: Ẹ mọ iye rẹ o.
1: Ẹ gbọ́ iye dáadáa. Ṣé wàá lẹ́ẹ̀kejì tó jẹ́ glasses yìí, àwọn small small cases bí ojú ń gún mi, ojú mi ń wa pin, tó máa òun náà máa ń correct ojú. Ìyẹn is just 100,000. Ẹgbẹ̀rún ní ọ̀nà ọgọ́rùn-ún. Ẹ jọ ẹ mọ̀jẹ̀ká dapọ̀ mọ́ra wọn o.
0: Náà ti sọ bá.
1: Ìyẹn alágbàlá glasses.
0: OK.
1: Tẹ́ ẹ bá sì fẹ́. Tẹ́ ẹ bá ti pè wá, tá a bá yín sọ̀rọ̀. Tá a ti jọ finalize ẹ̀.
0: Tá a ti forí oko sọ̀dún.
1: Ibi tẹ́ ẹ ti gbà nílùú Ìlọrin, a sọ fún yín. Tẹ́ ẹ lọ síbẹ̀.
0: Ẹ ti lọ gbà
1: lọ. Ẹ ní gbulẹ̀ tàbí wá sílùú
0: Ògbómọ̀ṣọ́.
1: Àyàfi ẹni bá wò pé òun fẹ́ mọ ọ́fíìsì wa ní
0: Ògbómọ̀ṣọ́.
1: Ganoderma comfit. Ganoderma comfit dá gan débi wípé immune booster ni. Ó dá ká máa lò.
0: OK.
1: Láti máa boost immune system wa.
0: Okay.
1: Àwọn sójà ara sẹ́ pé ó ti ń rẹ̀ wọ́n. Ká máa boost immune system wa. Ìdí náà tí Ganoderma comfit tó fi da kò ní di sugar.
0: OK.
1: Ẹ ti jí láàárọ̀ epo kẹ mú. Lálẹ́ epo kẹ mú.
0: OK.
1: Ara yín máa balance.
0: OK.
1: Ẹlẹ́kẹta wa ni VMAS mosquito repellent.
0: Oògùn ẹ̀fọ́nù.
1: Tẹ̀ka yẹn náà wọ́n ń pè ní VMAS Ganodermati.
0: OK.
1: Eléyìí wá ní VMAS mosquito repellent. Oògùn ẹ̀fọ́nù nìyẹn.
0: OK.
1: Wọ́n ṣe bíi perfume. Bíi perfume ni. Tẹ bá tẹ̀ sára. Oòrùn rẹ̀ kò ní pa yín lára. Kò ní pa àwọn ọmọ yín lára.
0: OK.
1: Ṣé understand this? So ìyẹn náà ti wà. Tẹ bá fẹ́ rà, ó wà ní chupet cosmetics. Ìyẹn ní Taiwo òkè Ìlọrin.
0: Ìlọrin bi.
1: Ṣé wàá rí VMAS Ganodermati. Àti mosquito repellent. Ó wà ní one step pharmacy. Ní Sọ́mẹ̀.
0: Ní Sọ́mẹ̀.
1: Àti ní Aromakeye.
0: Pharmacy.
1: Pharmacy níwájú A division. Tí ìyẹn tún wà ní Akọ́lápọ̀mọyé Plaza. Number 2.
0: Number 2.
1: Oro Road.
0: Oro Road.
1: Ibẹ̀ ní Kanjẹ́ Water Office. Náà ìkéde pàtàkì.
0: OK.
1: Ṣẹ́rí nílé-iṣẹ́ wa, a máa ń tọ́jú àwọn èèyàn pẹ̀lú oríṣiríṣi egbò igi tọ́jú imported.
0: Àti machine.
1: Èyíkéyìí pèrè nígbà tí bá wá ní. Bóyá nínú egungun ara yín ni.
0: OK.
1: Ẹ̀lẹ́gbẹ́sẹ̀ ni. Bóyá inú ṣúgà ni. Bóyá bí pinyin lọ sókè ń lọlẹ̀. Ìfúnpá gíga àwọn kan wọ́n ní àìsàn nínú ẹ̀dọ̀. Oríṣiríṣi. Kò sí ìpèníjà àgọ́ ara tí a ní oògùn fún. A sì lè ṣe wé bí
0: síbi tẹ́ ẹ bá wà.
1: Ilé-iṣẹ́ wa wà ní Jerry Gold Wellness Therapy. Odetomi Street.
0: OK.
1: Àdúgbò Òdòòrú.
0: OK.
1: Ní ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ pè àsọyún nọ́mbà yìí. 080 080 34 34 84 84 43 43 89 89.
0: Ẹ tún pé.
1: 080 080 34 34 84 84 43 43 89 89. Ìkéde pàtàkì.
0: Yes sir.
1: Afẹ́ alágbàtà.
0: Alágbàtà
1: fún gbàgbọ́n product. Ta ti sọ̀rọ̀ rẹ̀ nínú.
0: OK.
1: Programme wa yìí.
0: Nípínlẹ̀ Kwara yìí àti jákèjádò orílẹ̀-èdè
1: yìí. Ẹ ti gẹ̀ tiẹ̀.
0: Ẹ ṣeun.
1: Ẹ pè wá.

0: ṣùgbọ́n a ti mí ká tẹ́ ń pẹ́ mẹ́rin ó kàn tí mo bẹ́ kò ti rí tèmi rí I think I'm ready to go out to satisfy myself outside. Get that minimum.
1: Who 912-3655-6952. 0913-655-6952. Tàbí 0913-655-6864. Ṣé ti gbọ́ tọkùnrin báyìí? Ṣé ti gbọ́ títí wọn? Èmi mọ̀ pé ẹgbọ́ dáadáa, ó dẹ̀ yé ẹ̀yin dáadáa. Ẹgbọ́ dáadáa, ó yé ẹ̀yin dáadáa. Nítorí ta tárákùnrin wà yìí, kí ló yẹ kán ṣe báyìí? Torí wọ́n ní tọ́, ó ti tó bí oṣù bí mẹ́jọ báyìí. Tilẹ̀ jẹ́ pé wọ́n bímọ tó ti kọjá díẹ̀ fún bí oṣù bí méjì díẹ̀ sẹ́yìn tán bímọ lọ́n sọ pé wọ́n lórí ọ̀fẹ́ díẹ̀ láti lè jẹ́ kí ọkọ̀ àtaya kan ṣe ohun tó yẹ kan ṣe ṣùgbọ́n bí oṣù mẹ́fà báyìí wọ́n ti ní àwọn ti ń gbìyànjú àti oyè yín bíbí let's check díẹ̀ díẹ̀ ṣùgbọ́n arábìnrin wọn ò fàyè lẹ̀ ṣùgbọ́n ẹ̀sìn gbọ́n tó ń sọ wọ́n ni pé kì í ṣe pé ó ń wò ta àwọn mọ̀ pé kì í ṣe pé ó wò ta ṣùgbọ́n gbogbo báwọn ṣe ń gbìyànjú náà júkà yóò wọlé wọ́n sì ní arágbẹ̀ kan o àwọn sì ti ṣetán láti fojú síta kí ló kù tó yẹ kan ṣe arákùnrin tó pè tán yìí àti arábìnrin àkọ́kọ́ tòkè náà ẹ já wo gbogbo rẹ̀ pọ̀ ẹ bá ń gbà wọ́n mọ̀ràn Hello. Ẹ kalẹ̀. Ibẹ̀ yẹn ń pariwo sà. Àṣẹ máa sọ nígbà àkọ́kọ́, àṣẹ máa sọ kì í ṣe gbà àkọ́kọ́ tá à ń sọ rèé. A mọ̀ pé ẹnífẹ̀ẹ́ wa wà láìtàláì, mo mọ̀ pé ẹnífẹ̀ẹ́ wa bẹ ti ń gbé tò yìí. Ẹ̀yin náà sì fẹ́ máa darapọ̀ mọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ àjọsọ wa òun náà ni pé bá ti tan rédíò wa etí tẹ rí ó gbèjì ẹja rọra sunkún ọ̀nbẹ ká lè gbádùn ara wa dáadáa. Hello
2: akalẹ o.
1: Ẹ kalẹ ma.
2: Mo fẹ́ sọ síta ni o.
1: Ẹ sọ síta ma.
2: Ó ṣẹlẹ̀ wípé mo bí ọmọ kan fún ọmọ kan ní àtẹ̀jọ́ rìn wá bíbejì bí mo ṣe wá bíbejì yẹn ọkàn àjọ ń gbé mo wá ṣe wàhálà àwọn máa nà mí mo máa jìyàjìyà ń bẹ̀ tó wá ṣẹlẹ̀ wípé ìgbà tí ọmọ yẹn wá pé ọdún méjì ọkùnrin kan obìnrin kan ni mo bí fún tó ìgbà tí ọmọ yẹn wá pé ọdún méjì ìyá obìnrin wá padà wá sick wá kú kó tó di pé ọmọ yẹn kú ni màmá ọkùnrin yẹn tó ti sọ pé òun fẹ́ hẹ́pù mi pé òun fẹ́ bá mi tọ́jú ọmọ yẹn pé time tí wọ́n pọ́dún kan tí mo fẹ́ gbọyàn lẹ́nu ẹ̀ ó ní òun fẹ́ bá mi tọ́jú ẹ̀ pé kí n gbé kan wá pé kó má dà pé màá máa ṣe wàhálà torí mo ti kúrò lọ́dọ̀ ọmọ ìyá yẹn ti pọ̀ jù tó máa ń nà mí.
1: Ṣé kó tó di pé èyí tó ṣaláìsí yẹn ni màmá máa ń sọ eléyìí? Hello? Ṣé kó tó di pé èyí tẹni ó ṣaláìsí ni màmá máa ń sọ eléyìí fún yín? Àbí ìgbà tí ìkan ti ṣaláìsí lọ́ní kẹ́ gbé kejì wá.
2: Ara ọmọ yẹn ò sì ṣaláìsí.
1: Ok.
2: Nígbà tí màmá ní pé kí n gbé ọmọ wá.
1: Ok.
2: Tó mo wá gbé ọmọ yẹn lọ. Mo wá rán fún àwọn èèyàn wá ní sọ pé kí n gbọ́mọ fún ìfẹ̀fẹ́ gbé fún mi ní lẹ́yìn kí n ya ìbejì. Tó wọ̀n kí n ya àwọn ọmọ ìbejì pé kán jẹ́ káwọn méjèèjì máa wà lọ́dọ̀ mi ọ́ káwọn méjèèjì kó bá mi gba àwọn méjèèjì kó máa tọ́jú wọn. Màmá sàní rárá pé òun ti dàgbà pé òun ń fẹ́ràn àwọn ọmọ yẹn pé kí n gbé kan wá iye ọkùnrin yẹn sì ló gbà tó ń bá mi tọ́jú. Tọ́ wá fún pé ìgbà tọ́mọ yẹn wá sick iye obìnrin bó ṣe wá sick ọmọ yẹn wá kú àgbẹ̀dọ̀ sick ó wá padà wọ́n fọ́dún méjì.
1: Èyí obìnrin ẹni sùúrù èyí obìnrin tó ṣaláìsí ibo nìyẹn wà sọ́dọ̀ yín nìyẹn wà.
2: Bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ mi ló wà.
1: Ok ṣùgbọ́n ọkùnrin ó wà lọ́dọ̀ ìyá bàbá ìyá ọkọ yín.
2: Bẹ́ẹ̀ni.
1: Ok ẹ tẹ̀síwájú mà.
2: Ó bọ́mọ yẹn ṣe wá ṣaláìsí mo wá nítọ̀ pé kì í ọkùnrin tó wà lọ́dọ̀ wọn yẹn

0: bá mi ní pé kò sí àfọmọ kankan lọwọ mi pé kan mú fún mi wọn wá màmá ń bọ yẹn wá ní rárá pé òun ò ní mú fún mi òun ò ní gbọmọ yẹn fún mi wọn ní kí ló dé kán gbọmọ mi fún mi wọn ní ẹ pé ṣèbí èmi ni mo pa yìí obìnrin yẹn wọn ní báwọn ni mo ṣe lè bí ọmọ tí mo máa ṣe wàhálà tí mo máa tún pa ọmọ tí mo bí wọn ṣàkọjálẹ àwọn yẹn wá ní kí n fi ọmọ yẹn kalẹ pé tó bá yá ọmọ máa mọ yẹ ó wá rò pé ọlọrun wá gbàdúrà mi mo wá bá ọmọkùnrin kan pàdé mo wá ṣe wedding wá kó lọlé mi wá sí agbègbè ibẹ yẹn mọ tó mo ṣe wá dé lọdọ mọ yẹn tó mo wá ń pe ọmọ mi mo ń pe grandma yẹn pé ẹjọ ẹ bá mi gbé fóònù fún ọmọ tí mo bá ti ní kán gbé fóònù fún ọmọ nínú kí màmá sọ pé ọmọ lọ ṣeré àbí ọmọ lọ skul wọn fún àjẹ́ kí n rí ọmọ yẹn bá sọ̀rọ̀ rárá ó dẹ̀ ń kan mí lómi nínú pé báwo mo ṣe lè bímọ tí mi ò ní rí ọmọ mi kó tó di pé mo kúrò lọ́hùn gan tí mo bá ti lọ kí ọmọ yẹn nílé wọn wọ́n máa gbọ́mọ sá pamọ́ fún mi ó mo fi ní kí n pè pé kọ́mọ nàìjíríà kan gbà mí pé kí ni mo lè ṣe sí i torí wọ́n ti fẹ́ gbọmọ lọ́wọ́ mi níbùdó gan ọkọ tí mo fẹ́ gan ó bá ń sọ̀rọ̀ fún mi gan gbà mí mi ò kí n lè gbọ́ ọ̀rọ̀ ẹ̀ tó ti fẹ́ dìjà lẹ́rìn mi àti ẹ̀ torí kò yé mi mọ́ mo máa ń ronú ọmọ yẹn gidi bí báwo mo ṣe lè bímọ tán máa gbọmọ lọ́wọ́ mi ni mo fi ní kọ́mọ nàìjíríà kan gbà mí kán kọ́ mi nìkan tí mo máa ṣe.
1: Kò sí wàhálà, kò sí wàhálà. Ọlọ́run á fi àwọn èèyàn ṣe áńgẹ́lì fún yín lórí ètò láṣálẹ̀ yìí. Ẹ fọkànbalẹ̀ ṣe ti gbọ́ ẹ fọkànbalẹ̀ ẹja bó báwọn èèyàn ṣe gbà wá mọ̀ràn láṣálẹ̀ yìí. 0913-655-6952 tàbí 0913-655-6864 adé apá abìkan láṣálẹ̀ yìí ẹja sáré lọ sí ẹ̀ka ìpolówó ọjà bá a bá dé a tẹ̀síwájú níbi tá a bá a dé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tán ti sọ síta a gbà wọ́n yànjú ṣùgbọ́n ẹja lọ sí ẹ̀ka ìpolówó ọjà wá à ń bọ̀ wá gbogbo ara báyìí òun la fi ń bọ̀.

alẹ́ o, Mr. Oleye Akinyin o, ẹ kú iṣẹ́ o. Orúkọ mi ni Ìyá Ọfà láti Kílàńkó. A fẹ́ dá sí ètò ni o. Ti tìyá àbejì yẹn tó ní wọ́n gba ọmọ o, bóyá kó lọ sí wẹ́fíà tàbí kó lọ fọlọ́pàá mú wọn, kó lọ complain ní police station àbí kó lọ wẹ́fíà, wọ́n máa gba ọmọ rẹ̀ fún. Then èyí

0: Èmi ìyá ọ̀fà ni mo tún sọ̀rọ̀, èyí tó ní ọkọ ò gba ọmọ kó fi lọ àwọn fámílì mi ò, kó fi lọ àwọn fámílì ọkọ. Èmi ò gbàdúrà, mi dẹ̀ gbèrò pé kó tún kúrò nílé ọkọ yẹn o, because wọ́n mọ̀ ká fún ni, kó kọ̀ǹplé fún àwọn pérẹ́ǹtì ọkọ, ká sì jọ sọ ní tùbínùbí, ká mọ̀ mọ̀ ká lé ọkọ fún o, kó mọ̀ kọ́kọ́ o. Ìyàwó oṣù márùn-ún kó tún wá kú ńbẹ, kó mọ̀ kú ńbẹ o, kò sí ní tùbínùbí ni o. Kó sọ fáwọn fámílì ọkọ kan bá a dá sí, kó dẹ̀ bẹ ọkọ kájọ sọ ní tùbínùbí. Mo kí Mr. Ọlọ́yẹ o.
1: Kalẹ̀ kó ètò wọlé Aládé àṣẹ ló ń sọ̀rọ̀ láti Sàpátì. Èdè mo fẹ́ dá sí ńbẹ̀ ni tọmọbìnrin tí ó lóun bíbèjì tí nǹkan pàdánù wọn pé ó tó lóun ráyè rí àwọn ọmọ. Ẹni tó ṣẹlẹ̀ ni pé ó advice rẹ̀ pé kó fọwọ́ òfin tọ̀ ọ́, kó lọ sí Umara tàbí kó lọ sí Human Rights tàbí kó fọwọ́ òfin tọ̀ ọ́, àbí kó pé àwọn agbófinró kán bá wọn dá sí i.

0: Yo, al lado, bueno, al lado. Acá le he puesto. Olí a la de hacer un solo la de zapatín. Es de mover de Zimbabue. Oma, pero no un bibeji. No ne campadambe. Entonces, la lengua. Gova wo fin to ko lo si welfare tabi human right
1: ẹ kalẹ o èmi ni ẹni tí ọlọrun mọ nílùú tí ọlọrun mọ ọ obìnrin tó sọ tán nísìnyí ni mo fẹ dá sí èmi ò bá ní pé kó pe ọkọ rẹ tó bá ku òun àti ọkọ rẹ nìkan kó kúnlẹ kó bẹ kó béèrè lọwọ ẹ pé kí nìkan tóun fi ṣe kíni kan tó ń ṣe tó bá béèrè lọ́wọ́ ẹ̀ kó tó bá ti sọ fún pé nǹkan tó ń ṣe leléyìí kó bẹ̀ẹ́ pé kó má bínú cos a lè sọ wípé bóyá torí àtigbẹ́jọ́ titi àgbọ́ tọkọ pọ̀ tóun àtọkọ ẹ̀ bá po àwọn méjèèjì kó bẹ̀ẹ́ kó kúnlẹ̀ kó bẹ̀ẹ́ kó bẹ̀ẹ́ kó bá sọ̀rọ̀ gan tó bá ti bẹ̀ẹ́ kó sọ nǹkan tó ṣe fún tó bá jẹ́ nǹkan tó lè bẹ̀ẹ́ ni kó bẹ̀ẹ́ kán jọ máa wọ́n tẹ̀síwájú nínú ìrìn àjò wọn kò nídìí pé wọ́n ṣe bẹ̀rẹ̀ ni ọlọ́run á ràn wá lọ́wọ́ o. ẹ kalẹ́ o ẹ kú ètò ẹ pẹ̀lẹ́ obìnrin tó kọ́kọ́ sọ síta yẹn tó sọ̀rọ̀ wípé ọkọ òun ò kí ń dá sóun òun ti bímọ kan ọkọ náà ti bímọ kan ni mo fẹ́ sọ sí o èmi ò bá ní pé kó pe ọkọ rẹ̀ kó bá ku òun kan ọkọ ẹ̀ kan kó pe ọkọ rẹ̀ kó béèrè lọ́wọ́ ẹ pé kíni kan tóun fi ṣe ọ̀rọ̀ pé ìrìn àjò àwọn òrí báyìí káwọn tó bẹ̀rẹ̀ pé kíni kan tóun fi ṣe tó fi di pé kò ní dá sóun mọ́ nínú ilé kò ní bá òun sọ̀rọ̀ tọkọ ẹ bá lè sọ fún nǹkan tó ṣe kó be ọkọ ẹ̀ kán dẹ̀ parí ẹ̀ síbẹ̀ yẹn torí ìrìn àjò ìgbéyàwó wọn ó sì yọ̀ǹgì gan they still have a long way to go so kó pe ọkọ ẹ wọn bá pe tó bá béèrè lọkọ ẹ bá lè sọ fún nǹkan tó ṣe kó try kó be ọkọ ẹ kán tẹ̀síwájú nínú ìrìn àjò eré ìfẹ́ wọn nǹkan tí èmi rí sí nìyẹn o.
2: mr president ẹ̀ka ẹ̀kú ètò ẹ̀kú sí mi lẹ́nu fẹ́rí kí n tó dá sí ètò ọlá pé mo ti ń tíra látẹ̀kan kò wọlé ní dàrétì ni mo sì ti voice message kí ló máa ń ṣe àwọn èèyàn tó yẹ pé tá a bá ń sọ fún wọn pé kàmọ rẹ rédíò ńlẹ kàmọ rẹ rédíò ńlẹ ẹdẹ gbọ ẹdẹ mọ sí ìgbà pé ẹnfì ẹbí lọsà láì gbọ etí ò lè gbé jì náà etí ò lè gbé jì pé wọn máa di sọ́ọ̀bù tó wà nínú sídìí wọn máa di sọ́ọ̀bù yìí tẹ̀ ń pè náà wọn tẹ̀ ń kìlọ̀ wọn tẹ̀ ń pariwo náà irọ́ náà ni kí ló dé ìsàbẹ̀sọ̀ kàtẹ́mìkà fẹ́kẹ́sì ni pé tó bá ti di pé bóyá tí wọ́n bá ti kọ́ọ̀lù ti rédíò ẹ̀ bá ti di sọ ẹ máa kọ́ọ̀tì látọ̀dọ̀ yín ẹ̀rẹ̀ jẹ́ kó yí wọn pé ẹ̀yìn lẹ kọ́ọ̀tì ẹ̀ yóò dé.
3: alo kalẹ ọsẹ adáàbò mo fẹ sọ síta ni.
4: ọlọ́dẹjọba jẹ diamond oníbàjẹ o lárúbáwá ló ń sọ̀rọ̀ tí oníyàwó tó sọ síta sí olèmi fẹ́ gbà nímọ̀ràn fẹ́rí kọ́lọ́ kó ṣàánú ni àwọn yorùbá pò pé ajá tó rí ni tó ń jù tó bá rí ni tó ń gbó ní ẹnu ṣíwádìí pé kí ló jẹ́ ṣẹlẹ̀ ẹ̀rí pé obìnrin yóò rojọ́ bẹ́ẹ̀ ni kò sọ kókó tó ń ṣẹlẹ̀ ẹni tó sọ làwa gbọ́ but wọ́n níbi tí èèyàn sí ọlọ́wà ń bẹ advice tá a wò fún ni wípé kó pe ọkọ ẹ̀ lóhun kan ọkọ̀ kan nígbà tó bá rí pé ọwọ́ pa ẹsẹ̀ pa kó bí ọkọ̀ náà fúnra rẹ̀ pé n tí wọn sábì báyìí bẹ̀rẹ̀ kódà kó ṣe pé gbéyàwó oṣù kan náà ni kì í ṣàṣì pé jọ tí wọ́n wọlé náà ló bẹ̀rẹ̀ gbogbo orú wa báyìí kó péjọ kókó béèrè pé kí lòun ṣe pásánálì tó bá rí pé kò sí changes ṣèbóṣà ní àwọn sọ igi ó mọ ìyá ọkọ dẹ̀ bàbá ọkọ kó kárí wọn long then kó kán jọ sọ ohun tó wà láàrin ara wọn ká dẹ̀ pa bá parí ẹ̀.

0: fún pampers ọmọ yẹn wá jọ ń gbà láìsọ tọmọ yẹn dúró sí ọ̀rá pampers fún.
1: Hello. Yeah. Hello. Oge mbẹ yi o oge ayi ọgbọn la da o to ẹja wo ba ba le rure ofe ton ba le pe pada ẹja wo ta ba le rure ofe yen 0913655692 ẹ ma gbagbe arakunrin kan na ti awon na so laipe wi pe ore awon kan ni o pe to ba ti sun o ma ni ajosepo pelu obirin loju orun ki n segba kan ki n segba keji gbogbo gba to ba ti sun ni ore yi ma ni ajosepo pelu obirin loju orun to ba da ma fi laju ji bayi a ti ri pe ohun ti da nkan sara en to kan mo ko yin ma nda to ba ti di pe ere ajosepo o wa laarin okunrin atobirin n to n daun barakunrin ba ti laju bayi o ti da sara won de so pe awon ti se awon nkan kan gege bo ti so awon ti se nkan kan awon ti lu awon nkan kan sugbon kini yo dawo duro bo ba ti nsun bayi yo ma bobirin lajosepo yo si ma da nkan sara won ni kini eni ki lo le se 0913 655 6952 0913 655 6952
2: Hello, Baba Fresh. Equator. Initiate to sell. Roko mini Samson lati base in Lorin Kora State in B. Kuda di ti arabini ti won so last sense lori oko won. Ibeet ma oko bi won lere ni pe before ki gbogbo wedding yen ko to sele se ajo so wa laarin won pomo re won ma agbe odo won se bibi kan lomo yen wa tele mi o as in oro yen awon gege fun ara won gan won ti se mistake before kan to fera yin to ta ba ti se kini tan ma lo momo mi nibi to wa o so gba abo gba mo ti lomo yen okan o modun merin de ni to omo yi o ma ma gbodo wa ta ba ti se wedding tan ibi to wa boya ko temi lorun boya ko ri ke pe kini oko na n to lati yabo as in oko wa avoid the billing ni ko ma de pe gbogbo e ma gbo ninu oro ti eni so so pe yen kra ko ni fun omo ni owo ko ni fun omo leni ti o da pe ti pada lo gbo mo yen wa ti patipa so e ti mo pe inu oko odun si ikini yen gangan niyan so ti yen so oro mo yen ohun lo fa problem so awon gangan fun ara won kilo de ti won o ti fi kan ti lament oro yi lati le so ti yen se o le gbe pelu omo mi emi atomo mi la jo nbo wa oro yo ti niyanju na arakunrin na temi na ti lo mo omo temi o ti gbodo mi mo emi je ti jo so ke se nigba te wa wole tan ti le wa niyan omo wa wa mo fe lo gbo omo mi oko wa yare kan le pe rara kosaye o ma so be na toro mo pe to ba de na bili re na orun e lomo omo re na lomo pe which is omo lomo de ni so gege bi moran temi mi ba ni pe kan pe awon molebi lori oro yin kan de je ko won kokona ko so nkan to wa ninu okan re odun na won ti pe ra won yawo awon baba awon molebi won ti ba won da si but normal o ye ki ma yen na ko yoku o ya sinu ye ko le binu tori e jo so tetele pe omo yen ma wa e ti ma ri pe ma yen a ma yen o fe ma avoid the billing ni toro mo pe gbogbo bukata omo yan na o ma da lohun lori tomo ti na de wa nle na boya o na o manage pe nkan kan gege bi mo ran temi o ma bi tubo
3: kale o e ku eto oruko temi muhammadu jalal mal barka la sare jani lu lori e ku eto le tin na ni daru le ni kokon woni daru woro fa na ku makana aliya agbe galon olon o je ku man janu seyin le sada ya man de fem olon o ni jo baje lai rudasi lere ati gbogbo sise be patapata lowo ma gbe kaluku gani yo la hawla wala quwwata illa billahi aliyul azim en ko to lo mo gbe ni to ni osube fa bo su ma no to ni awon fi wale no gbe yawo ibere te mi ko ko fe bere lowo mo be ni yen ni pe n kọmọ tí ó bí síta yẹn kó tó di pé mo wọlé bóòlù ọkùnrin yẹn ṣe ń ṣe sí tó bá jẹ́ sí pé ń ṣe dáadáa sí kó mọ̀ yìí pé ọmọ tó mú wọlé nínú ọkọ̀ òun ò dùn sí kó tètè wá bí ó ṣe rí àjọ ọmọ tó mú wọlé ìyẹn wà ní tó bá jẹ́ sí pé bẹ́ẹ̀ kọ́ pé bó ṣe ń ṣe nísìn náà ló ṣe ń ṣe ṣe tẹ́lẹ̀ sẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tí ì débi tí ń lọ òkò tá a bá jù tí ò bá ti débi tí ń lọ kò ní dúró iye ibi tọ́lọ̀ bá lọ péyàn yà sí láyé tí ò bá ti débẹ̀ kó pé kò tí ì tó kó rò láàrin méjèèjì yẹn tó bá jẹ́ sí pé ẹnùgbà tó mú ọmọdé ló change sí kó gbà pé ọmọ ni ò fẹ́ rí tó bá jẹ́ péyàn ní ò fà da relationship wọn rú kó wá ibi tí ò fọmọ sí tó bá jẹ́ sí pé bẹ́ẹ̀ náà ní ń ṣe bọ̀ látẹ̀yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó gbà pé wọn ò tí ì débi tí ń lọ ẹkú ètò ọlọ́run lè jẹ́ ó bàjẹ́.
4: Hello, Baba Fresh. Samson ló fi dá sí program lẹ́ẹ̀kan títí arákùnrin ìtàrábìnrin tó sọ láti ńsìn lórí ìbejì wọn tí kan ti kú tí kan wà lọ́dọ̀ girama ṣèbí abiamọ dẹ ló pera ẹ báyìí mi ìmọ̀ kan tó ń fẹ́ ṣe ẹ kú níbi ẹ lọ gbọ́ ẹlẹgbẹ́ tọkọ̀ létí kẹ lọ chẹ́kẹ̀ fún ara yín káwọn èèyàn má ba yín dá sí ni ọmọ tó yẹ pé nínú ọkàn ara yín gan ẹ̀fẹ́ gbélé tẹ́tẹ́lẹ̀ kótódikótó di wàhálà tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe rojọ́ ẹ̀ ló ṣe rí o ẹ lọ bẹ̀ ẹ lọ bá girama yẹn lọ lé ẹ̀kẹ́ lọ wọ ọmọ yín fún ara yín ṣé bíbá ìwà lè padà dàbí gíga àbí kí ló fẹ́ ṣe ní tèmi o ká kó ń bẹ̀ yẹn nígbà tó yẹ pé ọ̀rọ̀ yẹn ti fẹ́ máa di trauma lórí ẹ̀ kó kúrò nílé ọkọ tó wà yẹn kó travel kó lọ wọ ọmọ yẹn wò kó lọ wọ ọmọ yẹn wò bóyá wọn máa títọ ọmọ yẹn gan bóyá ọmọ yẹn gan bóyá ẹsẹ kan yẹ ẹsẹ kan ló wà bí kò mọ ẹ wá jòkó sójú kan sọ pé yẹn ẹmí ò mọ bóyá yìnyín kan kí ni kí n ṣe kò ní ìgbà tó pé kí ni kẹ ṣe mọ̀nà nígbà tó pé girama ò tí kúrò omi tó wà ó dẹ́ ṣe wọ́n ṣì ń gbèlú tẹ fi wọ́n lẹ̀ sí pé nǹkan kan yẹn ẹ máa lọ bẹ̀ náà ni ẹ máa lọ chẹ́ẹ̀kì wọn náà so fún tèmi o ká lọ chẹ́ẹ̀kì wọn ká dẹ̀ jẹ́ kí mímú family wọn kan gbọ́ sí tá bá ti ń lọ síbẹ̀ yẹn gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi ẹ máa gbé tó bọ̀ Samson láti bẹ́sìn.
5: Ìkànlẹ̀ ìkóòtò àníṣètò dá sí adé láti airport lórúkọ mi ṣé arábìnrin tó ń sọ síta ní sí mo fẹ́ kí wọ́n chẹ́ẹ̀kì ara wọn dáadáa kó má jẹ́ pé ó ní ìwà kan tí wọ́n wù bóyá wà yẹn wọ́n fi pamọ́ kó tó di pé wọ́n fẹ́ra wọn pẹ̀lú wọn wúruwà yẹn àbí kó jẹ́ pé àwọn ọ̀rọ̀ nípa ọkọ tí wọn fi sílẹ tẹlẹ tó bá pọkàn yẹn sì wà pé akọ mi máa ń ṣe báyìí fún mi tẹlẹ ẹni mo fẹ tẹlẹ báyìí ló máa ń ṣe ẹni mo fẹ tẹlẹ báyìí ló máa ń ṣe kan sọra wọn níbi àwọn ọrọ bẹẹ ó lè mú ọkọ yẹn máa dislike wọn àwọn ọwà bẹẹ yẹn ẹn kí wọn pe ọkọ wọn má jẹ pé ó mọ yóò fẹ dá wàhálà lẹ ẹfọn ẹ tẹlẹ kan ṣàgbé ọkọ wọn kan bá sọrọ wọn jọ pé àwọn sọrọ.
6: Ẹ̀lú wàá wá lẹ́sà o orúkọ tèmi ni IBTech láti Tanke. Ẹ̀gbọ́n tó sọ pé ọ̀rí àwọn làwọn bá sọ síta pé tó bá ti sùn ọmọ bóbìnrin sùn lójú oorun irú nǹkan báyẹn ò wà òkè ìfàsẹ́yìn ni wọ́n pe irú nǹkan báyẹn ìfàsẹ́yìn ni àyẹ̀dàkọ́ jẹ́ pé wọ́n kan kún fàdúrà gidi gan kan kún fàdúrà gidi gan tàbí kan súnmọ́ àwọn àgbàlagbà ṣá kan ṣe nǹkan fún wọn ṣá wọn lè láàárọ̀ aláyẹ̀ mọ́ bá sì pé mùsùlùmí ni wọ́n ní bá advice wọn ká tó sún alẹ́ ká máa ṣe àrùwàlà ká tó sún alẹ́ ká máa ṣe àrùwàlà wọn lè lálàá pé wọ́n bá obìnrin sùn lójú oorun so ìfàsẹ́yìn ni tí ń bá ń láàárọ̀ alàbá yẹn aláyẹ̀ wà òkè ara so IBTech láti Tanke ẹ kú ètò.
1: 0913-655-6952 0913-655-6952 àti rí pé gbogbo àwọn tó ń gbìyànjú láti sọ síta náà àti ń gbọ́ báwọn èèyàn ṣe ń dá sọ́rọ̀ wọn lọ́kọ̀ọ̀kan léjèèjì ọ̀rọ̀ tèmi náà kàn sọ ojú wípé ẹ má tí ì sùn báyìí ẹ má fọkàn bá wa lọ díẹ̀ díẹ̀ díẹ̀ torí a ti lè mọ ẹni tí ìmọ̀ràn ẹni tí a gbà tí ó jẹ̀ bí áńgẹ́lì fún wa láṣàlẹ̀ yìí báwa náà bá jẹ́ pé èèyàn tí a fẹ́ gbà mọ̀ràn tóun náà ti ṣe kíni tó ti sùn ẹ má jẹ́ àgọ́ lálẹ́ yìí o ẹ jẹ́ dárun mójú ká sì máa fi sínú àdúrà pé tó bọ́ba ti ń sọ bíi ti ń lò ó ọlọ́run ọba jù máa bá ń lára mu o. Hello.
7: Ẹ̀lú ẹ̀kálẹ̀.
1: Ẹ̀ka lẹ́ sà.
7: Ẹ̀kọ́jù.
1: Ẹ̀ka bọ̀ sórí ètò sà.
7: Yàrá mi ń sọ̀rọ̀ látòsí ìjọ ọ̀gá náà ọ̀rẹ́ àkọ́bí.
1: Ẹ ṣeun bàbá.
7: Ìgbà wọn tẹ́ ń dá sí ìtòlẹ́tàrọ̀ lónìí kú lákẹ́rọ̀.
1: ami olorun oba
7: ati gbo ya sukura ti kala goki pelu mi tara ri lu kan seri le mo ba kan so ni obirin en to so lati ni
1: tan
7: mo pe to ma to bo re so si ta igbo to ma ti su ma da kan lara
1: be
7: na ba ko se pe o eji wo lo wa ke no ikeji se o ki fe ya wo sile iketa se ko ni ke be mo ni ke be ri ori jongele pe wa we won ti ni pe re bo ya ni ke nro o ya kini am to ma ko se na se ma nro awon kan wa o ya keji lu bra fe o be ti lo ya keji to ye na se ma nro ro ni ya ma se le ga pe yo ba so ba ya ma we ti to won ti ni to ma re ma ko se na ni ni ta yan o re ko se na ta ti ka o ka fun ale ji para kalimantan so re lori to ju ba na
1: e seun baba ko ni baje lagbara olohun 0913-655-6952 0913-655-6952 tabi 0913-655-6864 number ele keji to je WhatsApp o na la gbe lede un. Hello.
8: Hello.
7: Hello.
1: E ba nko mi lede o.
8: Te mo ri ba je o.
1: Ko ni baje lagbara Olorun.
8: Iti mo fun.
1: E mo bi no. Ati so tele o. Ati so tele ni mo pa o. E to lagi di bayi ni mo fi n gbo on ton so. Mo si mo bi o ti ma ri si eti awon ara ile na nu. Won ni gbo ku jagere. Hello.
7: Hello, kale o.
1: E seun e kale sa.
7: Olaji meji lati.
1: E seun, Olaji meji e kabo sa.
7: Ẹkú ètò.
1: Ẹ káàbọ̀ sórí ètò.
7: Obìnrin alámọ̀ọ́kọ́ ni wọ́n fẹ́.
1: Bẹ́ẹ̀ni, ẹ gbà wọ́n mọ̀ràn.
7: Nínú ẹ̀sìn Islam. Bọ́rọ̀ bá wáyé báyìí. Àlùkùránì ní gán sí ọ̀sẹ̀ wọ́n lé sí ìdílé. Níbi ilé ọkọ. Bẹ́ẹ̀ni ọ̀sẹ̀ tó lé. Níbi ilé ìyàwó.
1: Ẹ bá ń gbé fóun sẹ́nu sá. Ẹ bá ń gbé fóun sẹ́nu dáadáa sá.
7: Ọ̀jọ̀gbọ́n méjì.
1: Ẹ̀sìn onídìílé ọkọ.
7: Nídìílé ìyàwó. Nídìílé ìyàwó. Ọjọ́ ọ̀jọ̀gbọ́n mẹ́rin. Àkùránì ni kán gbé wọn dìde bá ni. Kán bá wá gbé wọn dìde. Kán wá sà tó dé láàrin wọn. Ibi ọkùnrin bá kù sí, wọ́n rí ibi sọ. Ibi obìnrin bá kù sí,
1: wọ́n rí ibi sọ.
7: Tó bá já sí pé kàn tí ọkùnrin yẹn lọ́rùn mọ́. Pípé wọn ò ní jẹ mọ́. Àwọn ọ̀jọ̀gbọ́n àwọn olóye yìí náà ni wọ́n bá wọn dá sí kí wọ́n fi yẹn bẹ́ẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí arábìnrin yìí ṣe sọ, ó ní mọ́mí òun ti dá sí i. Ní ìdí túmọ̀ sí pé àwọn ilé obìnrin nìkan ni wọ́n ẹ̀jẹ̀ dá sí, àwọn ilé ọkọ̀ ò tí ì dá sí. Ṣùgbọ́n àwọn méjèèjì náà gbọ́dọ̀ sít ṣe gbọ́dọ̀ pera wọn tí wọ́n fi dá sáàánú wọn yẹn. Tí ọkùnrin tí wọ́n á lálàá, ó bọ́ tíbù kó rí bẹ́ẹ̀ o. Tó bá dá sí pé tí bọ́dà mi kà lẹ́ẹ̀kan tí ò bá ṣẹlẹ̀ sí bóyá ó níyàwó. Àbí èjì rẹ̀ ti àbóbù bí 25-30 years. Ẹni tí èjì rẹ̀ bá ti àbóbù 20 tí ń bá lárú àlábà nǹkan ní ti ṣe ò. Tí bá dín wọn bí 30 years lọ, ẹ kí ẹ máa lárú àlábà ní mọ́ ọgbọ̀n mójútó. Irú bá ní tó bá jẹ́ mùsùlùmí kọ́ lọ fún rúkìá lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n máa ń ṣe rúkìá fún yàn.
1: Ẹ ṣeun kò gbé rúkìá.
7: Nǹkan burúkú ti bá ń bẹ lára rẹ̀ jáde. Ẹ kú ètò, ẹ máa tètò láàyè.
1: Ẹ ṣeun. Ẹ ṣeun bàbá mi, kò ní bàjẹ́. Ẹ ṣeun gidi gan-an ni sá.
9: Jesus. Ẹ̀ẹ̀kan sí. Èmi ni ẹni ọlọ́mọ láti tó lọ mọ o. Tí mo fẹ́ dá sí ni ti ọmọ ọkùnrin. Sọ sọ yìí pé ìyàwó òun bímọ. Ó ti wá tó bí oṣù méjì. Òwò wá ń fi ìbálòpọ̀ lọ dàbí ẹni pé bóyá ó níyàwó yẹn ò gbà títí títí tó wájú oṣù mẹ́fà obìnrin yóò tó ń gbà sí ètò náà kó wá ń ṣàtìmọ́sọ pé bóyá tí ò bá ti gbà ìtẹ̀sí gbé sára pé bóyá ò máa jáde síta gẹ́gẹ́ bí ìmọ̀ràn mi ni pé nǹkan tó náà lè ṣe àṣẹ ọkùnrin kó tẹ̀ tó lè gbé ìgbésẹ̀ yẹn tó bá ti lóòrùn kó pe ìyàwó yẹn náà wánà wà kó sọ ẹ̀dùn ọkàn rẹ̀ fún ìyàwó ó máa wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé tàtó wa sọ pé ló ní ìdígbà báyìí tó ní ìdígbà báyìí tó gbà pé ó fẹ́ kó máa lọ ṣèṣekú sí níta ni kò sẹ́ kó máa yẹ pé ìbéèrè tó bá ti ń bí òkú máa dáhùn kí ó fẹ́ lé ní síta ọ̀rọ̀ ẹ pé ìwọ náà tó jẹ obìnrin tó bá ń pèrè ẹ̀tọ́ ẹ lọ́wọ́ tó ń dìbò ṣe jọkùnrin tó ń wò bá fún mi tó pé ìrètí pé o lè pè òun náà kó máa sọ nǹkan tó ń sọ yìí náà kó máa bèrè ọkùnrin tó fẹ́ lè wọ náà síta ni tó fi kí ọkùnrin yẹn bá sọ tóbìnrin yẹn bá ọ̀dà sáàdì pé ọ̀rọ̀ ló ń sọ o tó wá ṣàtúnṣe ara ẹ̀ àmọ́ tí ò bá wá rí o wá dà pé bóyá orí bákan náà ni a jẹ́ pé ó fẹ́ lé ọmọkùnrin yẹn síta tó bá dẹ̀ ti fi lé síta ó máa ṣòro láti jẹ́ pé ó pe padà wálé ó máa ṣòro díẹ̀ àmọ́ kó kọ́kọ́ gbé ìgbésẹ̀ yẹn ná kó bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀ kó bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀ tí ò bá ti wá gbọ́ kó jẹ́ kó yé tètè kó bá ti léhùn síta kó parí nìyẹn ẹ̀sìn ẹ̀ kóòtù.
1: Ẹ ṣeun bàbá, lágbára ọlọ́run ṣeun kò ní bàjẹ́. 0913-655-6952 tàbí 0913-655-6864. Ní bínú náà ni tó dá wa lágara lójú òpó ti Facebook lénìí. Agbìyànjú àti wọlé, agbìyànjú àti wọlé. Ó ń hàngì sáàrin ni, agbèdè méjì báyìí ló hàngì sí. ẹ má bínú ojú ọjọ́ lórí bẹ́ẹ̀ gbàládùá náà tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run kọ́lọ́n fún alójú ọjọ́ yìí tí yóò tún dùnmọ̀ràn ìmọ̀ràn dáadáa táàtù lè fi ríra wa láti ojú òpó ti Facebook. ẹ má bínú torí ọlọ́run fọlọ́run bẹ̀ wá ni 0913-655-6952. Ẹ jẹ́ máa kí àwọn èèyàn wá kan tó jẹ́ pé wọ́n náà ti ń darapọ̀ mọ́ wa náà gbogbogbà náà lọ ń gbọ́ wa. Àwọn ìyá Bọ́lá àkí ìyá Bọ́lá síbẹ̀ o kò ní bàjẹ́ o. Àkí ìyá Bọ́lá síbẹ̀ àkí ìyá Ayọ̀ àkí wọn síbẹ̀ o. Ìyá Musiliu náà àkí ẹ̀yìn náà síbẹ̀ àwọn tí tó jẹ́ pé wọ́n ṣẹ̀ tún ń darapọ̀ mọ́ wa lọ́kọ̀ọ̀kan léjèèjì náà ni. Bayo Williams Abegunde àkí ọ síbẹ̀ o. Malam Bashir àkí ẹ̀yìn náà síbẹ̀ o. Ẹ̀ka lẹ kwabo sórí ètò bá a ti ń ṣe lórí ètò yìí náà rèé o bá a ti ń ṣe rèé o. Tọ́lọ́hun ò sì dojú tì wá ní gbogbo ìgbà. Ẹ̀lú ẹ̀ka lẹ ẹ ti wọlé ẹ bá mi ẹ bá ń yí rédíò ohun ẹ bá ń yí ilẹ̀ o ẹ bá ń yí ilẹ̀
10: o
1: ẹ ṣeun ẹ kà lè máa.
10: Ọlọ́lẹ́ ọlọ́lẹ́ ìgbọ̀tẹ̀ yín lágbára náà.
1: Ẹ káàbọ̀ sórí ètò máa. Wọ́n
10: ní ìdààmú ńlá ni láti ìsàlẹ̀ kòtò nílé bá wa.
1: Ẹ ṣeun ìyá ìdààmú ńlá.
10: Èyí tó nìfẹ́ ẹ dá sí ni ti tọ́ ni arábìnrin tí wọ́n ló ti bímọ síbì kan àbí ẹ Naam.
1: Ẹ tẹ̀síwájú máa.
10: Sọ tí èyàn bá bímọ sí ìlú tíyàn fẹ́ mú ọmọ lọ sọ́dọ̀ ọkàn tíyàn wà lọ́dọ̀ rẹ̀ tí ọkùnrin yóò bá ti fara mọ́ àjọgbé papọ̀ kò ní ọ̀rọ̀ bá ọmọ lọ lágídí o. Àfi kéèyàn jọ sọ ní tìbínú bí ó tu ọkọ rẹ̀ kó bẹ̀ ẹ́ ọmọ kéèyàn bí síbì kan téèyàn gbé wa lọkọ ọmọ ọkọ òun náà ni tíyàn náà bá bá lé tọkùnrin yẹn ti bí fẹ́rẹ̀ ìsàlílé ìdànù èèyàn náà fà mọ́ra ni yóò bá tọ́jú rẹ̀. Tárákùnrin kan dàpọ̀ ojú kóbìnrin yẹ kó mọ́mọ rẹ̀ wá fún ọjọ́ tọ́ ọlọ́run ìjà àjèrè mọ́mì ìdààmú ńlá láti ìsàlẹ̀ kò sí ní bá wà.
1: Ẹ ṣeun mọ́mì ìdààmú lágbára ọlọ́run kò ní bàjẹ́. Ẹ ṣeun ìyá ìdààmú ńlá.
11: Hello Baba Fresh, títí máyà lẹ́kejì tó sọ̀rọ̀ ń sìn Samson náà ni láti Bèzè ní Ìlọrin bí tó ní ìyàwó àwọn ò jẹ́ pé tó fọwọ́ kàn wọ́n pé àbí 6 months ago now tí ó jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kò yẹ kó rí báyẹn náà 6 months àti ẹ̀ try ẹ̀dẹ̀ ní pé kó ṣèrà nù ń tà kí wá ní kí ní pọ́pọ́sì tó fi ń ṣerú nǹkan báyẹn fún wọn káàkiri fún ara wọn ká ṣẹ́kì ara wọn wọ̀nà kí náà ṣe fún tó fi ń fẹ́ máa ṣerú nǹkan báyẹn jẹ̀ yẹn ń yá kò yẹ kó rí báyẹn o ó yẹ ká tó tún pè ní pétọ̀ tó bá ti lé mi síta ìwọ ló fà á o bá ti lé mi síta ìwọ ló fà á o tó bá jẹ́ pé wọn ò fẹ́ jẹ́ kọ́rọ̀ yẹn bóyá kó link síta torí kò sígbà tó ní padà link síta nígbà tó máa lọ fẹ́yàwó mi sin tí ìyàwó tọ̀hún bá lọ parọ́ jáde pé tọ̀ ó fẹ́yàwó lé mi ó wò dẹ̀mọ̀ pé ọ̀dẹ̀ ló lé jáde ìgbà tó bá pé kán pe àwọn àǹtí ẹ̀ àbí kán lọ fẹjọ́ ẹ̀ sùn fámìlì wọn kán wo ẹnìkan ní fámìlì pé ó máa ń tijú kán lọ sọ fún báyìí ló ń ṣe ó ti pé oṣù mẹ́fà báyìí lónìí kọkùnrin kí obìnrin kí máa súnmọ́ ìyàwó mi kó máa lé mi dànù ó dá mi lójú pé wọ́n á dá lẹ́bi náà kọ́lá kọ́kọ́ ṣẹ̀ no matter at me bi ko ye ko le to bayin won gbianju ibese ta ma gbe niyan te ba re ti pe gugu won bi a kan fe yawo mi a ni kan le yan o bi a kan fe yawo mi tori is not easy 6 months something that is busy.
12: Hello,
1: hello. E kale. Ei, e ti wole o. E kale yi. Ah, okay. E ja dogbon si. Se ti wole. Ah, to. Agbiyanju nbi. On 913-655-6952. Hello. Hello, Ekale.
13: Hello.
1: Ekale, sao.
13: Ekale.
1: Yes, sao.
13: Ekale, sao.
1: Yes, sao.
13: Yes, sao. Yes, sao. Yes, sao. Yes, sao. Yes, sao. Yes, sao. Yes, sao. Yes, sao. Yes, sao. Yes, sao. Yes, sao. Yes, sao. Yes, sao. Yes, sao. Yes, sao. Yes, sao. Yes, sao. Yes, sao. Yes, sao. Yes, sao. Yes, sao. Yes, sao. Yes, sao. Yes, sao. Yes, sao. Yes, sao. Yes, sao. Yes, sao. Yes, sao. Yes, sao.
1: Eyin wo pe ko po abi eyin wo pe ko po
13: e yo nwe pe o nwe o mu ra loju e ejo ta pe ise mo won ni lo to eyan ni be igbo se kekere le ti a o gbegi ti oju ba ko nbe
1: okan o le ko nbe
13: aya fi to ba ye pe o se to je pe baba yen o du dokan dokan abi o ma yen gan se bo to ye pe nkan kan to jo nkan mo la yen mi trust a mi yen mi trust so bo ya pa sa o mo bo a wa nu yo bo a ti ya o yan ba si mu de o se tu la bo to ba si mi di please mo a de yo pe gbe pe gbe ni baba nkan mi wa nbe we are also one big group go
1: go jo ba ni ba mu the show show baba koni baje 0913-655-6952 0913-655-6952 tabi 0913-655-6864 Number elekeje ti n pe ohun ni ti WhatsApp telephone ranse si e phone ranse si be ni e ma je ko ja seju bi meta to ba da bi pe a fe so sita number ti WhatsApp yen lekan si ohun ni 0913-655-6864 0913-655-6864 hello
13: hello
1: e ka le sao
13: e ka le
1: Yes, sir.
13: Hello.
1: Awa pelu yin baba mi.
13: Hello.
1: Awa pelu yin. To, ojo opo lori ba kan be. Aha, ki ma gbagbe. Olorun o se o te gbagbe bayi. Arakunrin kan ton so ni bi ose meji seyin te ba gbagbe. Ti won so nipa pe okada la won gun. Nkan kan wa sele, awon le gun okada mo, awon ti fo okada le won ti e ti ta. Ṣugbọn lati gba na ati le je ati le je ati le ri mu o ti dabi pe o lagbara die ni awo wa wa so pa awon ti e fe lo ibi kan ṣugbọn arakunrin so pe to ibi tarabirin no n lo yi okan awon so wi pe o fe japa ni en to tumo si pe o fe fi awon le ṣugbọn awon de ti n so ko to di gba na pe ise tawon tun ti ri ni ṣugbọn tawon ba le ri ise awon mo parabirin yi o ni lo nigba ta de pari ko to di pa pari eto arakunrin kan pepe ah se re ni ton no n wa se yi ah ise temi mo o tin badly introduce ye si won o ye kan le se to ba je se lo n wa mo a so farakunrin pe ojo keji iyan ojo aje ojo simi to koja ni to ba di bi ago mesan arakunrin wa wa won ni to bye bye bye won won salaye awon ise na ari na to ari pe to ise tarakunrin ise na ni eh to ba le je pe nkan to na fe fun ton le je kan ton pe mi mo a so lo se to koja keni na pe mi sugbon di wakati won ti pe mi sugbon ton ba de lori ofe pe to won gbo wa bayi eh mo ti ni ke pe mi o mo ni ke pe mi nkan te se ni pe mo fe gbianju lati ma fi number le lori eto tori ah ini paro fun yin awon eyan pe elomi gan ti o ti eye ko tun pe gan won ni wa tun pe so ko ma dabi pe eyan fe foju di eyan ke eyan kokan e ma se e ma binu sugbon tarakunrin na won ti won se na ni pe kon lo si oju number keji wa eti WhatsApp wa ti ma nso gbogbo gba yi 0913-655-6864 wa te sibe emi ni o ma ti te ko ah emi ni arakunrin na o ti mo ni mo wa se o bayi te ba ti te emi ati yin ajo soro ah arakunrin ta won na si tona fi sokan won na lati le je kon fun won ise na ma se ba ti rira wa po ta soro dada ti olohun gba sakoso latapa be arabirin kan na pe wa labe aso nigba to pari eto won awon fe soro sita lori nkan ton la koja won ko won ro won so gbogbo re ngba ton wa sugbon ma fe fi ele fi je ki awon eyan o mo pe to baba soro eto yin gba mi na ke se pe ani owo kan ta fe fun yan ke se pe alowo kan ta fe fun yan baba ni fun yan le ni ta fun kan lola ta fun biji eyin na ri pe to aparawo o le ka sugbon ninu igbiyanju die die die ta nse lati fun awon eyan lona abayo lati fun won ni tusile kuro ninu awon nkan kan kan kan yi asi dupe pe olodun si fun wa lori ofe na awa na ko o awa ko o eyin te npe awon na ni olodun fun wa lori ofe lati le ma lo fun awon eyan yi sugbon gba tara birin wa asobun ya ta ba le gbe nkan bi meji po bi ta ti e send die si won sugbon di wakati ba ti wa apa wa o ti ka to apa o ti ka to karabirin na kan si ma binu agbalagba ni won e ma binu e ma binu ohun to wa lowo wa yi o ti wa po ju ohun to le gbenu wa gan lo e ma binu si wa o be bai ti rowo wa e ma binu awa na ni ka sare jon gbogbo epo na ni iyanu olohun asele lagbara olohun to 0913-655-6952 number Facebook ten gbianju ati pe but the Precious Afolabi Dolapo Precious Afolabi Dolapo fein te tin gbianju ati le wole te raye wole oju opo ni sugbon be ba ti te Precious Afolabi Dolapo e wo no page on ke tete ranse si wa ke ki wa nbe te ba ti ki wa nbe awa no ki yin pada be ba ti ta te ranse si be ke kan fi ki wa nbe ko si wa la nbe e ri wa kete kete latapa be e ja wo ohun ta tun le da si boya bi meji si meta ta ba si le ri eyan to ba lori ofe ati le so si ta bayi iseju bi mewa to ku a tun le fi ri won da si lori eto lasale yi ko to di pe a ma kugba kugba wa kuro lori eto lasale yi hello
12: hello
1: e ka le sa
12: aku gbianju o
1: olohun ba lo n ba wa se o
12: olohun ma te n siwaju
1: ami o ateyin na o
12: te ri nipa ti okunrin to ni iyawo ohun bimo yen emi foju ko gege bi lakayo ma tete ni o se se pe agboya o fi nkan te eni yen ko wa je pe gba ti yen bimo tan ko wa je pe oju eni yen ka o wa hiti gẹgẹbi lakayo mi tete olohun ni bi to je
1: ami ba mi ami e seun gidigan e ka bo
14: e ka le pe eto e kwa taro oh ni ja sinrin oruko emi to mo soro ni olariwaju lati sao garage se ri obirin ti o gba fokunrin yen oye kan tu okunrin yen ni to ma tu bin yen dada o ni kankan ti okunrin yen se fun tori oko laya to wa nle ti won sumara bi osu mefa geyawo yen yo ma fe me o ifeosu to diku olowo ni dale wa ru ede keji eni ti sun loju orun ti eri kan la nkan se ni o kolo ba afa bi kolo ba we ya gidi kan kan ba se tori fa seyin ni ma je olowo ni je to ba je o
15: ẹ̀ka lẹ́ẹ̀kọ́ ìtọ́ ìwé ni ẹni tọ́lọ́mọ láti lè tọ́lọ́mọ èyí tí mo fẹ́ dá síbẹ̀ ni pé bàbá tó sọ jẹ́ pé ó ti pé oṣù mẹ́fà kí ìyàwó ti báyà jọ ní ìtajà ìpó yàgò kí ń gbà jẹ́ bẹ́ẹ̀ ni pé ó máa ní nǹkan tí ó máa ṣẹ̀dá bẹ́ẹ̀nìyàn máa mú ọtí àbó máa mú sìgá obìnrin tí wà jẹ́ pé kò ní láti lè rú irú nǹkan báyìí àbó nìkan mi tó ń ṣe tó ń stọ́ọ̀pù pé ìyàwó ń tọ́jà ti stọ́ọ̀pù tí ọkọ̀ yẹn ò gbọ́ irú obìnrin bẹ́ẹ̀ pọ́lọ́pọ́lọ́ obìnrin bẹ́ẹ̀ mú ìlàkìrú kan bẹ́ẹ̀ bóyá bàbá yẹn bóyá wọn mú dáadáa pé bóyá máa ń rọ̀ ọ̀fà bí pé bóyá ká má bínú sí mi rò àìwẹ̀ déédé ètò ìdásítàndì àwọn obìnrin yìí wọ́n máa ní pọ́ǹtì lórí iṣu yìí báyọ̀ pé wọ́n bá ń mutí tí ó sì ń sọ fún wọn pé kàn máa ń mutí mọ́ àbí wọ́n mu sìgá ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi kórìíra rẹ̀ bíkọ́ ṣòwú ẹ̀ sí máa ṣe irú kíní yìí tí ò ní rùn lára ẹni tí bá fẹ́ súnmọ́ ìyàwó yìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin sì fẹ́ bẹ́ẹ̀ ká ronú sí nǹkan tá ń ṣe because abẹ́jọ́ ẹnìkan dá àgbà ọ̀sìn kan ni ọ̀rọ̀ tí bàbá ṣọlá gbọ́ àmọ́ dìde nǹkan tí ó ń ṣẹlẹ̀ ẹ máa bí tó bọ̀.
1: 0913 655 6952 ẹ̀lú ẹ̀kálẹ́ ẹ̀kálẹ́ ti wọlé o. Láwọlé sùn ó ń lọ díẹ̀ láṣàlẹ̀ yìí ṣùgbọ́n máa pa láàrọ̀ wà fún gbogbo àwọn tó ti gbìyànjú láti sọ síta láṣàlẹ̀ yìí ẹ ti gbọ́ pé àwọn èèyàn ti ṣe kíni bọ́n ti nà yẹ́bẹ́yẹ́bẹ́ fún yín nínú ìmọ̀ràn nínú ọ̀nà àbáyọ tẹ́ yẹ kẹ́ ẹ tẹ̀lé ẹ ti gbọ́n bọ́n ti fún yín báyìí èmi náà wá sọ wípé tó nínú kúríta tẹ̀ wá yìí ẹ̀yin náà ṣetán láti yan apá abìtẹ́ yà sí ṣùgbọ́n bójápá tún ni bójápá sì ni nǹkan kan wà tó lè jẹ́ pé yóò sọ bíi dire mọ́ ọ̀yàn lọ́wọ́ tí ó sì mú ohun tó dàbíi tó níṣòro lọ́wọ́ tí ó sọ di ohun tí ò jẹ́ wàhálà mọ́ òun náà ni àdúrà bọ́n bá ti sọ bàbá ti tẹ̀lé ẹ já mú àdúrà ká fi tẹ̀ ní ẹ jẹ́ aṣọ́kan wa payá ẹ jẹ́ káwa gan tún èrònú ara wa pa káwa gan bára wa sọ̀rọ̀ wípé tọ́ kí ni mo ṣe àbí kí ni mo rò pé mo ṣe ṣé mo ṣẹ̀ ní tí mi lè bẹ̀bẹ̀ ṣó náwọn nǹkan kan náà tí lágbájá ti bá mi sọ àbí títà mẹ́dọ̀ ti bá mi sọ tó yẹ ń filẹ̀ ti jẹ́ pé mo ṣì ṣe kí ni mo ṣì fà á kíkọ́ rí sórí ẹ̀ bóyá àwọn nǹkan kan rìn àjò míì kankan àbí awagun tí ẹ̀ tí gbìyànjú láti lè bára wa sọ̀rọ̀ ètò jẹ́ òótọ́ ọ̀rọ̀ torí à ń bínú náà ni wọ́n máa sọ dáadáa bí ọ̀rọ̀ àwọn àgbà ni wọ́n ní ìjà tó dé lórí dòwe àwọn méjì tó ń ríra wọn tẹ́lẹ̀ tó wá ti ń dàbíi pé wọ́n ti ń ríra wọn tutọ́ dànù àdúrà tèmi o kò ní rí bẹ́ẹ̀ o ọlọ́run ò ní fààyè rẹ̀ lẹ̀ bó bá sì ti rí bẹ́ẹ̀ ọ̀nà àbáyọ ní kánmọ́nkánmọ́ lọ́lọ́run bá ṣe kíni yóò bá wa fi sí lágbára ọlọ́run àdúrà tèmi ni lágbà bẹ́ ẹ̀lú ẹ̀kálẹ́
16: fresh bàbá o
1: màmá mi àgbàlagbà
16: ọlọ́run pẹ̀lú yín diamond ò ní dojúrú
1: kò ní bàjẹ́
16: àwa táwọn á ń dá sí náà ọlọ́run ní já ṣètò dá sí
1: o àmì ọlọ́run bá
16: n ká sọ tí ó nira báwọ náà ní já sọ
1: àmì o
16: mọ́mí ìdààmú ńlá ni láti ṣàlẹ̀ kòtò nílé bá wà lẹ́ẹ̀kan sí
1: ìyá dámì
16: ọ̀rọ̀ nípa bàbá tó ní ìyàwó òun jẹ́ kó òun súnmọ́ òun odidi oṣù mẹ́fà ni mo fẹ́ dá sí ẹjọ́ bàbá la gbọ́ o àgbẹ́jọ́ tìyàwó ó sì kọ́ ẹ pé bàbá yìí kí bàbá dá kó kán mọ́ bínú tí wọ́n bá ń gbétò yìí o ó sì kọ́ ẹ pé bàbá yìí náà ní nǹkan kan tí wọ́n ń ṣe pẹ̀lú obìnrin yìí àwọn obìnrin àfọ́bùn o ọkùnrin mi ẹ̀ mọ̀ kọ̀rẹ́ tiẹ̀ pé báyìí ni kò ṣe ọkùnrin mi ò ní ṣe jẹ́dẹ́ bí ẹni tó pè lẹ́ẹ̀kan bó ṣe sọ bó ṣe kí bàbá yìí mọ mu sìgá àbí kán mọ mutí bí obìnrin ò bá nífẹ̀ẹ́ sí kò ní fún wọn láǹfààní àti kán jọ sùn papọ̀ o fresh sẹ́yìn gbọ́.
1: Mo máa wà pẹ̀lú yín.
16: Tó bá ní wàá kan tí bàbá yìí ń wú tóbìnrin yìí ń kìlọ̀ fún wọn tí bàbá ò yí padà obìnrin ò ní fún wọn láǹfààní àtijọ́ sùn papọ̀ o. Ìmọ́tótó àwọn obìnrin a sì nífẹ̀ẹ́ sí àfọ́gùn kí bàbá náà chẹ́ẹ̀kì ara wọn wò torí àmọ̀ kan tó ń ṣẹlẹ̀ láàrin wọn tí bàbá wí la gbọ́ o ọlọ́mọjà sọ̀rọ̀ dá sí o wọ́n mí ìdààmú ńlá ni láti ṣàlẹ̀ kòtò nílé bá wa
1: ṣé o
16: mama diamond kò ní bàjẹ́ o mú kíkọ́ lára.

0: méjì lọ tágbéyàwó méjì lọ rí mi á pé òun lọ gbé ìpele páàdì kan lọ yàrá kejì àwọn ìpẹ nìkan náà ni tó kó pèjú òwúrọ tó bá ti wá gbọ nọọtù lórí gẹlẹ bí ìyàtọ sọ yá pé ọlọrun jíwọ sọsán bí nǹkan láyọ bá ti sílẹ wí bóyá kò mọ ara mú àbóyá kì í jẹ tí wẹ tàbí bóyá máa mú gbó àti ọtí ẹrẹ tí wọn nù bàbà àtẹwé ní kìlọ sí àwòdí kìlọ tí wọn gbọ kọkọ kókó sí bóyá ẹgbẹ rẹ gẹgẹ ẹgbẹ tí ẹ gẹgẹ àbí ìyá ti ẹ ọkọ obìnrin náà dẹsí ọba sọrọ tí ọba ti wá gbọ ẹkọrọ lọlé wọn òjú bẹẹ lọtọ pé yóò fílẹ wẹlómìnirẹ
1: ẹ ṣeun bàbá kọrọrùn ẹ ṣeun bàbá.
2: press bàbá o mọ láìkì fọ́ẹ̀sì yẹn o jẹ́lọ sí fọ́ẹ̀sì yẹn gan o jẹ́lọ sí ẹ̀gbọ́n mi ṣàwádà o kò jẹ́ tara press bàbá o láìkì ohun yẹn ohun tó dá ohun tán ẹgbẹ́ tá a mọ̀ pé bá rí bá ń gbọ́ báyìí ọmọ kúlé lórí ni.
1: ẹ ṣeun bàbá ẹ má jọ kú ẹ má jọ kú nítorí ọlọ́ẹjọ́ ń yè ni. ẹ ṣeun bàbá kò ní bàjẹ́ ṣùgbọ́n gbogbo rẹ̀ pátápátá pátá náà ọlọ́wọ́n ọba ló yẹ ká máa fi gbogbo ẹ̀ fún bẹ́ẹ̀ bá ti ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba lórí ayé mi ohun tèmi gan máa jẹ́ tẹ̀wọ́ gbà ẹ já máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run orí ọ̀fẹ́ tọ́lọ́run fi fún wa náà ni a sì dúpẹ́ náà gbogbo ìgbà náà bá a bá ti ń gbà aládùúà bá a ti ń sá lóògùn lẹ́ ń jẹ́ ó jẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín o bá a ti ń wi náà lẹ́ ń gbọ́ sí wa lẹ́nu àdúpẹ́ lọ́dọ̀ yín o bá a ti ń sọ náà lọ́lọ́run bá ń jẹ́ kó máa dùn létí yín bá a náà dẹ̀ ṣe máa ń sọ gbogbo ìgbà pé bá a ti ń sọ báyìí yóò máa dùn létí yín ni ohun yín kò ní kan lágbára ọlọ́run a máa ń sọ́nà pé iná ọ̀fẹ́ wa tó ń jó yìí ọlọ́run ọba ò ní jẹ́ ó kú lágbára ọlọ́run ọba àdúrà àtàwa náà rèé lápàbí ẹ ṣeun bàbá kò ní bàjẹ́ fún yín gbogbo ọlọ́run ọba àti ògo àti ọlá àti iyìn ẹ já gbé fọ́lọ́run ọba lórí ayé mi ẹ kalẹ̀ yìí ọgbọ́n láàdá ó kù bí ìṣẹ́jú àyà ó kù bí ìṣẹ́jú bíi mẹ́rin ká lọ lórí ètò yìí ṣùgbọ́n arákùnrin tí wọ́n sọ síta nípa pé àwọn ò ní pẹ́ wò ta tọ́nà àwọn ò ní pẹ́ wò ta pé ó ti tó bíi oṣù bíi mẹ́jọ báyìí ni ìyàwó àwọn ti gbà kan súnmọ́ àwọn wọ́n fi ohun kan ránṣẹ́ yìí míì tí ì gbọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká gbọ́ ohun tó fi ránṣẹ́ yìí tá a bá ti gbọ́ a máa lọ lórí ètò láṣálẹ̀ yìí àbí kí lè ṣé kí n ká tiẹ̀ sáré gbọ́ fún ìṣẹ́jú kan ẹja sáré gbọ́ ẹja gbọ́.
3: Mr. Presh ẹ ṣe gan mi kẹ́ mo ti bẹ́ẹ̀ ni mi sì kẹ́ mo sì ga kódà tá a bá ń sọ pé yàn gbòógì mo sì kórira dọ̀tí nínú ilé wa gẹ̀mí mo ní ìtìjú ṣùgbọ́n nǹkan tí mo bá ro ni pé bí ọdún méjì sẹ́yìn ó ká mi pẹ̀lú obìnrin àwọn òbí wa méjèèjì sì bá wa dà sí ìgbà yẹn náà dẹ̀ ni kò gbà kí n súnmọ́ òun ni ìsìndé mo mára mọ́ so nǹkan tí mo gbé bóyá ó fẹ́ pọ́nìṣì mi nìyẹn.
1: Ọlọ́run ọba o tó ọmọ àkókò ti lọ ṣùgbọ́n ẹ ti gbọ́n tí arákùnrin sọ wọn ní bí ọdún méjì sẹ́yìn ó dàbíi pé arábìnrin wọn ti ká wọn mọ́ obìnrin kan bóyá ìyá rẹ̀ ló fi ń jẹ àwọn èyí abẹ́ iná òròpó lè tó bẹ́ẹ̀ ẹ̀rígbó tó bẹ́ẹ̀ ó dẹ̀ lè jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká wò bóyá ó lè jẹun tó fa rè èmi gbé sàdáńkátà mo sì gborí yín farákùnrin bó tilẹ̀ jẹ́ pé wọ́n dá orúkọ wọn a sì mọ̀ wọ́n bá ti ń gbà wọ́n mọ̀ràn wọ́n sì fi orí ọ̀fẹ́ àti sòótọ́ lẹ̀ látàpá tiwọn ṣàṣà lọkùnrin tó lè sọ̀rọ̀ ohun tárákùnrin sọ yìí ṣàṣà lọkùnrin ẹ já gbórí yín farákùnrin ilé yín ò ní bàjẹ́ o àdúrà tèmi nìyẹn ìyàwó yín tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ó bá wa pẹ̀tù sí wọn nú ṣùgbọ́n yín náà ẹ máa ṣàwọn ẹ máa bẹ̀ wọ́n.

ẹ̀ka àlẹ́ gbogbo bíi tẹ́tí tún gbọ́ wa lálẹ́ yìí ètò iṣẹ́ kó fàjà ló gbalẹ̀ agbágbé látẹnu mọ́yìn tẹ́tí mọ̀ bí àwọn ọmọ dókítà ọmọọba mayowa kò sẹ́ni bíi yàdá ń sẹ́ríkì dk1 òní ni ọjọ́ karùn-ún nínú oṣù keje ọdún 2026 léyìí ti ń já sí pé ọdún ètò ti dá sí méjì àti kó ìdá kan sẹ́yìn ìdá kejì náà láti mú yìí ọlọ́run ọba mi lẹ́dùmọ̀rẹ̀ ìwọ tó ní kí ọjọ́ òní kó sojú wa ìdí kí gbẹ̀yìn ọdún yìí náà àwa ní kọjá kárí rẹ̀ mọ́jẹ́ kó rẹ̀yìn wa àsàmì ìbá mi gbé tó àmẹ́mì. Tí ẹ bá wojú aago yín báyìí ẹ rí i pé aago mọ́kànlá ó ti sẹ́bẹ̀ kọjá ìṣẹ́jú méje láti lè ṣẹ̀dá amọ́ 88.7 náà làwà lórí ètò ṣó yẹ kó fàjà kó tó di pé a tẹ̀síwájú àwọn tí wọ́n jẹ ẹ̀wọ̀n wa ní ọ̀sẹ̀ tó kọjá hajia sikirat láti ìlú ìbàdàn mr musa láti okolowo mr dauda láti sango mr bọ́lájí láti ẹ̀gbẹ́ nípínlẹ̀ kogínù mr bisi láti gàákànbí àbí bẹ́ẹ̀ ni mr kayode láti okolowo àti babatunde láti ganma maruf láti ìkírun àwọn méjèèjọ náà nù kálukú wọn ìsìgbẹ́ bú wọn ẹsìn wo ẹkọ àtẹlé àjọṣọ akọni ìbàjẹ ẹsàmì ẹgbẹtọ àmìmì. Tọ́ lórúkọ aláṣẹ àti apàṣẹ ilé ṣe diamond 88.7 mo kí wa pé ẹ̀ka alẹ́ ẹ̀ka ti kówó pé ẹ̀ka ti kówó pé ẹ̀ka ti ròyìn lórúkọ gm òkè àti gm salẹ̀ mo kí wa pé ẹ̀ka alẹ́ lórúkọ ọlọ́wọ́ bọ́tì nìmi lálẹ́ yìí precious afolabi ti wíwá mọ̀ sí fresh ọwọ́ tó fi ń gbé sókè tó fi ń gbé ìsàlẹ̀ kò ní ilé tó máa náwó sí sàmì kọba ń gbé tó àmì mi báàbáà ó ń sọ pé nìkan ló mayò tútù ó ń gán mayò tútù jù wá lọ o ẹ mọ́ta lóhùn o ó mọ tààrà ó mọ tààrà bá wàá ṣe ń dígbọ́n fún gbogbo yẹn ọ̀lẹ́ dígbọ́n fèmí mo ṣe nù ẹ̀rín làwọn ọmọ rin àìní sunkún láṣẹ ọlọ́ba mi ìdùnnú rí tó bá rí bẹ́ẹ̀ lórúkọ olùdásílẹ̀ iléeṣẹ́ yìí bàbá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tí mo fi dárúkọ mọ̀ most senior special apostle àbá olúwọlé awótúyè bàbá mo kì í bóbi tẹ bá wà lálẹ́ yìí ìlẹ́rẹ́ ni àjíǹdáró sì máa jẹ́ láṣẹ ọlọ́ba mi ìdùnnú rí gbogbo ohun tó lè wù kí ọlọ́run sọ àpadà sí búdà àbí àpadà sí gbà aládàá kò ní kànyìn kò ní kan àrùn ọmọdé ọmọ yẹn dàpẹ́ sàmì ẹgbẹ́ tó àmì mi yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹbẹ́ láṣọ ọlọ́run mi ìdùnnú rí lórúkọ jésù kristi olúwa wa àmì. Àwọn adúpẹ́ lọ́wọ́ àwọn bàbá tó ń kó ẹ̀bùn kalẹ̀ àwọn bàbá wa méjèèjì alhaji adébáyò sanni kamalidin láti ìlú àbújá àti alhaji muhammadu kazeem onílé láti emir shoud ẹsìn sí o àjọṣọ kò ní bàjẹ́ àdúrà tí àwọn èèyàn ń ṣe fún yóò mú yín lálágbára ọlọ́run wọn ní àti bíi àárọ̀ àti tọ̀sán àti tàlẹ́ kò ní àtẹ̀yìn àtàwọn ọmọdé wọn yín kò ní fi pa ẹnì kankan nínú yín ẹ dákun ẹ sàmí ẹ gbẹtọ àmì mi yorùbá bọ̀ wọn níbi tá a bá roko ti sí ibẹ̀ náà ni à á fàbọ̀ sí ẹ dúpẹ́ láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ọ̀rọ̀ àwọn gbajúgbajà ògbóǹtarìgì olórin méjì là ń bábọ̀ alhaji abdulqudus abbas akande obesere àti alhaji abdulwasu k1 the ultimate bẹẹni ọrọ méjì là ń bábọ láti ibi ọsẹ mélòó kan sẹyìn tí ó bá wá rí bẹẹ ibi tá a ti dún ní ìjẹ́jọ́ ibẹ̀ ni a ó ti gbéra ní òní àkọ́ ni pé gbogbo ẹ̀yin fáǹsì gbogbo àwa fáǹsì àwọn bàbá méjèèjì yìí mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ o torí bẹ́ẹ̀ ò fẹ́ ni kò kí wọ́n rẹ́ ni ó kò ní tàbárí mọ́ bàbá ẹ̀ ni fáǹsì gbogbo ẹ̀yin fáǹsì ẹ̀ wá ń pè mí látìgbà tá a ti parí ètò torútorú ní ìjẹ́jọ́ títí tó fi di òní yìí kó tó di pé mo tún wọ kúlù mọ́ lálẹ́ yìí ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́ yín àwọn ò ní àdẹ́nìkankan lẹ́bi àmọ́ bí ọ̀rọ̀ náà ṣe rí ojú tẹ̀yìn bá fi wò àti àtúbà kọ sí yín kíkálukú mọ̀ sídájọ́ ní ọkàn ara rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ọlọ́bọ́ tì nìmi láàní dúnà pẹnu ó yá jẹ́ ká fi orin síde orin bíjà parí bí ò parí bógun wa bí ò sógun mọ́ bọ́tẹ́ wa bí ò sọ́tẹ̀ mọ́ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá wa ẹ̀mẹ̀fà sọ olóògbé.

ọlọ́wọ́ ti sáwọn pọ́ọ̀sì kalẹ̀ náà báwọn mo kí ẹ̀yin tẹ gbọ́ lù ó mo kí yín dáadáa tọ́ gẹ́gẹ́ bí ohun tí a ń bá bọ̀ ṣe wá rí àsìkò tí ọmọ arápálá tó ṣe álbọ́ọ̀mù yìí òkìkí álbọ́ọ̀mù náà ó ti kàn yàtọ̀ sí ti ń bẹ́ńlẹ̀ tẹ́lẹ̀ sẹ́rẹ́ èyí ti ń bẹ́ńlẹ̀ tẹ́lẹ̀ wọn ò tí ì rí yanjú tán tí mo ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí mo dákọ lẹ́ẹ̀kan tí mo ní wọ́n bú wọ́n kọrin wọ́n sì bú ṣéje sí bàbá wa kí wọ́n ti mẹ́tí lásìkò náà òkìkí ọ̀rọ̀ náà kàn kọjá bẹ́ẹ̀ bó ṣe jẹ́ pé àárín láì fún ṣùgbọ́n tó jẹ́ kókìkí ọ̀rọ̀ náà ó kàn kọjá bẹ́ẹ̀ ni wípé bàbá wa Rashid Ayinde Fujimerenge wọ́n sọ ìtàn kan níbi láìfù náà ìtàn bó ṣe jẹ́ pé ọ̀kan náà gbajúgbajà fà kọ́lọ́mọ bá kó fọ̀nù kẹ́kọ́ bá mẹ́kọ́ ẹ̀bùkù lójú wọn wọ́n ti sọ ìtàn yẹn rí níbi wáàsí kan àmọ́jú náà ti pẹ́ ó ti pẹ́ gan bàbá Rashid Ayinde wọ́n tún wá fi ọ̀rọ̀ náà wọ́n tún wá fi kọrin ń sọ ìtàn tí wọ́n sọ yẹn ìtàn tí wọ́n sọ yẹn wọ́n fi ń kìlọ̀ lára wípé wọ́n ń ta sí bàbá wa kí wọ́n di ultimate náà ni o lára wípé wọ́n ń bú wọn náà ni o lára wípé wọ́n fi wọ́n ṣe awẹ́wà wọ́n fi wọ́n ṣàwàdà lórí stage náà ní ìjọyàn lọ gbogbo eléyìí pẹ̀lú táwọn yòókù sọ ó wá jẹ́ kí ọ̀rọ̀ náà go viral ó jẹ́ kí ọ̀rọ̀ life náà ó jẹ́ kó go viral bí àsàwọn olóyìnbó ó lọ débi táwọn yòókù expect òkìkí yẹn kàn ó kọjá bẹ́ẹ̀ kódà ibi tí òkìkí yẹn kàn dé àwọn kan lára àwọn olólùfẹ́ kéwà wọ́n mọ̀ wọ́n lọ bá dr sikiru ayinde barrister pé ọ̀rọ̀ báyìí ṣẹlẹ̀ bàbá náà làwọn ti ń gbọ́ fìnnìfìnnì ẹ dákun ẹ wá bẹ́ẹ̀ sí bá wọn sọ sí ọ̀rọ̀ yìí kó tó di pé ọ̀rọ̀ yìí jìnnà bàbá ní àwọn bọ́ life bàbá ní wọ́n sọ fáwọn débi pé life play tí wọ́n ṣe tí wọ́n fi bú K1D ultimate pé wọ́n ti bá àwọn àgbọn pé káwọn bọ̀ pé àwọn sì bọ̀ pé ṣùgbọ́n àwọn yìí dákẹ́ lórí ọ̀rọ̀ yìí ìyẹn dr sikiru ayinde barrister lásìkò náà wọ́n yanjú ọ̀rọ̀ náà lọ́wọ́ ètí ìrìn yanjú ni ọbatoye jáde nígbà tó ọbatoye wá jáde pẹ̀lú gbogbo ní tí òbí sì rí ń kọ níbẹ̀ pẹ̀lú gbogbo táwọn onílù tí wọ́n ń fi ìlú sọ níbẹ̀ ẹ rí i pé òbí sì rí òbẹ̀sẹ̀ láti mọ̀ fi yé wọn pé ọ̀rọ̀ pé kò sí tí tóun ò bá fẹ́ kọ orin ìkọkúkọ tóun ò bá fẹ́ kọ orin àṣà tóun ò bá fẹ́ kọ orin ìsàjẹ tó wáyé pé ká kọrin làákàyè ọlọ́run jogún ẹ̀ fún un ṣùgbọ́n ọ̀rọ̀ ajé ló sọ ọmọ nù bí òkò àti pé ẹni tó jẹ́ olórí ìsàjẹ gan-an láti fi lọ rí kọ́nà ọba mẹ́rin kò fọ̀nà kẹ́ sẹ́rí ibi ká dásà ká mọ́ tijú kọ́dọ̀ kan mọ́ fini láti sọ tó jẹ́ bí ọ̀rọ̀ gidi yàtọ̀ sọ́rọ̀ àlùfàṣà ẹ jẹ́ ká pè bẹ́ẹ̀ ó ti yẹ̀yìn àgbàlagbà àti gbogbo àwọn tẹ́yìn gbọ́ wa nílé látìfù lọ́rí kò mọ̀ ọ̀ràn yẹn ṣe kódà òbẹ́sẹ̀rẹ́ ta ní ohun tó ń ṣe kínní yìí wòlíì lòbẹ́sẹ̀rẹ́ tó mọ jẹ́ lẹ́gbẹ̀ẹ́ ti látìfù lọ́rí wípé ta bá wà lórí stage ká pèdè ká mọ́ bìkítà láwọn èdè tó jẹ́ pé àwọn èdè sàmọ́nì àwọn èdè àwọmọ̀sí tá a ní tijú rárá ọlọ́ba mẹ́lẹ́dùnmọ̀rẹ́ kò sànù fún wa ṣùgbọ́n tẹ bá lọ gbọ́ patrol yìí ẹ ó rí i pé kódà tó bá jẹ́ fẹ́ sọ̀rọ̀ tó bá fẹ́ kọrin tó bá fẹ́ dásà tó kù díẹ̀ kàtó ẹ wọ̀nà tí ń gbégbà lórí ọba patrol yìí ló fi dúró pé òun jọba lò nígbà tí wọn lọ tún wá kó pé fún tán ẹ rí i pé aṣọ níjẹjọ wípé ẹni tí ń lùlù tí ń gbá ìlú yìí ara onílù tó kó lọ́dọ̀ wá sí ń gbà òun olùpẹ̀rí àti oníjàsì ọlá tí ń lu jàsì fún bàbá wa K1D ultimate ẹ mẹ́gbà pé mo sì sọ pé ọlá tí ń lu jàsì ọ̀dọ̀ látìfù lórí ló wà tẹ́lẹ̀ kí látìfù lórí tó kú ìgbà tí látìfù lórí kú ló bọ́ sọ́dọ̀ bàbá wa K1D ultimate ìgbà tọ́rọ̀ dojú ẹ̀ tí àìgbọ́ rẹ̀ ní yé wáyé ló kò lọ́dọ̀ bàbá K1 lásìkò náà lọ tán fi bọ́ sọ́dọ̀ òbí sèré tán fi àjọ ṣe álbọ́ọ̀mù yìí tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́bọ́tì ni jẹ́ ká tún tẹ̀síwájú díẹ̀ sí jẹ́ ká tún tẹ̀síwájú.

0: Hello?
1: Ẹ̀ka-ẹ̀ka-alẹ́ kò tẹ̀ lé yá.
0: Ẹ̀sùn yẹn kalẹ̀, kí ló kọ́ yín bọ́lá dípè?
1: Dr. Fẹ́mi Ayọ̀ Àjàyí.
0: Dr. Fẹ́mi.
1: Ayọ̀ Àjàyí.
0: Ayọ̀ Àjàyí láti àdúgbò wo?
1: Ẹ̀fẹ́ ni.
0: Ẹ pé nọ́mbà mẹ́rin tó gbẹ̀yìn nọ́mbà yín, doctor.
1: 1097.
0: Na, kí lẹ pé yìí?
1: 1097.
0: 1097. Ó ya ẹ dá sí ètò oníṣẹ́jú aya 1097.
1: Ọgáàbù yìí ọlọ́ọ̀lẹ́ ìgbìmọ̀ àlẹ́ kò ní jẹ́ kó dúró.
0: Àmì àmì àmì àmì.
1: Mo ní keen interest lórí àwọn sórí tẹ́ ẹ̀ sọ yìí. Bá tó bá di jọ́ mẹ́jọ kọ́lọ́run lẹ́mi wá sí.
0: Àmì.
1: I want to give a contribution about behavior olú ayé concerning barista.
0: Ok. A sọ̀rọ̀ lẹ́yìn ètò nù, kì í ṣe pé bá yánjọ́ tí máa ń bọ̀ wá sórí ètò ẹ̀ kó tó dijọ́ mẹ́jọ nù, kó tó dijọ́ Sunday nù. Ó dà. Ẹ̀dà. Ẹ pè mí lágo márùn-ún nírọ̀lẹ́ ọ̀la fún ẹ̀bùn yín. Oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ṣe ẹ̀kú àìbínú. Ẹ̀yin tẹ́ ń pè mí lórí ẹ̀rọ ti tèmi, ìyìn nílé gbé báyìí, ìyìn nílé gbé báyìí. Tọ́ gbogbo àwọn tó pọn lórí ètò lọ́jọ́ tòní, ẹ̀sìn ìsìn àjọṣe kò ní bàjẹ́. Ó bẹ̀rẹ̀ látọ̀rọ̀ ìbàbá wa most senior special apostle Baba Oluwole Awotuyi Baba ẹ̀ṣẹ̀ṣẹ̀ wọn àpadà síbú àpadà sí ìgbàládà ẹ̀ nímọ̀ ọ̀rọ̀ ọmọdọ́mọ yóò nímọ̀ Alhaji Adebayo Azeez Ashmutus Alhaji Kazeem Onile láti Emirasod Alhaji S.A. Kamaldeen láti ìlú Abuja Alfa Sai Tanke Okeodo àti Dr. Mr. Abaka láti University of Ìlọrin. Nọ́mbà tẹ́ pè mí sí lẹ́yìn ètò 08062622008 lẹ́ẹ̀kan sí 08062622008 dókítà ọmọọba Mayo wa kò sẹ níbí ìyá dánṣẹríkì dk1 ni mo sọ fún wa pé wàrà fanahu makana aliya.
2: Láti máa gbọ́ Diamond FM ló dára jù rédíò ló dára láti máa gbọ́ sé ti Diamond FM ló dára jù kápólówó ọjà káyé bú bá jẹ́ ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ tí kò lẹ́gbẹ́ ètò lọ́tọ̀.